0: ẹjẹ kí agbàdúrà olúwa wa dúpẹ lọwọ yín torí pé ẹ ṣeun torí pé ẹjẹ ká jí sílẹ àlàyé lówùúrọ yìí olúwa gbọ ọpẹ wa bí a ti lọ lóhùn ní olúwa bá wa rìnrìn àjò wa ògo ni forúkọ yín jésù kristi olúwa wa orúkọ mi ní àlùfáà mose adémọlá gbopọlá ẹyin ara ẹjẹ kí a dúpẹ lọwọ ọlọrun gbó fún wa ní orí ọfẹ láti wà ní ayé lónìí láti jí sí ilẹ àlàyé ogun ni fún ọlọrun lókè ọrọ ọrọ ọlọrun tí mo fẹ kẹ dìmú lónìí bí ẹ ti ń lọ ọlẹ orí nínú ìwé orin dáfídì orí kẹtàléníogún ẹsẹ kìíní tí ó sọ pé olúwa ní olùṣọ àgùntàn mi èmi kì yóò ṣe aláìní bí o ti ń lọ lónìí mo gbàdúrà fún ọ o kì yóò ṣe aláìní yóò dára fún ọ wàá rí àánú gbà gbogbo ẹni tí o gbẹ ohun tó dára ń gbẹ lónìí lówùúrọ yìí tí o ti jí tó ń lọ jáde olúwa yóò bá ọ lọ olúwa yóò pèsè fún ọ olúwa yóò fún ọ lánàá ó dẹ ti rí bẹ́ẹ̀ o nígbàrà gbọ́ra sílé wàá rí ògo ọlọ́run jésù kristi olúwa wa.
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق كل شيء فقدره تقديرا وأبدع ما خلق وأتقن ما صنع إكمة وتدبيرا والصلاة والسلام الأتمان الأكملان على الحبيب محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد أكراوا كوجمة نقي السلام عليكم ورحمة الله وبركاته يجبي يسيوا لوني يتعمى في براوصر هنا نقي من لم يتغذى قلبه بنور الإيمان فسيرى العزة في الأموال والأشياء لا بالإيمان والأعمال وكاومي gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti dá àwa mùsùlùmí bá a ti ń jí lónìí ọlọ́run ọba sí ọkàn ọmọ èèyàn ní ọkàn tó ṣe wípé ní òun náà máa ní bùkátà sí jíjẹ òun náà máa ní bùkátà sí mímu kí wá ní jíjẹ ọkàn kí ni mímu ọkàn òun náà ní àwọn nǹkan tí ó máa jẹ́ ìmánì tí ó máa jẹ́ ọ̀rọ̀ tí ó máa mú súnmọ́ ọlọ́run ọba tí ó máa jẹ́ ọ̀rọ̀ tí ó máa fọ ọkàn mọ́ gbogbo ọkàn tá a bá ti wá fún ní ìmọ́lẹ̀ ọlọ́run jẹ tá a bá ti fún ní ìmọ́ni ọlọ́run ká gbìn sínú ọkàn náà gbogbo nǹkan tí ò tó nǹkan òun ni ọ máa rí tí ó máa bàbàrà rẹ̀ yóò máa wá hàn níbi iṣẹ́ wa yóò máa hàn níbi iṣẹ́ wa bẹ́ẹ̀ bá rí èèyàn tí ń jalè inú ọkàn rẹ̀ ni ẹ wò bẹ́ẹ̀ bá rí èèyàn tí ń gbé nǹkan bẹ́ẹ̀ bá rí èèyàn tí ń da nǹkan rú bẹ́ẹ̀ bá rí èèyàn tọ́lọ́run tí ó kú láàrẹ̀ má bá ní mọ́ bá kíní ìjẹ́ aníkíní fi ṣe èèyàn ọkàn rẹ̀ ni ẹ wò lam yatagadda qalbahu bi nuri iman ọkàn tó bá mọ ọlọ́run tó bẹ̀rù ọlọ́run in tọ́lọ́run ọba fẹ́hun ni ibẹ̀ lẹ́ẹ̀tì máa rí ara rẹ̀ tí ó máa ṣe èmi náà ni ọmọ ìyá yín muhammad al-maruf abiodun bin abdul malik mudiru daril qur'an wal hadith li ta'limi al-arabi wal islami wassalamu alaykum wa rahmatuhu wa barakatuhu.

0: Diamond FM. Ìgbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó. Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: mo ti kona yi kona yi ko mo jina ki mo fe se si bayi abi ki tu kona si ni
1: wo bo kona yi lati eni titi di ola ko le jina je fun o
0: baba ki mo fe se jo
1: wo ye gbo re ni odun to koja bo se kona mo ti e na re be ni ko jina je fun o be le pe ni ona wo ma gbo o
0: mo gbo baba
1: e gbe re ti mo so re pa re gbogbo odun to koja lo fi ko ile o le ko ile ya lo
0: baba ni baba
1: ile ohun je oju ni gbese
0: sugbon
1: ni gbe igbe yin ko oku re ma ni won lu lo sinu bi o
0: egba mi
1: ni ojo kan ninu ile ohun
0: baba ejo
1: gbogbo e na re se ma ko lomo re o ti ki jina je fun o
0: baba
1: bo gbiyanju re
0: iye
1: o le jina je fun o
0: bẹẹni bọ
1: ma n jẹmu ati ejidi to wa lori idile rẹ ni ẹ
0: mọ
1: kì í dáná
0: ẹjọ
1: mọ kì í lọmọ náà kò jiná jẹ fún ọ kò kì í jiná jẹ fún ìran rẹ kò sì lè jiná jẹ fún ìwọ náà
0: ẹjọ
1: bọ bá kù díẹ kó jiná jẹ fún ọ ẹlòmíì ló máa ń gbà ṣe wọn ṣe ló máa ń jèrè sí ọwọ wọn wọn máa ń ṣiṣẹ́ lẹ̀ fún ìran mìíràn ni kò lè jiná jẹ fún ìwọ náà kò lè jiná jẹ fún ọ.
2: Màmá ẹ dẹ́sẹ̀ dúró o ẹ má yí kú o ó di má jẹ̀mú o ẹgún àṣìṣe má jẹ ẹgún àṣìṣe má jẹ màmá tó sàmì yìí ilégbèjáde màmá abiyamọ abiyamọ abiyamọ ẹgún àṣìṣe má jẹ ẹgún àṣìṣe má jẹ wọn mọ sàmì o ẹgún yẹn gbiná o gbiná gbiná gbiná gbiná gbiná gbiná gbiná gbiná gbiná gbiná ẹyin ẹgún tí mo ní ṣiṣẹ́ lásán ẹ̀sà a máa tiraka láyé láì ní èrè ẹ̀sà a fi ipá rẹ̀ ṣiṣẹ́ a fi inú dúdú ṣiṣẹ́ ṣùgbọ́n wọn ni yóò jèrè ìwọ mò ń bá wí mọ̀mọ́ yìí àtìgbó tí ń tiraka owó oúnjẹ lórí ó ṣe títí wọn jò jiná ẹ̀sà nílé ẹyin wọn ti ní kì í jiná ṣùgbọ́n mọ́tò ẹ̀ wá ní orúkọ olúwa ẹ̀gún àṣìṣe mọ́jẹ̀ tọ́ḿbájú ọ̀sàmì ẹ̀gún yẹn gbiná ó gbiná o ó gbiná o ó gbiná o gbiná o gbiná o gbiná o gbiná o gbiná o ẹ kígbe tẹ̀lé mi ṣé wàá sọ̀rọ̀ ẹ̀yin ẹ̀gún amúnifíòfó parí ayé ẹjọ ẹgbẹ o ẹ̀yin ẹ̀gún amúnifíòfó parí ayé. Jáde lára mi. Oye oye oye oye. Egun oku díẹ̀ kó bọ́ sí. Egun oku díẹ̀ kó bọ́ sí. Jábọ́ lára mi. Egun oku díẹ̀ kó bọ́ sí. Jábọ́ lẹ̀. Jábọ́ lẹ̀. Jábọ́ lẹ̀. Mo tiriti kẹ́sì kan láì mọ iye oṣù sẹ́yìn. Egun asẹ́gìtà. So rántí. Egun asẹ́gìtà. Abẹ́ egun asẹ́gìtà ni egun yìí wà. Bàbá eré asẹ́gìtà kì í ṣiṣẹ́ kó jèrè ẹ̀ ẹ̀sà gbogbo ẹni ṣiṣẹ́ bí erí jẹjẹ ìrírí asẹ́gìtà ni o asẹ́gìtà ni ẹ̀gún asẹ́gìtà ni ẹ̀sà asẹ́gìtà máa ṣiṣẹ́ ọ̀tọ̀lẹ́ tí ó jèrè ẹ̀sà awọnú gbọ́lọ́gẹ́gi aṣe làálà igi aya lọ́wọ́ igi agun lára ẹ̀jẹ̀ ayọ ó lè gé igi fún wákàtí márùn-ún nígbà tó bá máa ta ó lè ta ní ọdẹ nẹrẹ ṣùgbọ́n igi tó ṣe làálà lé lórí òun kọ́ ló lò ó kò wúlò fún o ẹ̀sà orí olórí ló jẹ̀ fàárẹ̀ orí olórí ẹni tí ò lọ́nú gbọ́lọ́gẹ́gi òun ló fi dáná o ẹ̀sà asẹ́gìtà kì í jere to ba sise won ran mi si o egun asegita si won gbe le olori ina gbe jade ina gbe jade jade o jade o jade o jade o jade o se wa gbadua e ma kan egun asegita
1: egun asegita
2: epi asegita
1: egun asegita
2: jade la la
1: jade la
2: jade o o ya o ya o ya so seto e ma ka egun asegita jade lara egun asegita egun asise maje jade o egun asise maje jade o egun asise maje jade o oye oye oye oye
1: Come on,
2: Zada Baroni Emma Kibi Amio Egua Segita
1: Egua Segita
2: Jade Lara
1: Mi
2: Tomaji Osami Eguya Jade Eguya Jade Eguya Jade Eguya Jade Era Segita Ki Sisha Ki Jere Toba Sisha Esa Ma wan le so asegita fun mi mo mo dada ira asegita won ma se sabi erin jeje erin won ni akikanju o sugbon won ko lori sin gbere nla be ni sa won ni akikanju won ni opolo emi asegita ni ira asegita won ma ni opolo won ni opolo lati se nkan
1: won ma mo sese
2: Esa! Come on, over she said. One day, Jack Pelagaja. Toripo, no mercy. Sugma. Nick, that's your opportunity.
1: Yes!
2: You ruin your boba, you're one year, not here. Or so let it come out.
1: Yes,
2: ma. Say what, Badua. Shall she set up?
1: Yes, sir.
2: Am I girl? Sina, your meal. Daruko, Sina, your meal. Dako yin ni e soro ni e ki gbe dada so pe jade ni ra segita oni na kaparu wa ma ki gbe ni o sina yo mi o jade o

0: sẹ́gìtà.
1: Òmìnira sẹ́gìtà.
0: Tí n fi ìyá jẹ mí. Ṣubú níwájú mi. Òmìnira sẹ́gìtà. Tí n fi ìyá jẹ mí. Ṣubú o. Ṣubú o. Wo bí màmá. O rọ́mọkùnrin yẹn ni. Ìmọ̀ ń dáná. Ẹ̀sà. Ó ń dáná. Àtọ́dún tó ti ń dà. Kọ̀mọ̀ jiná. Ẹ̀sà. Nílé yín. Wọ́n máa ń ṣe kì í jiná. Ká ló jiná dájúdájú ayé àti ìjọba ìlọ. Ẹ̀sà ó gbìyànjú ẹ̀ wọ́n jẹ́ yọrí sí rẹ̀. Ṣó lè ká iye opportunity tó ti rí láyé kí ló yọ sí fún ẹ̀. Ṣó lè ká iye àwọn àǹfààní àti àwọn ìgbésẹ̀ tó ti gbé láyé ìbò ló já sí. Ṣé kí n sọ tẹ́lẹ̀ ẹni lè sàmì ayé lè kí n dábàrú bì wà kó dábàrú bì jà. Mo sọ tẹ́lẹ̀ ẹ̀yà bí amọ̀dà, ẹ̀yà bí amọ̀dà, ṣe máa sàmì ẹ̀gún aṣẹ́gìtà ẹ̀sà ẹ̀sùmà ó jiná ìṣù ọmọ jiná wọn jí ó jẹ́mẹ̀ ṣe wà sàmì ẹ̀gún yẹn gbiná o ó gbiná o ó gbiná o ó gbiná o ó gbiná o ó gbiná o ó gbiná o ó gbiná o ó gbiná o ó gbiná o ó gbiná o ẹ nílò owó fọmọdé ọlọ́rọ̀. Aragba, aragba, aragba, aragba, aragba. Ẹ̀yà ilé ṣá.
1: Ilé ṣá.
0: Ilé
1: ṣá. Ọmọ ilé ṣá.
0: Ilé
1: ṣá. Ilé ṣá.
0: Ó máa lágbára
1: o. Ó máa lé o.
0: Ọjọ́ Tuesday.
1: Wednesday.
0: Kánsẹ́lì.
1: Kánsẹ́lì bẹ̀rẹ̀ nìyẹn.
0: Ọjọ́ Tuesday.
1: Wednesday.
0: Ilé ṣá.
1: Ọmọ ilé ṣá.
0: Orí òkè sí òní.
1: Orí òkè sí òní ni o.
0: Àrẹ̀mọ̀lẹ́kùn.
1: Àrẹ̀mọ̀lẹ́kùn.
0: Sọ́pọ̀ lórí òkè òkò tó Jésù.
1: Ẹ ò ní ìmọ̀ ni o.
0: Àtàárọ̀ kùtù.
1: Àtàárọ̀ ni.
0: Títí tẹ̀lé.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Títí nòrú.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Wẹ́ẹ̀sẹ̀.
1: Wẹ́ẹ̀sẹ̀.
0: Kánsẹ́lì.
1: Kánsẹ́lì la máa ṣe o.
0: Kánsẹ́lì.
1: Kánsẹ́lì la máa ṣe o.
0: Tó bá wá di.
1: Yẹ́sà.
0: Tọ́sẹ̀.
1: Lọ́jọ́ tọ́sẹ̀.
0: Ìpàdé àkọ́mi.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ó máa wáyé.
1: Àlelúyà.
0: Tọ́sẹ̀ and Friday.
1: Tọ́sẹ̀ and Friday.
0: Ó máa lè o.
1: Kábíyèsí Ọlọ́run.
0: A máa ṣe kánsẹ́lì.
1: Yẹ́sà.
0: Ní Wẹ́ẹ̀sẹ̀.
1: Wẹ́ẹ̀sẹ̀.
0: Títí dalẹ̀.
1: Ó dalẹ̀ nìyẹn.
0: Tọ́sẹ̀.
1: Tọ́sẹ̀.
0: Kánsẹ́lì.
1: Kánsẹ́lì ni o.
0: Látàárọ̀.
1: Yẹ́sà.
0: Ní ọ̀sán.
1: Sí ọ̀sán ni.
0: Ìrọ̀lẹ́.
1: Ìrọ̀lẹ́.
0: Pọ́gíràmù bẹ̀rẹ̀.
1: Àlẹ́lúyà.
0: Títí nòrú.
1: Títí nòrú.
0: Títí di ìdájú.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ó máa le gan.
1: Alágbára. Ayérayé Ọlọ́run. Ayérayé o.
0: 48 hours program.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Thursday and Friday.
1: 48 hours.
0: 48 hours program.
1: 48 hours.
0: Ó yẹ di ẹrù ẹ.
1: Ó jẹ́ dídé.
0: Máa bọ̀ lẹ́sẹ̀.
1: Ó yà máa bọ̀ máa bọ̀ máa bọ̀.
0: Àṣẹ kan tí wòlíì tún fẹ́ lò nílé ṣàyẹ̀.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Gbogbo ará ìlú ti mọ̀ pé.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Gbogbo ìlọrin mọ̀. Sango ọ̀tà.
1: Sango wọ́n bọ̀ o.
0: O ní special case kan.
1: Yẹ́sà.
0: Tọ́lọ́run ò tí ì rán mi sí.
1: Kábíyèsí o.
0: Máa gbé bọ̀ nílé ṣá.
1: Máa gbé bọ̀ nílé ṣá.
0: Gbogbo ẹ̀yin tẹ́ níṣẹ́ wòlíì pẹ̀lú mi.
1: Kábíyèsí o.
0: Tí mo fẹ́ ṣiṣẹ́ wòlíì fún.
1: Ó yẹ̀sà.
0: Tí Ọlọ́run rán mi sí. Tàbí fẹ́ rí wòlíì rẹ.
1: Yẹ̀sà.
0: Fún special case.
1: Wọ́n náà wọ́n kánsẹ̀lì.
0: Wọ́n wá sí ilé ṣá.
1: Ó jábà bọ̀ ilé ṣá sí ẹ.
0: Ó lè wà ilé ṣá láti Tuesday.
1: Ẹ o.
0: Bí àárọ̀ Sátidé.
1: Yẹ̀sà.
0: Kò mọ ìrì ọlọ́.
1: Má rí wòlíì rẹ.
0: Wà á rí ọlọ́run.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Nínú wòlíì rẹ.
1: Ó yẹ.
2: Praise God.
3: Hallelujah.
2: Orúkọ mi ni Fúnmiláyé Òjò. Ìdí ẹ̀rí mi ni pé opó ni mí. Opí ọ̀wọ́ta ni mò ń tà tèmi àtàwọn ọmọ mi bottle water. Mo ṣá àná. Mo ra omi pẹ̀lú kinní èmi àtàwọn ọmọ mi lọ fífọ nítorí mi ní ju owó yẹn. Mo ṣáà gbẹ́kẹ̀ lọ́lọ́run pé ọlọ́run ó ṣe é. Mo bá ra àwọn ọmọ mi ti ẹ̀ ń sọkún pé kí ni wọ́n fẹ́ jẹ.
0: Owó tá fẹ́ fi
2: jẹun. Mo wá ní kẹ́ kí n rà á pé tí bí ìyá ṣe ń jẹ wá yìí pé ṣàjẹ́ ìràwọ̀ ká tiẹ̀ fi dọ́lọ́run wò. Mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run orí òkè. Kẹ́tẹ́ mo kiri àwọn ọmọ mi náà gbé gbà tí wọ́n mo rí pé ó rẹ̀ mí mo wá wálé mo wá
0: rẹ̀. Ẹ kiri pure water.
2: Bẹ́ẹ̀ni mo wá rẹ̀ àwọn ọmọ mi náà wà ń bẹ̀ wọ́n kiri omi tiwọn.
0: Ọ̀nà àmọ̀.
2: So bí mo ṣàṣe wálé ó bá ṣe díẹ̀ mo ní pé àwọn ọmọ mi wálé awon mejeji won wale won mo kunrin kan dani mo sa ti dide niyan mo ni kilode mo dabi o ni nkan te ti se fun awon oloyibo ni moto gbogbo bi e ma gbo oyibo lo wa ni ni ma yan wa ni pe ki fi okan bale o wa ni kilo se awon omo mi meji obobirin ti won lo si school ti won se mo sa ba sun ekun wọ́n ní kì í kò rí bẹ́ẹ̀ pé ọmọ kékeré ara mi pòpò ni mí ìsì ní wà lẹ́ra tí mo lè fi rán àwọn ọmọ lọ sí skul pé mi ní fámílì kankan máa yẹn tó
3: wà ní pé
2: wọ́n lọ sí skul láti ọdún last born mi wọ 17 years báyìí ọdún méjì ni bàbá rẹ ti kọ́ alex kò séyàn tó lọ sí skul nínú wọn.
3: láti ọdún méjì
2: bẹ́ẹ̀ ni
3: wọ́n lọ skul
2: bẹ́ẹ̀ ni sà
3: ẹwọn kiri pure water
2: wọ́n á ta pure water yẹn máa yẹn ṣàwá tẹ̀lé wọn wọ ilé ó wá ní kí má sun ẹkún ó wá ní kí ló tún mo yá ṣàwá ṣàlàyé fún wọn mo ó wá ní kí n dákẹ́ bẹ́ẹ̀ yẹn pé kí n má sun ẹkún pé èní ni pé èní ni ẹkún mi tán pa ni mí máa mọ yírì ló wá ní àwọn ọmọ mi pé òun ṣetán láti máa rán wọn lọ sí skul wọn wá bèèrè lọ́wọ́ àwọn ọmọ mi pé ṣé ẹ lè lọ sí skul ọmọ mi lásìkò ni òun lọ sí skul rí pé òun sì ti dàgbà pé ojú àmà ti
3: òun
2: kò lọ sí skul ó sì ti wọ 17 years
3: kò lọ skul rí
2: bẹ́ẹ̀ ni
3: ó dẹ̀ wọ́
2: bẹẹni sà ọmọ yẹn wá sun ẹkún pé kí ló ń fẹ lọ máa kọ pé wọn máa fojú yẹyẹ pé kò sí kọkọ tó ń gbọ bí tẹmí pẹlú ẹṣẹ àti wàá sunkún nìyẹn má yẹn wá ni pé kó máa sun ẹkún pé bó ṣe fọyín tó yìí pé ó lè lọ sí skul bí báyìí rárá ipò òun fẹ travel out ní ọjọ monday
3: ipò òun fẹ travel out
2: bẹẹni sà ipò òun á torí tiẹ òun ò tí ní travel pé òun á wá travel
3: lọ tọ òun ò ní travel torí tiẹ
2: ipò òun fẹ lọ ṣe ìwé ẹ
3: ipò òun máa lọ ṣe ìwé fún
2: bó ṣe lóun fẹ lọ ṣe ìwé ẹ
3: torí ìtìjú
2: bẹẹ nítorí ìtìjú
3: ẹgbẹ náà wà ní pé
2: ẹgbẹ náà wà ní dájẹ ẹgbà òun ẹdákun ẹjẹ òun náà lọ ìyẹn wà ní pé ó dáa tó bá ti mọ̀ pé ó lọ jábúrú ẹ̀ ṣáà kọ̀ọ̀lọ́ kó o kọ́ máa tọ́jú ìyàwó ìyá ẹ pé owó tóun bá ti ń send kó máa fi tọ́jú ìyá ẹ ọmọ mi ẹ̀gbọ́n ìyẹn wà ní òun ti gbọ́ bó ṣe lóun ti gbọ́ bó ṣe ní òun ti gbọ́ yẹn máa yẹn wá kọjú sí mi wọ́n wá ní kí ni mo ní ìdí lọ́wọ́ àwọn mo wá ní nǹkan tẹ́ ẹ̀ bá ṣe fún mi ni pé okó mi pé mi lè máa sọ pé oyè nǹkan báyìí ni mo fi sùn
3: máa yẹn
2: wá dáhùn pé ṣé tó o báyìí fún mi ní 500,000 kí n tiẹ̀ sì máa fi ṣòwò pé ṣé kò kéré sí mi.
3: ẹ jọ ẹnáwó sí pẹpẹ
4: stress your head to the altar
3: iná máa kàtà fún
4: mi.
2: ṣé ìyàlẹ́nu ló wájú fún 500,000 naira ló lóun fẹ́ send ó wá ní ṣe mo ní account number mo wá ní bo mo ti fẹ́ rí pé ìlóyún tó wá dáhùn pé ọwọ́ ta ni ta ló lè ṣolóòótọ́ fún mi pé tó lè kówó yẹn fún mi mo ṣáà lọ pé aunty kan pé kán jọ pé wọ́n fẹ́ send owó kan sí mi nígbà tá àti ìyẹn wá bá mi ó wá ní 1,000,000 ló send
3: ló padà send
4: wow
3: instead of 500
4: out of a million
2: láti bẹ́ẹ̀ ní fọmọ ṣeṣẹ́ ìránṣẹ́
3: láti
2: fọyà ṣeṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí ò jó
3: láwọ̀
2: gbogbo nǹkan tó mi nínú ọ̀rọ̀ yín àti ètí òmí kò ní jókòó kù náà lọ́wọ́
3: iye dìde ẹja lókè lọ́run.
5: praise the lord
3: hallelujah.
5: mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run orí òkè yìí ó ní ìyá kan tí mò ń tọ́jú fún ọdún márùn-ún mo máa ń tọ́jú ìyá yẹn àwọn ọmọ ẹ̀ lọ fi sí àyíká mi pé kí n máa tọ́jú ìyá yẹn àwọn ọmọ ẹ̀ wà nílùú òyìnbó mo máa ń tọ́jú ìyá yẹn ó ti lọ pé ọdún márùn-ún tí mo ti ń tọ́jú ìyá yẹn nígbà tó di ìṣòro tá a ṣe ní alẹ́ àná mọ́jú àárọ̀ yìí ti dẹ́ta ara omi tọ́níka fi fọ orí mo wá fi bọ́ ojú nígbà tí mo wá délé àwọn ọmọ ìyá yẹn ti dé láti bíi 3 days now tọ́ ti dé sílé
3: ní òwúrọ̀ yìí àwọn ọmọ ìyá yẹn
5: tó wà ń lu òyìnbó
3: wọ́n ti wá sí nàìjíríà
5: àwọn méjì
3: ok
5: nígbà tán dẹ́dẹ̀ wọn bá mi sàn kankan ṣùgbọ́n lálẹ́ àná tí mo wá sí ìṣòro mọ́jú tí mo ra omi tí mo fi fọ orí tí mo fi fọ ojú wọn wá ránṣẹ́ pè mí ní àárọ̀ yìí àyà mi tẹ̀ ń kọ́kọ́ já mu ní kí làwọn ènìyàn àbí wọn fẹ́ kí n tọ́jú ìyá wọn ni àbí mi ò ń tọ́jú ìyá yìí dáadáa ni mo ṣáà rí tí ìyá ń sunkún wọn ní màmá kí ló dé màmá ní bí mo ṣe ń tọ́jú àwọn kò sí ẹni tó lè dà bí èmi sẹ́ àwọn ọmọ ìyá ṣàṣe tán wọn ní nǹkan táwọn ṣe ránṣẹ́ pè mí ni pé màmá ẹ má sunkún mọ́ omi wá ń bọ́ lójú mi màmá làwọn fẹ́ fi mí sílẹ̀ ọmọ ìyá yẹn ṣàṣọ pé àwọn fẹ́ mú màmá lọ sí òkè òkun
3: wọn fẹ́ mú màmá lọ òkè
5: òkun wọn fẹ́ mú màmá lọ sí òkè òkun
3: iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ̀yìn nìyẹn
5: èmi wá sọ pé iṣẹ́ ti bọ́ lọ́wọ́ èmi pé ẹ fẹ́ mú màmá lọ sí òkè òkun omi ṣàn bọ́ lójú mi lẹ́nu ìkọ́nù àwọn ọmọ ẹ̀ tó jágbà ó wá dáhùn pé iṣẹ́ ọ̀bọ̀ lọ́wọ́ yín ṣùgbọ́n àwọn kan fẹ́ mú màmá lọ ni èló là lè fi ṣe business owó tẹ n ṣe
3: mo
5: ni
3: wọn bi yín pé
5: wọn bi mi lẹrẹ bẹẹ
3: ipe èlò
5: èlò ni mo lè fi ṣe
3: òwò lẹ lè fi ṣòwò
5: mo wá ní 2,000,000 mi ò fẹ́ ṣọkan mo mọ̀ pọ́ lọ́wọ́lọ́wọ́ ọmọ wọn àgbà wá dìde ó wá ní 2,000,000 lè tó yín ta frozen food
3: pé 2,000,000 lè tó yín ta frozen food Àwọn tọ́kì chicken.
5: Àwọn tọ́kì chicken. Àníkọ̀lẹ̀ tó mi. Wọ́n ní ọ̀rẹ́dì pọ̀hún ti pèsè freezer méjìlá fún mi. Mo kọ́kọ́ yíra. Mo yíra nílẹ̀ àmọ́ ọ̀rọ̀ àlù nílẹ̀. Ẹni tó bí tẹ̀lé náà tún dìde. Ìyẹn náà ní 2 million ò lè tó. Ó ní torí pé táwọn bá wá sí Nàìjíríà. Bí màmá ṣe sọ pé mo máa ń tọ́jú àwọn bí ọmọ òkókó ni. Ó wá ní nǹkan tó wà ń bẹ ni pé freezer méjì ti dúró pẹ̀lú jẹnẹrétọ̀. Ó ní òun máa fún mi ní 10 million.
6: Jésù. Yẹ́sù.
3: Ẹ̀nàwó sí fi. Ìwọ́ bèrè 2 million.
6: You ask for 2 million.
3: O n sọ 10 million.
6: I pay 10 million.
3: Ta ló sàmì?
6: Who say amen?
3: O yà lọ pàdé àánú la.
6: Jésù.
7: Ẹnjiníà mi, ẹ já dókè lọ́hùn.
0: Ẹ̀yin ará ilé ṣọ.
1: Ilé ṣọ.
0: Ilé
1: ṣọ. Ọmọ ilé ṣọ.
0: Ilé
1: ṣọ. Ilé ṣọ.
0: Ó máa lágbára
1: o. Ó máa lé o.
0: Ọjọ́ Tuesday.
1: Wednesday.
0: Kánsẹ́lì.
1: Kánsẹ́lì bẹ̀rẹ̀ nìyẹn.
0: Ọjọ́ Tuesday.
1: Wednesday.
0: Ilé ṣọ.
1: Ọmọ ilé ṣọ.
0: Orí òkè sí òní.
1: Orí òkè sí òní ni
0: o. Àrẹ̀mọ̀lẹ́kùn.
1: Àrẹ̀mọ̀lẹ́kùn.
0: Ìdí o bá dé nílé ṣọ.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Sọ fún ọ lórí òkè òkòtò Jésù.
1: Ẹ o ní ìmọ̀ ni o.
0: Àtàrò.

0: bá mi kí kó sọ pé ṣe ọlọ́run ẹ̀mí àwọn wòlíì mo gbé ọ̀gá sọ bẹ́ẹ̀ olúwa mo gbé ọ̀gá mo dúpẹ́ ó ṣe gan mo dúpẹ́ fún ayé àwọn ọmọ mi mo dúpẹ́ fún orílẹ̀-èdè mi mo dúpẹ́ fún àwọn adarí wa mo dúpẹ́ fún ìjọ tí mò ń lọ ẹ wá fi kún mo dúpẹ́ wòlíì mi tí mò ń bá mi tí ń kọ́ mi lẹ́kọ̀ọ́ láàárọ̀ lọ́sàn àti lóru ẹ mọ̀ pé yìí lọmọ kíláàsì mi ojoojúmọ̀ mọ̀ ń kọ́ yín lóríṣiríṣi nǹkan tó yàtọ̀ mo gbàdúrà kí ọlọ́run kan gba ọpẹ́ mi àti ẹ ògo ni fún ọ jésù mo fẹ́ gbàdúrà fún yín mọ́mì ọ yẹ ẹkúnlẹ̀ sókè ẹkúnlẹ̀ sókè dádì àdúrà kejì tí ọlọ́run kì í kọ èmi màá gbà fún yín láàárọ̀ yìí ó ní tí n bá ní kí ẹsẹ̀ nìkan kó dúó ó ní yóò dúó tí n bá sì ní kí ẹsẹ̀ nìkan kọ lọ yóò lọ mo gbé ọwọ́ sókè ọlọ́run nínú àánú tí ń ṣògo lórí ìdájọ́ mo bì ọ́ ni fún gbogbo àwọn tí wọ́n kúnlẹ̀ yìí ẹsẹ̀ tó lè mọ̀jẹ̀ ọgbọ́ wọn ẹsẹ̀ tó lè mọ̀jẹ̀ kájú àwọn dáhùn torí o ti ní ọ fẹ́ àdúrà ẹlẹ́sẹ̀ ìríra ni mo bì ọ́ nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́àgùtàn ẹni tó kú tó jìnde dárí jìn wá lórúkọ Jésù in the name of Jesus Christ lónìí lónìí ni mo bọ́ gbàdúrà mi ò fẹ́ mọ bó ṣe wúwo tó bẹ́sẹ̀ rẹ ti wulẹ̀ kó wúwo tó bíbélì ni yóò sì funfun bí ẹ̀gbọ̀n òwú adarí ẹ̀sẹ̀ jìn wá lónìí ó ní bí wọ́n bá ń sàmì ẹ̀sẹ̀ ọlọ́run kò sẹ́ni tó lè dúró ó ní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ rẹ ká lè máa bẹ̀rù ẹ gbogbo ẹni tó kúnlẹ̀ sókè mo gbàdúrà lónìí kí ẹsẹ̀ wa kọ lọ ọlọ́run dáríjì wa in the name of Jesus ẹ wá sọ tẹ̀lé mi ẹni bàbá bó o ṣe kúnlẹ̀ yẹn dáríjì mi in the name of Jesus Christ ẹ wá dìde kẹ já gbàdúrà ẹlẹ́ẹ̀kẹta ṣe gbàdúrà ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run kì í kọ ẹ gbé ẹsẹ̀ márùn-ún síwájú ká 1 2 3 4 and 5 ẹ wá gbé ọwọ́ yẹn sókè ẹni bàbá mo fẹ́ kó o fún mi sàánú mi nínú ọmọ bàbá mi sàánú mi nínú ọmọ ìyá mi sàánú mi jẹ́ ìráàánú gbà nínú ayé kan tí mo wáyé ẹ fẹnu sọ báyẹn ọlọ́run mo bì ọ́ àánú la tọrọ tó bá ṣe pé ní tòótọ́ làánú ṣògo lórí ìdájọ́ gbogbo ẹnikẹ́ni tó dìde ní kùtù àárọ̀ yìí tí wọ́n ń tọrọ fún àánú jẹ́ káàánú dìde fún wọn in the name of Jesus Christ ọ̀dà ìjáde rẹ lónìí kó mú àánú dání níbi ọba wà àwọn yorùbá ní ibi tí ejò ọká bá wà oúnjẹ rẹ ó sì lọ bá ibi tó ọba wà òun ni kóúnjẹ rẹ ọ wá bá ọ ibẹ ní káàánú ọ wá bọ in Jesus name ẹ wá gbé ẹsẹ márùn padà sẹyìn mọmọ ìbò ṣe rìn lọ yẹn mọ náwó sí ọ láti lé wàá rówó sayé wàá rówó lògbà lágbára ọlọrun ó gbóbi tí owó fi ọ ṣe lẹyàdé ọ padà lọ ná iná àpàkọjá ńbẹ ìyẹn ni pé wàá fowó yan gan wàá fowó sakọ àwọn tí wọn bú mọmọ rẹ wọn ò ní rí wọ bú owó fowó káàsì in the name of Jesus Christ ẹnìkan ní ẹ ń ta wá láṣẹ láàárọ yìí bẹẹ ni bó ṣe wù mí kí n mọ gbàdúrà kí n mọ sọ àṣẹ sínú ayé rẹ nìyẹn òṣìṣọ náà tí n lè gbà mo lè sọ àṣẹ mo lè pàṣẹ mo sì lè tàṣẹ mo tàṣẹ láàárọ yìí in Jesus name ẹ wá gbọ́ nǹkan tí mo fẹ́ sọ mọ̀mọ́ ẹ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ jáde mo ti ń sọ̀rọ̀ nípa owó ìdí tó fi gbọdọ̀ lówó màá tún mú kan sí láàárọ̀ yìí bọ̀ kí n tó mú ṣe rí tẹ́ ẹ bá ń bọ̀ ní ṣọ́ọ̀tì láàárọ̀ yìí owó tí mò ń sọ tẹ́lẹ̀ sí látọjọ́ mọ́ndé yẹn mo sọ sí lánàá ẹ mú dání màá tún fowó kankan ẹnìkan ní kí nìdí ṣe rí ẹdín ṣàṣírí mi fún yín owó tí mo fi bẹ̀rẹ̀ ìjọ Comfort Life Mission International owó yìí ò tí ì tán o ẹnìkan lè lò ní 40 naira ni nínú 40 naira yẹn ibẹ̀ ni gbogbo owó tí mò ń ná ti ń jáde so owó yẹn tó ń bẹ lára mi dì sí ì ná o màá sọ bí mo ti rí owó yẹn fún yín gbà tẹ bá dé church owó yẹn ni màá papọ̀ o ni màá mọ̀ fi kan owó lọ́wọ́ yín o ò ní mọ ọ̀dà mọ́ tó o bá nígbàgbọ́ ìyẹn ni number one ti ń ṣe láàárọ̀ yìí ẹlẹ́ẹ̀kejì tí màá ṣe láàárọ̀ yìí tó tún jọ bíi rẹ̀ ẹnìkan ni ẹ mọ̀ fowó kan owó money impartation la mọ̀ pé owó yẹn ó pọ̀ lọ́wọ́ mi báyìí màwa ni ọmọ fi kàn àwọn pásítọ̀ náà ràn mí lọ́wọ́ kó lè yá ìsìn méjì náà láṣe ìkan ní aago mẹ́jọ àbọ̀ ní ìsìn yára dé kò ní pẹ́ tó bá tún da aago mẹ́rin á tún bẹ̀rẹ̀ ìsìn míì òun ló fi jẹ́ pé ètò bá convenient fún yín dádì ẹ make sure pé appear kò ní ẹ mọ̀ lọ ṣọ́ọ̀bù yẹn tún padà bẹ̀ now ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀yin ọ̀dọ́ jésù ẹ jẹ́ sọ báyìí pé láti 13 to 40 youth for Jesus Jesus ti láti pàdé ní ọ̀túnla ìyẹn ní ọjọ́ Thursday 27 a wà ń bẹ̀ títí di 29 even títí wọ 30 Sunday but kì í ṣe bẹ̀rẹ̀ láwà lọ́jọ́ Sunday o torí pẹ́pẹ́ yọ ọ̀pọ̀ mọ́ wẹ́mà ẹnìkan ni mi ọ̀mọ̀mọ́ Jesus City láti bi Olorun ba fun ni agbara lati wo road e kan wo moto to nlo si Ikoyi eleve e wo moto to nlo si Kiri eleve so ni ya na Ikoyi enikan ni ah mo fe gba hostel gbogbo awon odo Jesu 10,000 pere ni hostel fe nikan 10,000 gbo ju ba yen lo owo da ko mo lo na and mo wu le gbonje kankan dani onje bi e mejo bi e mesan o leje aro osan ale aro osan ale a jo wa ni ori oke yen fun ojo meta ni bibeli ni won si gbe be fun ojo meta titi awon ale pa fi pada awon gba mi nbe teyan mo lo retreat teyan mo ya re soto ngbe yan ba 30 ti o ta nkan mole to tun 40 ti o fo nkan mole e mo pe nkan de o de ja fi yen le laaro yi ni wema in se money impartation o ni igbaradi fun ti taja odun a fe taja odun je n fowo kan o owo kan be lo mi se mo pe ti o ti tin do yi 40 naira pere mi bere latodun ti mo si ti wa bere owo yin o si tan mo enikan na lo be mi na fowo kan je n ba o fowo kan enikan ni e kan kan mu owo kan ba se 500 naira ba se 1000 naira o wa nina owo yen titi ti di december ka wa wo n to le da lati wo rodun ni ti wo moto gbagi eleve so kale ni wema e bere ti o ti olorun ojiji bi garage sa e mura o bi mo se ran so tin ba ti wa pun bi ni isin omi elekesan e so pe omi elekesan ni mo lo gbadura si lori YouTube Facebook and TikTok omi number 9 water eni kan le wo omi number 9 pepe ye ti run nkan ti lo nkan ti se omi e ta lo njo ni ewo ti mama iso kin to ma tesiwaju
1: baba mi e karo emi ni ire mi ko mo la bake omo jo yin ori afefe baba mi mi ni mo so ngba kan pe osa mi lo emi ni mo ni mo ka oja mi wi pe odi 600 ti mo ni mo to si account odi 800 emi ni mo so pe omo mi se jump esi jump omo mi inu mi dun wi pe o wa leyin gba e o ti wa wo school bayi o 300 lo mo mi lo bayi o Ekiti State University odawo odawa lati fi ran ni ile eko asi woju enikankan ebi o pa mi ko padile mi ni mi dun mo layo boro yin je oro itinu fun mi oja mi o si lo seyin igba ta lo mi mesan baba mi anu fo na fun mi loja ibi ti mi o ti ero kan si lai ti ni ko mo ti mo foja kemi ko tun di oju owo ti mo ni o be loja n wole lori sirisirisi ni million ti o niye ti mata ti ma tun fo lo oju owo mi o si kuro be ni baba mi o mi mesan yen mo ri ikare igba ta tun wa lo mi mewa baba mi afi bi awure mo nta baba afi bi o to ogun kan ni eyan emi mo so ogun baba mi mo nta ata mo ata inu mi o dun ibi opa mi anu fo e tun so pe ka lo fowo kan gbogbo nkan ta fe ko yiranu le wa mo fowo kan baba mi omi kan ga ta se sita ohun la fowo fatele bi mo se nsoro yi omi ti yonu le ti wa na mo fi shower we baba mi omi ti wo inu le mi igba teni ka fo kan gbogbo ti o tun yira na e tun wa so njo yen gangan ni koda odanu le re ko yira ose to tele oro yen bayi a tun change odanu le ni ile wa fine ajiji jade lo bibo mi irorun ni te ba ti pase irorun bayi o nle mo mi ni moti baba mi mo dupe mi o le ka tan ore tolorun se fun mi ebi opa mi mo layo lori omo mo layo lori oko mo layo lori ara temi gan ntin ba fe je ni mo nja fi ntin ba fe je se lokan mi bale tayo mi kun baba mi e ba mi gberi mi igba te ti tun wa fun wa ni 34 e fun wa ni 2 igba ta pe ore akoko e fun ni 200 kan wi pe ka mu dani baba mi 200 yen mi o ki je ko kuro ninu gba nu mi ma fowo kan mo wo monday bi gba ti mo pero iwo orun ila orun gusu ariwa wa ni won mo du oja mi afi gba ti ko si ni bo mi baba mi mo mo lore 200 yen ajebi dani pelu owo ta ma fowo kan ni monday yen ajebi dani owo yen gan ni ma fi pamọ boya fe ra nkan pin kan irugba ta so mi yen owo yen ni mo dajo ti mo fi rasment ti a fi kun owo ta fi se omi to nyo ninu ile yen baba mi gbogbo nte nawo si ni si dada olorun mo ba bi science ore yin o ni dori ane le mi gugun e pe fun wa e ti ri mi e ti ri awon mi e tun ri awon omo mi eyin le to e tun mo se woli fun wa awon omo temi tori e pe pe pe e gbogbo e to e ni fokan bale si ni sare fun wa a mo ri yin ba ati mama na mama ti wa iya dada iya lalubarika ni aro ana ti e se prayer fun wa ni iwe ma nbe yen ti mo ri mama koda won ni awon ni abu akoko ta kokko ri inu mi dun ayo mi ku mo ta inu mi dun tori won dun wa ninu ka to jade anu olohun ni dagbere fa yin loruko Jesus Christ lo ami baba mi ba n gbe ri mi o
0: mo ti ba yin gbe mama omi ta n gbadua si and e ta se ni me niyan to ghost oni lo tun wa pe number 9 mewa ni tele mewa lo mi yan je so mo gbe yin omo lohun e pade mi lori YouTube nisin odekunle e perfect let ti ba mi pade lo sori YouTube e lo sori Facebook e lo TikTok e ba odekunle e perfect so ka to mo bo ni church iyen ni 6:30 laaro yi eni kan ni woli mo mo gbo nti ya nso won ni e fi 200 naira kan li awon eyan lowo morning impartation na ni ko si nti o le sele na laaro yi o si le je lodo awon odo Jesu ni ma tun ti se wu nkan bayin e wo nkan ti ku oni bi to fi si gbogbo eyan omo Olorun se gbagbe nti mo so lana ni pe you need money so that you can fulfill your mission in life mo so idi to fi gbodo je olosi mo so idi to fi gbodo make e mo so idi to fi gbodo lowo mo ni meje ni ma so mo ti so kan lana ikan mi mo tun fe mu loni elekeji ni pe it is your prosperity that kingdom project can be funded it is your prosperity that kingdom project can be funded eni kan ki le so yen ninu iloro ninu owo ti e ninu igbedide re njo je mo pe ibe lo ti le dasi si olohun eyin woni mo wu ke dasi si olohun iwu ko dasi mo fe pase si oni loni eni to ba je aje sefu to je aje yun ni mo rowo yo sisi oluwa anje nfele ikun di dasi si olohun o ni nkan se pelu bi to wa ni aye raye eni kan ni e sawo bibeli lo so be nu we Matthew e to isura yin jo si orun ni bi ti ipara ati kan ti kan ti o le de iyen tumo si wi pe bo ba da sisi olohun o se le fun aye raye ni a o gba ere re lojo ti jesu ba de o nta se folorun ko gbe afipa mo sorun ni ti en ba si ohun ti elomi se le ni orun ofo ni nbe nbe fi owo mejeji saya ma rowo yo sisi oluwa in the name of Jesus Christ sir mo le fi gbogbo enu so kin to di ori radio ile to ye kin fi ko ile oni mo gbe ta kin to di ori radio bensi mi ti mo nlo ni igba kan oni mo gbe ta kin to di ori radio a o gba mi ni nkan pupo olohun ba ngbo ase ko si nti olohun le gba lowo mi eniyan ti oni da pada so idikeji to fi gbodo ni oro ni pe it is your prosperity that kingdom project can be funded. Ninu iloro ti e on la fi le gbo bukata ise Olorun. Awa gbo mi to ba dasi Oluwa seun. Ba o ba dasi Olorun yo gbe elomi dide. Baba Adeboye mo so when ni plus you the work of God continue and minus you the work of God still continue. Oni pelu re ise Olorun lo. Bo ba si lo dasi mo na ise Olorun lo. Ko sa fi pase ko si se nikan ti o fokun si Olorun anje wa fele ikun every child of God to be passionate about the kingdom of God to extend it to enlarge it to support it and to propagate the gospel enikan ni kin woli wa so gbogbo omo Olorun lo ye ko ni itara bi ise Olorun se mo lo waju awon kan be ti won gbo mi lowo bayi pana pana ni won inu won ki dun nigba ti awon eyan ba nbo gbogbo ba se nwa asu ni nsin in ba won nu je ni sadusi ni o enikan ni ki won pe sadusi the people that always sad to see farisi la won kan the people that always far to see farisi sadusi so be si lara won ya gba kan inu won dun gbogbo igba ti omo gbo baba mi in temi na ni ni mo fi support ise afefe o wa le dasi ki bukun yo mo di agbon gbe anje bi oni question ilu lowo re lodun yi ninu ise tolohun eh so omo ojojumo la nse program every day lori radio ki sokuta la nsan moto tori ti rin loju titi epo nilo eje sari yale agbara ase gbogbo ija gbogbo awon lasigbo ti mo sele ninu idile aso si lo fa esa ti obirin ti oba rowo gba lowo oko yo ma ri fini bi obirin oba rowo gba lowo oko o le sese kuse gbogbo eyin to e gbo mi e da owo yin mejeji de igana o so mu bukun mi eleda buku ise mi kin le da sise iwo olohun kin le toju awon omo mi mo so lana bi eniyan ba lowo omo ti talika ba bi irise olowo ni mama o ni fomo re singba o ni fomo re seru o ni fa won mo re lady lali lowo in the name of the lord mi ni wasu meji iwasu akoko ti jesus olugbala mi wa wa ninu aye ni jesus says I am already anointed to preach the gospel to the poor mo wa mo di ti jesus fi koko wa wasu fun awon otosi e ja lo sinu abaji gan ninu oro ti ya isole
2: oruko mi bosede yusuf mo lati bodija mo jo ijo yi ni gba wole ikoro
3: igba wole
2: ikoro
3: e sole
2: ojo ti mo kokko wa sibi oko mi lo kokko bu mi wa ibi bayi bi egusu ni mo mama lo kokko need prayer njo yen ti de mi mo se ri lojo nu ba ni ra dadi omo ti lo go ti lo si ijo awon 419
3: o lo se mi mo jo 419
2: mo le ki lo ba se bo so ni

0: inú ọjọ́ yìí ayé mi jíra ayé ọkọ mi jíra ọmọ mi jíra.
1: Wọn ò sì fọ́ wa náà yín.
0: Ẹ fọ́ wa náà mi ẹ̀gbá akẹ́kọ̀ọ́ lọ́wọ́ mi tí mo ti wá síbí.
1: Ẹ̀ṣọ́
0: wàláì
1: wàláì.
0: Ibi tí ọ̀rọ̀ yín máa gbẹ́dùn mọ́ mi nú ọjọ́ tí mo ti dé síbí yìí mi pé mo ń lọ sí Èkó rí nígbà tí tí ìjọ ìjọ yìí mo máa lọ sí Èkó lọ ṣọ́ọ̀bù ni.
1: Ẹ lù
0: mí máa lọ ṣiṣẹ́ mo lè gbóyún nínú lọ sí Ẹlẹ́kọ̀ọ́ tí máa lọ fi wá owó ṣẹ́ látìgbà tí mo ti wá sí ìlú ìjọ yìí bàbá mi o ebi ọ̀pá mi mọ́ mo tó ń rí owó.
1: Mọ̀ náwó ẹ o ti dé bí kan sí àmì kó gbé tó àmì mọ́ kó gbé mi ebi ò ní pa ọ́ mọ́. Kì í ṣe bí oúnjẹ nìkan mọ̀ ń sọ yìí.
2: Nice. Gbogbo ilé kì í ṣe bí oúnjẹ o nìkan mọ̀ ń sọ o. Ebi ọmọ ebi aya ebi iṣẹ ebi admission ebi fisa ò ní pa ọmọ. Mo ń lọ sórí Facebook ní ìsìnkí tó máa bọ̀ ní church. Ẹnìkan lẹ́yìn tó bọ́ sórí Facebook. Ṣé bọ́ gbọ́ pé inú májẹ̀mú la wà? Màá wà lórí Facebook, TikTok àti YouTube ní 6 ìgéré. Eléyìí kan mọ̀ lè ó lè mọ̀ wọ 7 tí ń fi parí ó sì lè wọ 7. Bẹ́ẹ̀ni Ọlọ́run bá ṣe fún mi ní utterance ni. Mọ̀mọ́ lọ múra báyìí 8:30 lápàdé wẹ́mà láàárọ̀ yìí. Èmi fẹ́ fowó kan owó lọ́wọ́ rẹ̀. Mú owó tí mo máa bọ̀ gbàdúrà sí àsìkò tí ń mọ̀bọ̀ yéè mówó lọ́wọ́ ní láàárọ̀ Monday. Torí ẹ̀yìn kan máa ní mọ̀ ọba yín gbàdúrà sówó tó sì jẹ́ pé rọlọ́ máa pa. Owó tó o mú lọ́wọ́ lọ́sẹ̀ yìí tó o ní bọ́ sọ tẹ́lẹ̀ sí tó ọmọ fọwọ́ kan sí títí ó fi di Sunday kó o tó náà mú dání. Èmi fẹ́ fowó kan kàn. Ṣé rí bá a ṣe ń bá a lọ yìí? Oṣù ti fẹ́ tàn. Èmi sọ fún ọ pé kó tó di Sunday. Kọ́lẹ̀ ó rí owó tó ọmọ fi yin ọgàn. Ẹ sì gbọ́dọ̀ sẹ́ndì testimony sí mi. Compulsorily nìyẹn àìjẹ́ bẹ́ẹ̀ ètò sí ò ní bàjẹ́ o. Ọlọ́run bá ń gbọ́ ọ̀kan nígbà mí ni. Ẹnìkan ní wòlíì ẹ ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú affirmation báyìí. Ṣé mi kan ló ń gbọ́ yìí? Mo ń bọ̀.
0: Mo tún wá dé síbí. Ẹ tún máa bá wa sọ̀rọ̀ pé ẹ̀yin tẹ́ bá ń ságbèrè tẹ́ ìyálè kí n tó débí. Mo máa ń ságbèrè. Ọkọ̀ mi gan sì ká mi ní ọdún náà.
1: Ọkọ̀ yín kárí.
0: Bẹ́ẹ̀ni tó ká mi tẹ́ni yá pè mí lórí fóònù. Mo gbà tí mo wá dé bí ayé mi wá yí padà.
1: Sọ ń gbọ́ bẹ́ẹ̀ ń gbọ́ o ṣe ń gbọ́.
0: Mi wá ṣe ogun kan bá mọ́. Mi ṣe ogun kan bá yẹn máa yé mi yíra. Gbogbo nǹkan mi ń lọ déédéé. Débi wípé ọjà tí mo tún ń tà yìí mi rẹ̀sẹ̀tì ẹ̀rọ náà bí tí mo ti rí owó. Tí mo tún fi padà sí ogun pa tí mo tún fi ń ta Redmade. Ní ayé mi wá yí padà tí mi ò wá lọ kiri búrẹ́dì lẹ́kọ̀ọ́ mọ́. Tí mo wá darapọ̀ mọ́ ìjọ Ọlọ́run òjijì. Tí ayé mi wá yíra ayé ọmọ mi yíra tó wù mí ni mò ń jẹ.
1: Ni tó wù yín lẹ́ ń jẹ báyìí.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣé ìgbà tẹ mọ́ ṣàgbèrè owó ọ̀tọ̀ tó náà ni?
0: Bàbá mi, ìgbà yẹn kì í ṣe pé mo fẹ́ ṣe ọkọ mi ló jẹ́ kí n ṣe ń gbà yẹn. Kò kì í wálé a lọ tíráfù kò ní wálé kò ní fowó oúnjẹ lẹ̀ ń bá.
2: Sọ ń gbọ́ nǹkan. Gbogbo èèyàn mo fẹ́ kẹ́ ẹ gbọ́nra. Mo fẹ́ kọ́ gbọ́n òsì dálẹ̀. Àṣẹ tí èèyàn ọba tọ́jú aya àṣàyà lè ṣàgbèrè. Àṣẹ téèyàn ọba tọ́jú ọmọ ọmọ lè dàṣẹ́wó. Àṣẹ téèyàn ọba rówó ọkùnrin gan lè dadigunjalè. Àṣẹ tó jẹ́ ìyàwó ọ̀pọ̀ ń ta àṣọ sì ni. Ẹ̀mí púpọ̀ àlùjẹ̀nu ni òsì. Ẹ jẹ́ ń sọ báyìí gan pé àṣẹ àwọn ẹ̀ṣẹ̀ kan òní máa bá ohun tí wọ́n ń pè ní òsì rìn. Bí èèyàn bá ya olòsì jù wà á máa dá àwọn ẹ̀ṣẹ̀ kan. Á nira fún olòsì gan láti déjọbọ̀ ọ̀run. Gbogbo ẹni tí ń wàásù fún ọ pé wọ́n ń wàásù bó ṣe lọ́rọ̀ wọ́n ń wàásù bó ṣe dolówó. Ẹ̀jẹ̀ akólàpọ̀ lẹ́kọ̀ọ́. Ní tó sọ ìyá ìjà lágbèrè. Gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi. Gbogbo ìwọ pásítọ̀ ìwọ náà máa gbọ́. Ó ní pé ọkọ rẹ̀ kò ní sílé kò ní ọkọ náà dọ́gbọ́n sá lọ. Ìgbà tí ò sí nǹkan kan fún ọkọ ẹ̀ náà. Òun náà ya dọ́gbọ́n ṣe bí ẹni pé Bíbélì sọ pé ìnira ni máa ń mú ọlọ́gbọ́n èèyàn sinwin ni. Can you imagine ohun tó ń gbọ́ láàárọ̀ kùtùkùtù. Ẹ wo ẹjẹ máa lọ wọn ti ṣẹ́jú sí mi nínú studio. Ẹjẹ́ lọ YouTube, ẹjẹ́ lọ Facebook, ẹjẹ́ lọ TikTok. Ibẹ̀ láti parí ẹ̀ ní Rabaji gan. Ní kété tá a bá ti parí 6:30, à ń bọ̀ ní church. Aago mẹ́jọ àbọ̀ nìsìn àkọ́kọ́ mẹ́rin lẹ́lẹ́ẹ̀kejì. Ní church wa tó wà ní Wema láti wo road. Ẹ wọ mọ́tò tó ń lọ gbági. Ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní Wema. Ẹ bèrè church Ọlọ́run òjijì ń bẹ̀ yẹn. Ẹjẹ́ ṣe báyìí. Gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi láàárọ̀ yìí. ẹ wá mú ìwú bọ.

0: Hallelujah.
1: And you just look
0: over.
1: Ọjọ́ àánú.
0: Day of mercy.
1: Ọjọ́ tí gbogbo ayé máa retí.
0: A day that no one expects.
1: Ọjọ́ tí ohun tuntun máa sọ̀kalẹ̀.
0: A day that new things come from the heavens.
1: Ọjọ́ àánú tá a máa yí ta padà.
0: A day of mercy when stories are
1: changed. Lónìí.
0: Today.
1: Àyẹ̀mọ́ rẹ̀ gba àánú.
0: Hey, may your destiny receive mercy.
1: Mi ò mẹ́niyẹn o.
0: I don't know this person.
1: Gbogbo bí tó fọkàn rẹ sí.
0: Now you are expecting goodness.
1: Ní abẹ́ àánú.
0: Under mercy.
1: O máa rí rẹ̀
0: gbé. You will receive it.
1: Gbogbo ẹni tí ayé rẹ̀ tí ìjákulẹ̀ rẹ̀.
0: All of you that are expecting your downfall.
1: Nínú ìsọfún
0: ẹ. Mẹ́sísí I should tell you.
1: O ní ní ìjàkú.
0: You may not be put down.
1: Gbogbo ẹni tí ayé rò pin.
0: Don't let that be written off.
1: Àánú ní ìsọfún
0: ẹ. Mẹ́sísí I should tell you.
1: O dìde lónìí.
0: You are lifted today.
1: Wọ́n ní kí n wá gbàdúrà.
0: I must to pray.
1: Gbogbo ẹyí táyé yín yípo lójú kan.
0: Your life is going on in
1: service. Àánú ló ní ìsọfún
0: ẹ. Mẹ́sísí I should tell you.
1: Ayé rẹ̀ sáré.
0: Your life accelerates.
1: Gbogbo ẹ̀yin ọmọ ológo.
0: Are you glorious student?
1: Tí ènìyàn ṣe níkà.
0: The man has done evil to.
1: Tí wọ́n reduce sí zero.
0: They reduce it to zero.
1: Lónìí ní ọjọ́ àánú ẹ ó dìde padà mo ń gbàdúà gbogbo ẹni tó ní ìjákulẹ̀ gbogbo àmì ìjákulẹ̀ lára
0: rẹ
1: lábẹ́ àánú ó parẹ́ wọ́n ní sọ tẹ́lẹ̀ Psalm 5:3 ó ní omi ni ìwọ́ gbọ́ ní kùtùkùtù òwúrọ̀ mo gbàdúà lónìí ọjọ́ àánú ọlọ́run gbọ́ tiẹ̀ ọlọ́run gbọ́ tiẹ̀ Proverbs 16:3 only commit thy work unto the Lord and thou shalt be established mo gbàdúà lónìí iṣẹ́ rẹ yóò ní èrè mi mọ bí ẹ ti ń gbọ́ mi lágbàáyé gbogbo àgbáyé ló yí dé báyìí ni Jésù wí níbi tí ẹgbẹ́ rẹ ti ń tọrọ ìwà máa fún ni má jẹ́ mo fi ṣẹ́gbáyé fi ó sì ló gbà ó bàjẹ́ lára rẹ̀ èpè tí wọ́n gbé ọṣẹ́ back to sender ṣé gbogbo ènìyàn mọ̀ sá ní agogo mẹ́rin ní ìrọ̀lẹ́ ní orí òkè wa àfàọ́rò èmi gbé ọwọ́ olúwa sókè gbogbo ẹni tí wọ́n ń dà láàmú ìdààmú rẹ̀ tán ẹkún rẹ̀ tán tó bá ní ohun tí wọ́n fi sí ọ la
0: anything put in your
1: body. Ṣé o jẹ́ kó lẹ́rìí.
0: Ṣé o lọ jẹ́ testimony.
1: Lábẹ́ àánú.
0: Under mercy.
1: Iná jo.
0: Ṣé o sọ mi.
1: Iná jo.
0: Ṣé o sọ mi.
1: Ẹ sọ pé Ọlọ́run Elijah.
0: God of Elijah.
1: Ẹ fi iná jo ìṣòro mi.
0: Consume my problem by fire.
1: Lábẹ́ àánú lẹ́nu.
0: Under mercy today.
1: Mo gba ìrànlọ́wọ́.
0: I receive help.
1: Lábẹ́ àánú lẹ́nu.
0: Under mercy today.
1: Mo gba ire ńlá.
0: I receive great goodness.
1: Amen. Wòlíì Samuel Adébáyò Òjòló kan.
0: Samuel Adébáyò Òjò.
1: Tí o gbòyàn pè ní bàbá authority. Orí òkè ògo.
0: From mountain of glory.
1: Tó ń bẹ ní Abuja.
0: In Abuja.
1: Abuja.
0: In Abuja.
1: Àtẹ̀lẹ́ tó ń bẹ ní Aṣèjì rẹ̀.
0: Àjọ̀wọ́n náà Aṣèjì rẹ̀.
1: Ní Ìbàdàn.
0: Ní Ìbàdàn.
1: Ìyá lọ kàlẹ́lúyà méje.
0: Lẹ́nu ọjọ́ta tẹ́mu náà.
1: Ògbó méjò sánà.
0: Lọ́nà tẹ́mu náà.
1: Àti iye.
0: Àlá
1: ìṣẹ́
0: Hallelujah!
1: Ẹyí sí ọ̀nà kejì.
0: Ogo
1: méje.
0: Ogo, ogo, ogo, ogo, ogo, ogo, ogo.
1: Yí sí ọ̀nà kẹta. Hosanna méje.
0: Hosanna, Hosanna, Hosanna, Hosanna, Hosanna, Hosanna, Hosanna.
1: Ọ̀nà kẹrin iye.
0: Iye. Iye, iye, iye, iye, iye, iye.
1: Dúró dáadáa.
0: Start first.
1: Ohun tí mo wá ṣe láyé.
0: My divine purpose in life.
1: Tí oògùn ilé wa dè
0: máa. The house over two times down.
1: Olúwa bá ń gbà á.
0: O lọ retrieve it for me.
1: Bá ń gba àyè mọ́ mi.
0: Retrieve my destiny for me.
1: Bá ń gba ògo mi.
0: Retrieve my glory for me.
1: Bá ń gba ọjọ́ ọ̀la mi.
0: Retrieve my future.
1: Oyo, oyo, oyo, oyo. Mo wá ṣe kankan láyé.
0: Ogun
1: lè wo fẹ́ bá. Ohun tí mo wá ṣe láyé olúwa bá ń já.

bákan náà ní kó ó rẹlẹ̀ ó jẹ́ agbábọ́ọ̀lù ọ̀dọ́lẹ́jẹ nínú ikọ̀ agbábọ́ọ̀lù manchester city olóògbà pfa young player nígbàtí olivia smith tó jẹ́ agbábọ́ọ̀lù lóbìnrin ọ̀dọ́lẹ́jẹ nínú ikọ̀ agbábọ́ọ̀lù arsenal olóògbà women young player lọ́jọ́ tàná tẹ́ wá fẹ́ gbọ́ ẹ̀yìn tí manchester united ayò oníbejì olókèdè bàdé lọ́jọ́ tàná fún yín nítorí pé ọjọ́ tàná yẹn lẹ padà kéde nípẹ́ ti gbé carlos balemba ọmọ bíbí orílẹ̀-èdè cameroon yẹn ẹni ọdún mọ́kànlélógún 21 years of age tó jẹ́ adé arín gbogbo mọ́ ọbọ̀tẹ̀ mílíọ̀nù lọ́nà àádọ́rin pọ́ùn 70 million pound ó lẹ fi gbé láti ní ikọ̀ agbábọ́ọ̀lù brighton pẹ̀lú àdéhùn ọdún márùn-ún gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ lórí ọwọ́ manchester united yẹn ẹ jẹ́ kí ra wa pé akójúmọ́ àtúkójúmọ́ mọ́ akójú làǹtúrọ̀ ọmọ odò tó dẹ́wà láyèkáyè tí níbikíbi tẹ́ ti láǹfààní láti tún máa tẹ́tí sí ìkànnì ológo ìkànnì aláyọ̀ ìkànnì tó dúró kókóró dúró kakaraka ìkànnì tí ò ga tan tẹ ń bẹ lókè tètè tábìlì dáyámàdì gangan ni wọn pàápàá bí òun bí ló ti lè gbójú lọ́wọ́ tó yàtọ̀ sí gèje simply because kìí jàkú fi ìròyìn àjẹ́ àbalẹ̀ bí ẹmu kọ́lọ́gbẹ́ ni àwọn ìròyìn eré ìdárayá tó ró dúró kékeréko tó dúró kakaraka nìyẹn o bẹ̀rẹ̀ látẹ́sẹ̀ kòkó ẹ ti mọ bá a ṣe máa tó kó tó di pé a máa lọ sílẹ̀ òkèrè òye wàrà kàsí ní mọ́mọ́ fúlàní dàgbà yẹ́sẹ̀ èèyàn funfun lẹ́lẹ́ ní mọ́mọ́ kó sẹ́ra sàwámà bábíkìú tẹ mọ́ pizza èèyàn làwọn ọmọ gbóró jẹ lóko gbogbo àwọn sàbẹ̀mí àwọn ọmọ ọjọ́ mi tẹ wọ́n dúró kòkòrò kakaraka sábà gbé àti sápá tọ tẹ má wọn wòrè àwọn tí ń bẹ lábẹ mọnítọrí spirit òun gẹ́gẹ́gẹ́ ni mo tún fi ń kinyín èèyàn lójúmọ́ tó mọ́ lónìí àáyọ̀dẹ́já yọlá ló pọ̀ mi ewa sport mr lagasi kalẹ̀ àwa tó ní joshua èèyàn mayweather ilé sọmí láàrin gbogbo wọn tètè bìkọ ilé sọmí tẹ̀rí yẹn ó dùn joyè lọ o ọlọ́run ọba ló pé orí bẹ̀ ó dẹ pàápàá ẹ̀jájọ kábàrà bó ṣẹkẹrẹ kó dàtọ̀ fún ẹlẹ́yọ rọ̀yọ̀ èèyàn lójúmọ́ tòní ẹ̀yìn tèmi ẹ̀yìn ọmọ mi rìmọ̀jì àbí pé pàṣọrọ̀ ilé wóúnjẹ wé jẹ́ rumara bí aṣọ àbẹ́ǹde mórí bíi ibẹ̀ ti gọ́ nìyẹn ó dẹ pàápàá látinú ìdíje ilé tó jẹ́ tàwọn obìnrin èèyàn nílẹ̀ nàìjíríà ó ń bẹ̀ gangan láti mú èèyàn látinú ikọ̀ agbábọ́ọ̀lù nasarawa lamazon kí ni wọ́n wí kí ni wọ́n sọ lápá abẹ̀ yẹn ikọ̀ agbábọ́ọ̀lù nasarawa lamazon èèyàn láti ìpínlẹ̀ nasarawa wọ́n ti kí àwọn ìràwọ̀ agbábọ́ọ̀lù wọn mẹ́ta ilé tó jẹ́ wípé orúkọ wọn yọ gbọmboro wọ́n sì ń bẹ lára àwọn ikọ̀ èlé tó jẹ́ tòbìnrin under 20 tí ilẹ̀ wà nàìjíríà tẹ́ wọ́n ń bẹ lórílẹ̀-èdè poland lọ́wọ́ tá a wà yìí fún ti ìdíje ife yí àgbáyé 2020 sí fifa under 20 women world cup lórílẹ̀-èdè poland wọ́n ní àwọn agbábọ́ọ̀lù yìí wọ́n ní wọ́n mú wọn yangà dáadáa o lára wọn láti rí abdulwahab faridat àti ìjírígò jẹ́ tẹ́ mẹ́ni tó jẹ́ balógun wọn èèyàn ìgbòku ẹjọ́ ẹ̀ wọ́n láwọn agbábọ́ọ̀lù mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ wọ́n ní gbẹnu sọ̀n kúrò lọ́rọ̀ wọn wọ́n láwọn kẹ́dẹ̀ tí mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé àwọn ọmọ yẹn máa fakọyọ gẹ́gẹ́ bí ikọ̀ máa lọ́sọ́rọ́wọ́ là máa zọ̀ gẹ́gẹ́ bó ṣe gbọ́rọ̀ yẹn sí mi létí lèmi jáyìn tèmi lóní fẹ́rẹ́ jogi ó yá mọ́ bí ìyẹn lẹ̀ ó dínú ìdíje líìgà gbọ̀kútẹ́ lẹ̀ wá nàìjíríà kì í ṣèròyìn mọ́ nítorí pé òpin ọ̀sẹ̀ tá ń wò lọ́jọ́ iwájú yìí tá ń wò iwájú yìí jẹ ó gangan ní ìdíje yẹn nàìjíríà premier football league 2026-2027 kí ó kẹ̀dẹ̀ má gbìnàyà ó yẹ jẹ́ ń gbé sí yín létí wípé a máa sọ̀básogè tó jẹ balógun tẹ́lẹ̀ rí fún ikọ̀ agbábọ́ọ̀lù super eagles ilẹ̀ wa aṣọ́lé ni ó ti padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù bendon insurance o pẹ̀lú àdéhùn ọlọ́dún kan òun ló fi padà bẹ̀ ó ṣe jẹ́ nìyẹn ó yẹ ọbẹ̀rẹ̀ gẹ̀gẹ̀ mo balẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ sínú ikọ̀ agbábọ́ọ̀lù kíngíkíngí kẹ̀gẹ̀kẹ̀gẹ̀ tẹ wọn jẹ defending champion ìdíje npfl mo ń sọ nípa rangers internationals nìyẹn o wọn ti jẹ́gbọ́ di mímọ̀ wípé ìfẹsẹ̀wọnsẹ̀wọn àkọ́kọ́ ilé tí wọ́n gbà níṣẹ́ ìgbà bọ́ọ̀lù tá a wà yìí ìlú abẹ́òkúta òǹbẹ ni wọ́n ti kojú ikọ̀ agbábọ́ọ̀lù casino united kí ló fa because kí ló fa bí kí ló fa ìdí abá kò sí lórí pé bó ṣe já wípé pàápàá ṣeré nnamdi azikiwe ilé tó jẹ́ ti ikọ̀ agbábọ́ọ̀lù

0: Enugu Ranger de nbe ni ilu Enugu lo je wipe atunse lo lowo re won ni sodi afo lowo ta wa yi ere gbogbo ese tere tere papa sere MKO stadium ele tin be ni kutun la be okuta o nbe gangan ni won ti ma lo won ni titi di igba to je wipe won fi pari gbogbo atunse ele tin lo lowo ni papa sere Nabdi Aziko ewe na ele tin be ni ilu Enugu ke iroyin ti won gbe se mi leti la todo iko egbe bolu erugun reja la be oluko ni won fi dalisi le chuko te won gba de fi eye mpf fun gba kesan eya ni sa igba bolu to goja yen o le mi jaye temi lo ni peranjogi mo gbe body kuro la pa be yen ero gbogbo se tere tere nbo ni kin tu dagba mo ji nbe ninu dj mpf enu iko egbe bolu Niger Tornadoes won be gogogon ni mi ti lanfani la tutu balẹ si lowo ta wa yi o ya mo ri e lapa be yen eyin temi te duro kokoro ko sapa be sojo pa yelu jara kaaka kire ojo po tiktok mo ri yin be ojo po facebook yen mo ti ri yin lapa be e ba kan na Niger Tornado won ti se ayewo ayewo ECG eyan power gba bọlu won saaju idije Nigeria Premier Football 2026-2027 won ni ko se lori pe ka won gba bọlu won ki won le ni ilera to peye ko ma di pe cardiac arrest o n ba wa gba bọlu won fira ni kokko ejeje won ni di abare te won fi se ayewo ECG na eyan pa won agba bọlu won o lori ati le mu pe ki won tabe elebe dada eyan ni sa igba bọlu tin bo gege bi won se gboro yan si mi leti lapa be yen o je yin temi beta o gboro gege mo ti gbe body kuro lapa be yen o di na jo ti boju to bo lo lafese gba eyan ni le Nigeria ti alapa bi NFL ye ma je gbo koko zimbe le tori pe ajo NFL won se igba agbekale igbimo kan ti yo to na wadi ki lo to fa because ki lo padi aba ti akure yen ti na bolu alabelegba to bi jo jore yen lori le de Nigeria eno ti abe ran ti oke eje gbogbo yen debe we pe won yan igbimo kan eyan gba na te won si fi enikan to ti fi gba kan ri je akowe apapo fun ajo ti boju to bo la fese gba ni le Nigeria ambassador Fani Amu won yan gege bi alaga igbimo yen ti yo to na wadi ki lo to fa di abajo ele to je wi pe bo lo la fese gba o fi se dada lori le de Nigeria lowo ta wa papa julo gege bi kan je lo fun ipa gba bolu super falcons le ni dj welcome 2026 lori de Morocco lojo ni se won fi japati ti ko be se fun won se n gba to di lana eja leyin mo wi pe alaga yen ambassador Fani Amu o ko we fi po le gege bi alaga igbimo fact finding committee na ngba ti won wa bi lere pe ki lo fele ki lo kedede o ni egbo ide abati o fi lanfani lati ko we fi po le ko se lori bo se ja wi pe won ti jabo di mimo tele tele fawo mo igbimo yen wi pe ni kete to n ba ti le submit eyen abo report won o lo ma ko we fi po le ne tori pe o fe ya ke eyan kan ko wa ko bo bo se o lowo boya lati tabi lati nu ile oni zodi afo oni ni kete to je wi pe gire mo ti gbe abo iwadi wa kale pepepe o lo je ko kawe fi po le o te ba gbagbe eran ti wi pe lara awon mo igbimo yen ele ti won kede lanfani lati yan lati wo saku ki lo sele gangan lara won lati ri tare o luko ni landa bosu to ba kan na ari disaya opranosi te mo mi ti adepoju ati alex mana tema na siri jibri awon ni won yan gege bi igbimo ele ti won gbodo tana wadi ti lo fa because gangan nipa bolu alafese gba lori le de Nigeria o je ja niyan ko bejo de o yo fere gege mo gbe body kuro nbe ifese won se ko mese yo ta lo laya o ti idije under 20 AFCON eja leyin mo wi pe iko under 23 lori le de wa Nigeria won ti yan won eyan wi pe o cheche ki won koju iko agba bolu ori le de Mauritania tabi ori le de DR Congo eyan labala keji eyan second round ifese won se ko mese yo yen gege bi won se jago di mimo to to mi lowo o le mi jaye temi beta won wa jago di mimo wi pe second round yen igbesi akoko ta mo si first leg oni yo waye lojo aje ojo kesan o oṣù kọkànlá ọdún ta láǹfààní láti máa bẹnu rẹ̀ nígbà tí ìgbésẹ̀ kejì yóò kéde wáyé lọ́jọ́ kẹtàdínlógún oṣù kọkànlá tí ń ṣọjọ́ ọ̀ṣẹ́gun ọdún 2026 nìyẹn ẹni tó bá wá jáwé olúborí ìyẹn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn òun ni yóò máa láǹfààní láti tẹ̀síwájú lọ sí ipele third one ti ẹ mọ ìpele àṣekágbá gangan nìyẹn o kẹgẹ bí ìròyìn ṣe tó mi lọwọ lápá abẹ yẹn ó lè mí jáyé tèmi fẹrẹ ń jogi ó yá mo ti gbé bọ́ọ̀dì kúrò lápá abẹ ó dọdọ àwọn agbábọ́ọ̀lù ọmọ bíbí ilẹ̀ wa nàìjíríà ti ń gbá bọ́ọ̀lù nílẹ̀ òkèrè ẹ jẹ́ lọ sọ́dọ̀ paul obere onachu lọ́wọ́ tá a wà yìí olùkọ́ ni ikọ̀ agbábọ́ọ̀lù transport lórílẹ̀‐èdè turkey ilé ti paul ebere onachu tó ti ń lo dọ́là ìyẹn fatitake ó ti jẹ́ kó di mímọ̀ fi ìgbàgbọ́ rẹ̀ hàn ó ní ṣe rí paul ebere onachu ó ní ní kò gbẹ́gbò jìnnà yóò padà ṣàwárí ara rẹ̀ tí ó sì máa mi àwọ̀ pọ̀ọ̀pọ̀ tí yóò máa gbá bọ́ọ̀lù wọnú àwọ̀ dáadáa ìyẹn paul ebere ikọ̀ agbábọ́ọ̀lù transport ìyẹn bó ṣe ṣe ní sàn ìgbábọ́ọ̀lù tó kọjá ṣe tẹ́ ẹ̀ bá gbàgbé abẹ́ ti gbàgbé kí kúkú gbé yín débẹ̀ wí pé ní sàn ìgbábọ́ọ̀lù tó kọjá àmì ayò mẹ́rìndínlọ́gbọ̀n ìyẹn 26 goal òun ní paul ebere onachu tó gbá wọnú àwọn ìyẹn fún ikọ̀ agbábọ́ọ̀lù transport bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ ó yẹ pàápàá mo ti gbé bọ́ọ̀dì kúrò lápá abẹ kúrò lọ́dọ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà ṣùgbọ́n bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà ìyẹn lẹ́gbàá etí òkun ìyẹn bíi sọ́kà ó ń bẹ ní mo balẹ̀ sí o ìfẹsẹ̀wọnsẹ̀ kò mẹsẹ̀ yọ ta ló láyà fún afcon qualifier ilẹ̀ nàìjíríà wọ́n ti pín wọn èèyàn sí èèyàn pẹ̀lú ikọ̀ orílẹ̀-èdè ghana èèyàn ní abala kejì second round gangan nìyẹn ilé tó já wípé yóò máa wáyé lọ́jọ́ kẹsàn-án sí ọjọ́ kọkànlá oṣù kẹwàá ọdún tó aláǹfààní láti máa bẹnu rẹ̀ èèyàn ìgbésẹ̀ kínní nù ìgbésẹ̀ kejì báàmọ̀ sí second leg yóò wáyé lọ́jọ́ kẹrìndínlógún sí ọjọ́ kejìdínlógún oṣù kẹwàá ọdún ìbákan náà nìyẹn o ikọ̀ orílẹ̀-èdè senegal ó gangan ni yóò máa gbàlejò ìdíje bí soccer for africa cup of nations tournament ọdún 2026 nìyẹn torí bá lè bọ́ orílẹ̀-èdè nàìjíríà ṣe tá a tẹ̀ sójú ojúgbà wa láti orílẹ̀-èdè ghana àjẹpọ̀ orílẹ̀-èdè senegal nìyẹn níbi ìdíje yẹn tá a ti lọ máa láǹfààní láti kópa ó ṣe jẹ́ nìyẹn ó yẹ jẹ́ máa lọ sílẹ̀ òkèrè ní sọ̀ọ́sọ̀ọ́ ó yẹ yí tèmi ṣe dúró sápá abẹ yẹn ṣó ń tàtàtà sí pé ṣé ń dá ti yín mọ̀ ṣá mo mọ̀ pé kò ní dàbámọ̀ láṣẹ lẹ́dùá ẹ̀yìn tẹ̀mí ẹ̀yìn ọmọ mi màrùkúṣù ṣẹ́ ẹ̀rọ mára bí aṣọ àbẹ́ǹde mórí bíi ibẹ̀ ti gọ́ ó yẹ máa wò mí lójúlójú ẹ bá ń bó kó lọ fà ẹ jẹ́ kí wọ́n rí mi gbọ́ kí wọ́n rí mi wò káàkiri tùbútùrú olè àgbáláyé o ẹ̀yìn ti chelsea ṣẹ́ wà ń bẹ̀ yẹn sá ẹ̀yìn ti liverpool ẹ̀yìn ti manchester city ẹ̀yìn ti manchester united ẹ̀yìn ọmọ galatico real madrid ẹ̀yìn ti barca gbogbo ẹyin ti gọ́nà gbogbo ẹyin oníbòòjì gbogbo yín ni mo rí lápá abẹ yẹn mi ìgbọ́kọ yẹn ó yẹ jẹ́ kí n mú lápá abínà ẹ̀yẹ látọ̀dọ̀ àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọkẹ́rẹ́ kì í lọ sọ́dọ̀ ìrànwọ́ agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọkẹ́rẹ́ tó jẹ́ former wimbledon champion ìyẹn makẹta vadrova ọmọ yẹn ti rawọ́ ẹ̀bẹ̀ ìyẹn sí ilé-ẹjọ́ tí ń gbọ́ awuyewuye nípa eré ìdárayá tako òfin ọdún mẹ́rin tí wọ́n fi dè é lórí pé ó kùnà ó kọ̀ ó fà akẹ́kọ̀ọ́ ni ó fi jígà kọ́rùn wípé kí wọ́n ṣe àyẹ̀wò egbògi olóró fún òun ẹni ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n náà òun ni wọ́n ní pé kó lọ rọ́kúnlé ìyẹn fún odidi ọdún mẹ́rin nínú oṣù kẹfà lẹ́yìn tó já wípé àjọ international tennis integrity agency itia ṣé wọ́n wọ lọ síwájú ìgbìmọ̀ ilé tí ń jẹ́ àdíyàjẹ́ lórí bó ṣe jẹ́ wípé ìrànwọ́ agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kankéré náà ó kùnà ìyẹn nínú oṣù kejìlá ọdún 2025 kí wọ́n ṣe àyẹ̀wò bóyá ó lo egbògi olóró àbí kò lo egbògi olóró àmọ́débọ̀ ṣùgbọ́n lẹ́yìn náà nọ́mbà la kòkòrò làyà mọ́ lẹ́yìn ọ̀run wọ́n ní pé àlàyé ọdún mẹ́rin eégún tí ń jẹ́ àjíkẹ́ màkẹ́tà kò gbọ́dọ̀ yọ ọlágbó bọ́ọ̀lù ẹlẹ́yin lórí kankéré tó di ọjọ́ kọkànlélógún oṣù kẹfà ọdún 2030 kó tó di pé ofin yen ma tanu bedo tanu bepo ogba be omo yen ti lo siwaju ile ejo tin gba wuye wuye le pa ere daraya lati lo pe ejo ko temi lorun o je jade je koko bejo de o o ya mo ti gbe body kuro lagba be eyin ti ma se sapo ba ko ba lale otun ba le ka jadi waziri gbogbo zere mori alapa be pa mi reverend doctor ololade lati ni ijo first baptist church e ko jumo daddy e ba nki mommy lapa be ise oluwa oni towo aye baje o ya ba mi oye depo gbogbo kwara politagbe to le buati mori yin lapa be yen ba mi leke adeniyi o ya won ti gbegbe gbe niyan o de papapa lojo tana manchester united won ti gbe lagbe ta di are gbogbo mo ninu iko gbe bolu brighton carlos baleba pẹ̀lú iye owó tó jẹ́ mílíọ̀nù lọ́nà àádọ́rin pọ̀ èyẹ 70 million pounds nìyẹn àdéhùn ọlọ́dún márùn-ún ó gẹ́gọ́gọ́ lọmọ yẹn tọwọ́ bọ̀ ẹni ọmọ ọdún 22 ni owó bẹ́ẹ̀ ṣe sanwó yẹn rèé o 65 million pounds ó lẹ́ẹ̀kan san kó tó di pé ẹwà san adọ́fì èlé tó jẹ́ 55 million pounds nìyẹn gẹ́gẹ́ bí ìròyìn ṣe tó mi lọ́wọ́ ó lè mí jẹ́yìn tèmi lóní fẹ́rẹ́ jogi ẹkú àmójúbà oye pàápàá mo ti gbé bọ́dì kúrò lágbà bẹ́ẹ̀ ó dọ̀dọ̀ àwọn wòrè àwọn olómi arórẹ́súrẹ́sú tí wọ́n jáwé olúborí lọ́jọ́ láyé àjẹta ó tilẹ̀ jẹ́ wípé ikú mú ọ̀tún ó fẹ́ bọ́ sítòsí àmọ́débọ̀ ṣùgbọ́n wọ́n padà gbọ́ta wáyà wọ́n padà jòǹblé ní pápá ìṣeré craven cottage nìyẹn tí ń ṣe ìta lé ipò agbábọ́ọ̀lù fúlà ibi tí mò ń lọ kọ́ lèyìn o ìròyìn tí ń bẹ ọlọ́pàá ọgbájú tèmi lápá bí láàárọ̀ tòní òun ni wípé ìkan lára àwọn ẹrù tán kanṣu ilé tí wọ́n ń dìkiri tí wọ́n fúnlaṣọ ìgbábọ́ọ̀lù kejìlá láìpẹ́ yìí tí wọ́n gbaṣọ ìgbábọ́ọ̀lù kẹsàn kúrò lọ́rùn rẹ̀ mò ń sọ nípa liandela ikọ̀ agbábọ́ọ̀lù nottingham forest wọ́n ti gbà ó wípé wọ́n fẹ́ gbé liandela àpò wọ́n fẹ́ gbé pẹ̀lú iye owó tó jẹ́ mílíọ̀nù lọ́nà àádọ́ta pọ́ùn 50 million pounds nìyẹn ó ní wọ́n fẹ́ fi gbé agbábọ́ọ̀lù yìí ṣé bẹ́ẹ̀ bá gbàgbé ẹni ọmọ ọdún 23 náà nínsá ìgbábọ́ọ̀lù tó kọjá òun ló darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù chelsea látinú ikọ̀ agbábọ́ọ̀lù wòrè ikọ̀ agbábọ́ọ̀lù ipchi lọ́wọ́ tá a wà yìí nígbà tó jẹ́ wípé ó jọ bí ìpé kò wúlò dáadáa mọ́ ìyẹn nínú ikọ̀ agbábọ́ọ̀lù chelsea wọ́n ní wọ́n fẹ́ tà á sí gbòòrò nottingham forest ti borí wọlé bó ṣe jẹ́ nìyẹn ọgbà bẹ́ẹ̀ nicolas jassy bákan náà ẹ̀yìn ti chelsea nicolas jassy ó ti lọ sẹ̀kan ta o nítorí pé ikọ̀ agbábọ́ọ̀lù aston villa ó ṣeé ṣe káwọn náà kó gbé kó tó di pé ojú fèrèsé ọjà mídòmídò tá à ń lò lọ́wọ́ ẹ̀ kó tó di pé yóò tẹnubodò tẹnubepo ó ṣe jẹ́ nìyẹn lápá abẹ kòkó bẹjọ dé ó yẹ jẹ́ fún yín ní káàdì yìí bàbá káàbọ̀ ọmọ kú ilé ẹ̀yìn tèmi tẹ̀ ń bẹ lápá abẹ yẹn ṣá ẹ ti mọ nǹkan tẹ́ ẹ máa ń tẹ̀ ẹ jẹ́ sáré nà sí yín létí kẹ́ ẹ sáré ṣègìrì kẹ́ ẹ sáré kan jẹ èèyàn láàárọ̀ tòrẹ́ èèyàn rí ṣáàkáàdì ní o ó yẹ ẹgbọ́n ṣẹ́ ẹ ti farabalẹ̀ ẹgbọ́n 4363 2487 0376 45631 ẹni kí n tún mú 4363 2487 0376 45631 èyẹn jẹ́ káàdì àkọ́kọ́ ilé tí wọ́n kọ́kọ́ bù yín jẹ ìyẹn lórí ètò láàárọ̀ tún ni omi ṣì ń bọ̀ ẹ dúró lógúnlógún dúró lọ́gbọ̀lọ́gbọ̀n sápá abẹ yẹn ó dẹ́ jẹ́ kí n lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù ti liverpool never walk alone ẹ̀yin ti liverpool ọ̀rọ̀ lórí brady bakula látinú ikọ̀ agbábọ́ọ̀lù paris saint germain ó jọ bí pé ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ sí ní ṣojú mọ́mọ́ nítorí pọ̀rọ̀ ti ń débi kòókò dùn láàrin ikọ̀ agbábọ́ọ̀lù liverpool àti paris saint germain láti gbé ìràwọ̀ agbábọ́ọ̀lù yìí kó wá máa lo dọ́là kó wá máa fi ẹyin mẹ́kọ ìyẹn níbòrè ní pápá ìṣeré anfield nìyẹn ilé tó jẹ́ wípé ikọ̀ agbábọ́ọ̀lù paris saint germain iye owó tó tó èlò iye owó tótó mílíọ̀nù lọ́nà àádọ́jọ pọ́ùn mílíọ̀nù lọ́nà márùndínláàádọ́jọ pọ́ùn 145 million pounds ó gangan ni wọ́n ń béèrè fún ṣùgbọ́n ó ṣeéṣe kí ikọ̀ agbábọ́ọ̀lù liverpool kí wọ́n má sọ tó yẹn ẹ̀yẹ lórí agbábọ́ọ̀lù yìí ó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn ó dẹ́ pàápàá ẹ̀yìn tí manchester city ẹ farabalẹ̀ kẹ́gbọ́ o nítorí pé savio ó ti gbéra ó dinú ikọ̀ agbábọ́ọ̀lù tottenham lọ́wọ́ tá a wà yìí bákan náà agbábọ́ọ̀lù bọọlu yin nigba kana o to je agba bọọlu nigba kana ninu iko agba bọọlu jesi ati ninu iko agba bọọlu liverpool ramsteni won lo cheche kokoju ijiya ẹwọ ọdún méjì nìyẹn kí ló fa bìkọ́ọ̀sì kí ló fàdí abá alayé rẹjẹ rí ọkọ̀ lamborghini olólọ fi lásídẹ̀ǹtì wọ́n sì ni pé ó sáré àsápajúdé wọ́n tún rí nǹkan ọ́ní wọ́n rí nǹkan lọ́gbọ́lọ́gbọ́ kan ẹ ti mọ̀ ẹ̀yin ọmọ mi ẹ ti mọ̀ wọ́n ní wọ́n tún rí inú ọkọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ lọ́wọ́ tá a wẹ̀yìn lápá abẹ̀ yẹn mo jáyé tèmi bẹ́tà ẹ̀yin ti Newcastle United ó yẹ gbọ́ mi dáadáa the prince wọ́n lẹ̀ ti gbà láti kówó tó tó ní lọ́nù méjìléláàádọ́ta pọ́ùn ìyẹn 52 million pounds èèyàn láti lọ gbé Nico Gonzalez láti inú ìpẹ́ gbọ́bọ́ọ̀lù Manchester City ni tó jáde aré gbogbo mọ̀ kódà kọ́sẹ̀ tá a wà kó tó parí ó ṣeéṣe ká agbábọ́ọ̀lù yẹn kó palẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ èèyàn sí inú ìpẹ́ gbọ́bọ́ọ̀lù Newcastle nìyẹn nítorí pé ó ti ṣetán láti ṣe àyẹ̀wò ìlera ara rẹ̀ nínú ìpẹ́ gbọ́bọ́ọ̀lù Newcastle èèyàn Nico Gonzalez ló ṣe jẹ́ nìyẹn wọ́n gbá bẹ́ẹ̀ Tottenham olùkọ́ ni wọ́n ẹ̀yẹ́ roberto disembi ó ti jẹ́ kó di mímọ̀ ẹ̀yẹ́ ibi ọ̀rọ̀ dé dúró lórí james madison lórí ìfarapa tó ní ọgbà bẹ́ẹ̀ ló jáwé ìkìlọ̀ ẹ̀yẹ́ ṣe ti agbábọ́ọ̀lù eléyìí wọ́n ṣe gbé ẹ̀yẹ́ savio ó lẹ́gbọ̀ ó ní savio dákun nínú ikọ̀ agbábọ́ọ̀lù tọ́tà tó dé yìí ó gbọ́dọ̀ rí dájú pé ó jáwé sóbì rẹ̀ o ó nítorí pé owó tá a fi gbé ẹ kò kéré nù ayé owó tó jẹ mílíọnù lọnà márùndínláàádọrùn pọ́ùn 85 million pounds ó ní kó agbábọ́ọ̀lù tottenham tí wọ́n fi gbé ọgbà bẹ́ẹ̀ lórí ìfarapa elétítàrí james madison tó ní ní lọ́wọ́ èjìká rẹ̀ ọ̀ẹ́nì tó jẹ́ olùkọ́ ni wọn ó ti wá jẹ́ kó di mímọ̀ ó ní ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ tá a gbà lónìí ó ní a ṣì ń wo ẹ̀yẹ james madison yẹn bóyá ara ẹ̀ máa tó balẹ̀ bóyá ó máa gbá bọ́ọ̀lù àbí kò ní gbá bọ́ọ̀lù ẹ̀yẹ lọ́jọ́ ọ̀tún ni ẹ̀ràn tí wípé ikọ̀ agbábọ́ọ̀lù tottenham ṣe mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù orí Charlton Athletic ni wọ́n kojú ara wọn nínú ìdíje Carabao Cup ẹ̀yẹ lónìí bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ́yẹn àgbà ti ń bẹ lápá bí ẹjẹ́ ń gbé bọ́ọ̀dì kúrò lápá abẹ́ ká sáré wo àwọn àbájáde ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó wáyé lọ́jọ́ ọ̀tẹ̀nà nínú ìdíje La Liga Valencia wọ́n rò jẹ nítalẹ̀ bàbá wọn òjò pa búrẹ́dì mọ́ wọn lápò Real Betis ló rẹ sí wọn lára pẹ̀lú àmì ayò ẹyọkan dondo nìyẹn bákan náà nínú ìdíje UEFA Champions League qualification ẹ̀jẹ̀ lẹ́yìn mọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Celtic wọ́n ṣubú yakata jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù LASK ìyẹn látòrílẹ̀dẹ̀ austria ìyẹn lọ́jọ́ ọ̀tànà bákan náà bodo game látòrílẹ̀dẹ̀ norway wọ́n ṣe dáadáa mẹ́ta sódò ni wọ́n fún ikọ̀ agbábọ́ọ̀lù niger game látòrílẹ̀dẹ̀ netherlands ikọ̀ agbábọ́ọ̀lù sabah baku látòrílẹ̀dẹ̀ azerbaijan àwọn náà wọ́n ṣe dáadáa márùn sí méjì ni wọ́n fún ikọ̀ agbábọ́ọ̀lù bersiva látòrílẹ̀dẹ̀ israeli ìyẹn lọ́jọ́ ọ̀tànà ó ṣe jẹ́ nìyẹn ìdíje Carabao Cup wáyé lọ́jọ́ ọ̀tànà a máa ṣe lálá láàfin bọ̀ tá a bá débẹ̀ bákan náà àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó wáyé lónìí ẹ̀yin ọmọ galatiko ẹ má gbàgbé o wípé lónìí òun ẹ gbàlejò ikọ̀ agbábọ́ọ̀lù real sociedad dídí agogo mẹ́jọ ni nínú ìdíje La Liga àgbà ẹ̀kọ́ ojúmọ́ o.
1: ẹ̀kọ́ ojúmọ́ o káàkiri àgbàdo àdìgbọ́kàn ní diamond fm abiodun akinwumi ni orúkọ tèmi.
0: ẹ ṣeun
1: àwọn chelsea náà wọ́n kò múra luton lọ́la.
0: lọ́la
1: alámọ̀ràn wọn létí ni drone number dẹ̀kọ́ sí dáadáa ń jẹta kápá tẹ̀gàntì ká tó fi tẹ̀gàn kún jẹ́sì gbìyànjú
0: ọ̀nà owó ni wọ́n fi ṣe dáadáa.
1: ẹ wo bọ́sẹ̀
0: bú nítorí pé wọ́n ní tiri gọ́ọ̀sì ṣùgbọ́n kò sí clean sheet.
1: ẹ kò sí clean sheet tó bẹ̀rẹ̀ ìjọ kan náà chelsea wà
0: asna ní fọwọ́sọ̀yà báyìí pé wọ́n ní clean sheet.
1: ibi tí asna ti bẹ̀rẹ̀ lọ́dún márùn-ún sẹ́yìn chelsea ṣe bẹ̀rẹ̀ báyìí ó yàtọ̀ síra wọn.
0: ibi tí chelsea ti ibi tí asna ti bẹ̀rẹ̀ lọ́dún márùn-ún sẹ́yìn
1: chelsea ṣe bẹ̀rẹ̀ báyìí.
0: okay
1: so tó wá lè ní sùúrù àyẹ̀tì àwọn chelsea àwọn ọmọ asna ní sùúrù ni wọn yorùbá ní onísùúrù ni fún wàrà kẹnu bẹ́ẹ̀ lọ́rọ̀ asna ṣe rí so chelsea wọn dẹ̀ gbìyànjú mọ̀ pé wọ́n lè bu àwọn ẹbí ìtabu ẹ̀yìn báyìí wọ́n gbìyànjú.
0: taba mo tẹ mo rántí nkankan tí mo fẹ́ sáré sọ o ní nípa chelsea tẹ bá wò ó dáadáa nígbà kan àwọn ọmọ tí wọ́n ní irun
1: dáadáa dread
0: ló pọ̀ jù ṣùgbọ́n sì ó jọ bíi pé
1: ẹgbọn gan báyìí gan ru ẹ fàdán ni so ẹ rí pé yàgbé style tí àlọsọ gbédè nìyẹn then ẹ rí pé attacking kini chelsea ó wà potent gan.
0: ṣùgbọ́n ẹ̀yin wọn kọ́.
1: ẹ àdíẹ̀díẹ̀ náà ni ọjà àgùnkàn kan run òkú mọ́ká mọ́ roro ojo kan na ko lo bere si mo roro so owo eyin yen yo bere se le lori bo te wa impressive ni powo waju won yen
2: goalkeeper won ko
1: bo to jole bo se last season na nu
2: agba
1: bo se last season na nu
2: eni
1: o si mo won la bo se last season na nu
2: lori oro PFL award Bruno Fernandes ona pada fun o pelu pe awuyewuye se o ma gba abi ko ni gba
1: fun na oda won ti fun ni kan na ni la
2: player of the season
1: so
2: tawo yan wo ye pe
1: da wa fe lomi pe
2: o se se ko je bi Odegaard abi nkan
1: kan abi
2: declarise o je
1: ni won fun
2: abi David Raya sugbon o pada gba
1: now to wa be na ni pe e ri pe aso last season na ma yo gba league tan gba champions league won gba individual award player won so won ma fun mi loyun na be yin joba eyan o jeba be yin gbe la eyan o si gbe lala ile sami na si lele odunjoyo
2: lo agba ibi ti mo nlo nbe gangan re Pascos to je agbabolu mani gbagbe ninu iko agbabolu Manchester United ko to di pe ayeye ifame ayeye yen waye lana lo ti nbe nu atelu Bruno Fernandes pe ko yi ko gbenu e sohun pe po soro nipa awon akegbe ninu bi won se subu sowo iko agbabolu All City pe ohun lohun woye pe o ye ko je agbabolu ti yo motivate awon akegbe ti nkan o ma fi mu yesi pe o se wa so ariwisi pe nkan e gbo se Bruno Fernandes se oni o gba waju ni se oni o gba eyin ni e mo pa arin lo ngba se won ni eko di koko
1: kisekeje lagbado
2: se so ye ki Pascos ko ma soro si Bruno Fernandes
1: Pascos o le tala soro si
2: okay
1: keri kedere pe we ma yu lule lo je ki o soro si sugbon oro to so lata match o lo se ko soro si
2: ti
1: ba si ni won ni agba wo ibawo je so my Bruno Fernandes ke se omode ninu pa ngbabo so iru post match conference yen ko ye ko bu awon akegbe re o ye ki gbogbo won jo gba ebi pe won fi di re mi ni so if so je ko ka pe player mi lo soro yen ba ko bi a player to se de ni sugbon iru Bruno Fernandes yen iru Lord Maguire awon ye agba player ni won ti pe ninu team so reaction re lati mo bu any player o tun le fa ti dressing room to fi pin so iru ti eyin oro to so gaga lo bi Pascos ni pe o na e pe Pascos na ti wa ni iru ipo yiri ke bi agbalagba player ninu team so iru eyin nisin iru oro to ko so ni pe o e ko kubo yo jo kejo debi elura yin ni pe eyin olufe wa e ma binu o wa be ni o a improve so jojo baba si jawo olubori na wo yin na lejo yin ra yin so iru oro to so yen to je ko bu ni yen pe agba wo ni Fernandes ko ye ko mo ba wo je agba le ni ko ye ka ma gboro kan lenu re so to soro na yen o si right lo to ri pe Fernandes ti kuro ni omo de player ni man you only the experienced player na man you bai
2: ojo abuke ti pe ni sabo
1: so wa si ka ma wo na no jori na o na lo ke jijunu team yen so roro yen ko da oro to ma pin team ni lo fi ni pe ko so bo de se so fun yin na ni sin o le mo bo li oda laida so next time to re ba sele o no mo pe keke bi agbalagba no team to ma interview after ma te ba fi lule e jo gba e
2: bi o lo complain pelu ko se je pe ko se daada to na ninu fesi won sey
1: o se gbe den to ma se daada ni sin a le blame player to ma se daada ni sin to di pe bi e pe summer to kan fi sin mi world cup na to fi lo so player to ba ti pick form ni sa le gbara bu won sugbon we bi to wa n derby ru awon player kan ninu team yen be lo ti je bi e jo lule e jo gbe bi eni rayin lori
2: o da e je tun yonda Richard Card yi fun yin eyin ti a ke tun sari lanfani lati kan je e team te nkan te nte 4561239253465567 eyan tumu 4561239253465567 se ti kan je lapa be oro kan be na sugba ma se lalala fibo 0913655692 oro lori Enzo Fernandes ninu ipa gba bolu Chelsea o do o sese ko je pe igbin tenu mogi ogun oni Manchester City yo pada fi se ko to di pe ferese ojo oja yo pari patapata porongodo en tori pe ta ba wo ifese won se jeta yen won bu e
1: wọ́n bu
2: ṣe wọ́n bu ẹ̀ gan ọ̀rọ̀ ẹ̀fẹ́ jọ bí ìjùlọ navares nígbàtí tí wọ́n gba aston villa tó yẹ pé wọ́n bu ẹ̀sìn ọ̀rọ̀ ìjùlọ navares ti di pé ìsídà kó take decision láti pé kó dúró nínú atletico de madrid àbí kó lọ
1: tó bá sì dúró gan-an
2: àbí kó wọ̀nà láti mú kó fajú àwọn olólùfẹ́ atletico de madrid
1: tó bá dúró gan-an kò lè dàbí ojú àpá olè jojú ara tó gbá àwọn olólùfẹ́ sí gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ olólùfẹ́ àti fernandez yẹn náà so tó lè pí àwọn méjèèjì ní pé kẹ́tẹ̀ kúrò kí sọ́mà tó parí torí pé àtàwọn àfi lè lọ tọ́wọ́ àfi lè lọ ká láti tètè mọ change reputation wọn nínú tíìmù yẹn yóò pẹ̀ díẹ̀.
2: owó tó dẹ̀ ń bẹ lórí àwọn méjèèjì yìí dára
1: gan-an. má sì ti máa kó wa dẹ̀ chelsea náà káwọn náà reduce the price wọn wọ́n wá lè fi close sí pe lọjọ wa ti ba ta o
2: agba ise si ba yi o agba ni bi o 170 abi 16 kan o te ni pe ki won reduce
1: owo won le reduce bi 100
2: so fernandez
1: won le reduce 100 o wa ni pe
2: agba
1: ni pe won ko lọjọ wa ti
2: suru
1: e o ju be
2: lawo
1: ni abi ati owo yen
2: o so fernandez ati morgan roger ta lo ye ko won ju
1: owo ti e fernandez ni
2: e si ni pe ko reduce
1: 100 ni pe ko reduce e si 100 abi 105 kan wa fi close si pe tó bá gba league lọ́dọ̀ yín o àgbà yìí báyìí wo bí wọ́n ti báwọn yẹn ṣe ta kínní fásitì náà ayébẹ́jẹ ebèrè jẹ́sẹ̀ wọ́n tábàlà ṣe ta fásitì náà ẹ olóyún nípínpá tá a sàfẹ́ lọ bá wọn lé àwọn ní àkíkọ́ tábàlà tó lé náà torí pé táwọn bá fi lè náà táwọn bá fi lè gba league wọn ni gbówó lórí eze £5 million ni asa tó sọ fún eze lójú kó gba league.
2: ó jọ bí chelsea náà ṣe irúfẹ́ oda 091-6556952 oda 091-6556952 ìyẹn ni ojú òpó tí ó wọ bí tẹ ẹ lè pè sí tàbí kí ẹ pè 091-6556864 àwọn ojú òpó tí ẹ lè lò láti pè wọlé ìyẹn láàárọ tó nínú bẹ bá ń gbìyànjú ojú òpó yẹn oda ẹ já wo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí jáwo ọ̀rọ̀ aston villa yìí pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù chelsea lórí nicolas jackson g 091-6556952 tàbá lè rí ìpè ẹyọ kan tàbá lè rí gbà á máa lọ aston villa wọ́n ṣe tán láti kó mílíọ̀nù lọ́nà àádọ́rin euro lórí nicolas jackson eléyìí tó jẹ́ £59.8 million.
1: táyọ̀ tí chelsea lè ta náà lélẹ̀ kẹ́yìn ti ta kágbà lára owó táwọn náà ti ná máa ti di bóti next season kó ń lọ òun lóhùn wọ́n tún máa reduce price ẹ̀ ni o.
2: ọ̀dà kan gbà á
1: ọ̀dà o
2: kí chelsea bẹ́ẹ̀ mọ́
1: àbí nǹkan tó ń
2: gbìyànjú láti
1: sọ ni tí o bá ti tọ́ máa ta ní ìsìn tó fi parí transfer window yóò gbowó oṣù ẹ̀ kàn ní èlò ni so wọ́n lùsùn lọ́nà méjì nu.
2: G ta ló wà ń bẹ̀ ẹ kó ojúmọ́ o ọ̀dà ẹ ṣeun èsù wàhálà àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lọ́jọ́ tànà nínú ìdíje efl tá a túmọ̀ sí carabao cup ikọ̀ agbábọ́ọ̀lù plymouth wọ́n ṣubú sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù coventry city sheffield wednesday àwọn náà wọn àmọ̀ pé ọjọ́ ìṣẹ́gun lọ́jọ́ tànà kì í ṣe wednesday wolfu ló jẹ wọ́n àgbọ̀nrẹ́ méjì sùn
1: àbí ẹ̀ kọjọ́ ìṣẹ́gun lànà
2: àwọn ẹlẹ́lẹ́ sátáàtì àwọn náà ṣubú sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù west ham united mẹ́rin sẹ́yọ kan stoke pẹ̀lú all city ọmọ wàwà ni wọ́n gbá ọkọ̀ máa yù ṣùgbọ́n all city ó padà jáwé olúborí nígbà tí ó di ìgbélẹ̀ kágbà sáwọn ìyẹn penalty.
1: ọkọ ẹnìkan alẹ́ lómìn ni bàbá ọgá ẹnìkan ọmọọṣẹ́ lómìn ni so ọgá all city ọgá máa yù ni ọ̀nà
2: ọ̀nà ó jáwé olúborí
1: ó padà jáwé olúborí ó jẹ mẹrin dàdí sísìn yẹn mọ o máa yù náà ló lé mọlẹ dì mọ wọrí.
2: Leeds United na Nottingham Forest lana pẹlu meji sodo agbaja ma lo
1: ni. Agbaja wa pade ni ojo jimo. E ba je kan je wo na. E ri
2: ko roju ko dilu sa.
1: E ba pade ojo Friday.
2: E ma ja gbagbe pe logo ese ona ni idije league tori le di Nigeria ni o bere. Gbogbo yin te nbe lojo pa ye lujara. E seun mo dupe mo mo lore o bi ni so je la bi ati gbogbo yin mi ti nbe lapa be ti le da ko e seun gan mo dupe o. Kaira layo ka pade ni re ka ma dolodi leyin ara wa. Ire o da bo.

0: àdúgbò tuntun ti dé o iṣẹ́ ti gbéra ó tún ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ lago sport lago sport lago sport ajá àbalẹ̀ ìròyìn eré ìdárayá tó yà lára ọ̀tọ̀ tíkítaka tó ta lẹ́nu yéríyéri yàtọ̀ sí kíkà ń fọlọ́ onígbàrọ̀ gudu ìròyìn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá bọ́ọ̀lù aláfọwọ́jù àpẹẹrẹ ìdíje ẹsẹ̀ kíkàn ọkọ̀ àti kẹ̀kẹ́ fífi sáré bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì àti lórí kọ̀ǹkẹ́rẹ́ lago sport lago sport aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ kùtù ayì láti ọjọ́ ajé monday títí di ọjọ́ etí friday ni gbọ̀ngàn máa sọ tí akutuku ó máa wù lórí pápá diamond fm lago sport lago sport lago sport lago sport wos wos magọ mafọ gbéra mákẹ́ra ìròyìn eré ìdárayá tó ta lẹ́nu tó dùn tó tún ní gbọgbọ́n nù.
1: Una dey find sports program wey set, sports program wey pimp, sports program wey go give una ogbonge argument on top sports matter.

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù á mì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́gbà yẹn gan. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákò káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Ní ìkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé, ojú atólé, ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí. Ejigbara ilẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

0: ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa ètò àtúpalẹ̀ ròyìn
1: domire dodo
0: ní kẹyìndà mọ́dé tí 8.7 tó wà ní ìlọrin ní ìpínlẹ̀ kwara lówùrọ̀ tòní ọlá leadership dèmi gbàmú lówùrọ̀ tòní kẹ̀kẹ́ ròyìn mi ó látọ̀ ni nígbà tó wá ń padà sọ̀rọ̀ ó ní àìsí bẹ́ẹ̀ láìbá wọn dá sí ó ní abẹnugan ilégbèmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ kwara onímọ̀rẹ́ yakubu dala saliu àti ẹ̀mí àti ìlú ìlọrin alhaji ibrahim solugambare ti ké sí àwọn ọmọ sùdọ̀mí wọ́n yẹ ṣe pọ̀pọ̀ ṣẹṣẹ ọdún mòlúù nàbẹ̀ kan rí i pé wọ́n gbègbè sí àkè láti jẹ́ kí ìṣọ̀kan wà láwùjọ pàápàá jùlọ kọ́mìfẹ́ hàn kan sì ní ìlànà àkóyawọ̀ nínú iṣẹ́ ìkíni wọn tó lédè láti ṣe àjọyọ̀ ọjọ́ bíi ànábì muhammad sallallahu alaihi wasallam abẹnugan àti ẹ̀mí àti ìlú ìlọrin wọ́n ṣàlàyé wípé kí àwọn èèyàn kí wọ́n máa ṣe àṣàrò lórí ètò ẹ̀kọ́ àti àwọn nǹkan tó ní ṣe lórí ìgbé ayé àti ìṣẹ̀mí ànábì muhammad sallallahu alaihi wasallam abẹnugan ọ̀hún ní àtẹ̀jáde tó lédè láti ọwọ́ akọ̀wé ọ̀rọ̀ ròyìn rẹ̀ ṣéun yusuf wàá dá wọ́ọ̀dùnú pẹ̀lú àwọn mùsùlùmí ní ìpínlẹ̀ kwara nílẹ̀ nàìjíríà káàkiri àgbáláyé pápákọ̀ ṣoṣo ọdún ọ̀hún tó lédè ọláwò leadership yìí lówùrọ̀ tò ní.
1: àwọn àgbábọ̀ wọn ní àgbájọ owó báyìí la fi sọ̀yà àjèjì owó kan wọn ní ògbẹ́rù dórí o ìròyìn tó yọ gangboro lójú ọpọ́ tí ń bẹ wájú tèmi bó ti ranjú mọ́ mi lèmi náà ranjú mọ́ kankankan eléjì rẹ̀ wọ́n mọ̀ fi kíní ọ̀hún kánkó bí aṣọ ọdún léyàmọ̀ ni o gẹ́gẹ́ bí mo ti rí nínú ìwé ìròyìn daily post tó jáde lójúmọ̀ tò ní ìjọba ìpínlẹ̀ sokoto ni ó mọ̀ ti pè fún pé ẹgbọ́n o ẹ jájọ fọwọ́sowọ́pọ̀ láti gbógun ti ìwà jàǹdùkú lápá ẹkùn ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè nàìjíríà ìjọba ìpínlẹ̀ sokoto ni wọ́n mọ̀ ti pè fún ìfọwọ́sowọ́pọ̀ tó lórin tó nítumọ̀ tó fẹsẹ̀ nílẹ̀ dányò lójú náà àti jẹ́ kí kíní ọ̀hún kó jẹ́rìí odò kó lọ́mú bí ohun tó ní ṣe pẹ̀lú ìwà jàǹdùkú léyìí tó ń fi ẹkùn ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè nàìjíríà léyìí tó ń fi lápẹ̀ o wọ́n jẹ́ kó dúmọ̀ wípé iṣẹ́ ọ̀hún kì í ṣe èyí táwọn nìkan lè dá ṣe o àfi kí gbogbo àwọn ìpínlẹ̀ èyí tí ó fara kínra kí wọ́n fọwọ́sowọ́pọ̀ láti gbógun ti àwọn ẹlẹ́kẹrú ikọ̀ mùjẹ̀mùjẹ̀ agbésùmọ̀mí tẹ máwọn jàǹdùkú lójú náà àti wo egbò wọn dẹ́kun ráúráú lápá ẹkùn ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè nàìjíríà ẹni tí ń ṣe olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò ní ìpínlẹ̀ ọ̀hún ìyẹn ọ̀gágun ahmed usman èyí tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ológun ni ó mọ̀ pé ìpè náà nígbà tó ń fèsì tó ti ń sọ̀rọ̀ lórí ibi ti ìjọba ìpínlẹ̀ zamfara léyìí tó dúró léwu níbi tó ti ṣe àgbéǹde ìgbìmọ̀ ẹlẹ́nu mẹ́tàlá kan léyìí tí wọ́n pè ní state disarmament demobilization and integration léyìí tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ lọ́kọ́ kejì àti ìgbìmọ̀

0: akọ̀wé ìpolongo àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC nílẹ̀ yìí Felix Morgan ti ṣàlàyé wípé ààrẹ Bola Tinubu òun ti fakọyọ ju àwọn ààrẹ tẹ́lẹ̀ rí bí Olúṣẹ́gun Ọbásanjọ́ àti gbogbo àwọn ààrẹ tí wọ́n ti dìbò yàn lórílẹ̀ yìí rí Morgan nígbà tó pa lórí ètò kan ní àṣálẹ́ àná nígbà tó sọ̀rọ̀ tó sì ń fàbíyọ lórí àìgbìyànjú àti àṣeyọrí ààrẹ Bola Tinubu lórí ọ̀rọ̀ ajé lẹ́yẹ gẹ́gẹ́ bó ṣe wí oní ààrẹ Bola mẹ́rin Tinubu ti fakọyọ tí gbogbo àwọn ààrẹ tó kù lọ ní sáà àkọ́kọ́ wọn gẹ́gẹ́ bó ṣe wí oní ẹ̀rìn gbọ́rọ́wọ́ ààrẹ ti fakọyọ tí gbogbo àwọn èèyàn tó dipò ààrẹ rí tó sì wà nípò ààrẹ ní sáà àkọ́kọ́ tó dìbò yàn Morgan nígbà tó wà mí pé ṣé o mẹ́rin yìí láti gbọ́ ọ̀rẹ́ nídìí ó ní ẹ wo gbọ́rọ́wọ́ ẹwà àṣeyọrí ní ẹ̀ka ọrọ̀ ajé lórílẹ̀‐èdè yìí lábẹ́ ìṣàkóso yìí ó ní òun náà ni ẹ̀rí òun tó ní gíga tìbú lówùrọ̀ tó ní ọlá.
1: ọ̀rẹ́ àwọn bá kù lọ́dọ̀ rẹ bóyá kò náwó gan ṣùgbọ́n jẹ́ sáré gba fìlà lórí eléyìí wọ́n pé iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ogun ni wọ́n mọ̀ ti fi gbọ́dọ̀ òfin gbé àwọn afurasí mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ kan o lẹ́yìn tí wọ́n ya bo ibùdó kan lẹ́yìn tí wọ́n ní wọ́n ti ń pèsè àwọn ọmọ kéékèèké tá a mọ̀ sí baby factory ìpínlẹ̀ ogun ló ti wáyà gbá kẹ́ròyìn gbà ni yìí ó mà tún gbẹnu tán o ojú òpó channels ló gbé láàárọ̀ tòní.
0: ọlájẹ ń gba bàtà lẹ́sẹ̀ méjì àdúmí yìí daily post ni ó ní àjọ tó ń gbé kalẹ̀ ní ìpínlẹ̀ kano láti dẹ́kun ìwà jẹbánu franco fi gbé àwọn èèyàn mẹ́rin lórí ẹ̀sùn wípé wọ́n da ilé ẹ̀kọ́ kan wó ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ngunwa nku ní ìjọba ìbílẹ̀ taranu ní ìpínlẹ̀ ọ̀hún bákan náà nínú ìròyìn daily post wọ́n ní ọkùnrin kan tórúkọ ẹ̀ jẹ́ rabi mukta ẹni ọdún mẹ́rìndínléní ọgbọ̀n ó mọ̀ lọ yìnbọn fáwọn èèyàn níbi ètò ìgbéyàwó kan nílùú kano ó sì pa ẹnìkan ó ní orin tí wọ́n ń pè ń bẹ́ẹ̀ orin tí wọ́n ń gbọ́ ó ló ti ń pariwo jù ọlọ́run ṣàánú wa bá pa ẹnìkan ọlọ́run ṣàánú
1: wa wọ́n ló mọ̀ gbà wá
0: ìrọ̀lẹ́ ayé ó pọ́ pàṣẹ ló tẹ̀ mú fi pa àwọn oyún ìbọn sí pẹ́ nìkan
1: tọ́ ọlọ́run yóò ṣàánú wa ìjọba ìpínlẹ̀ ondo ìlójú rẹ̀ wọ́n ní wọ́n fòfin de pé káwọn òbí ó máa san owó ní tààràtà ìyẹn cash payment láwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba wọ́n ní wọ́n gbé ìgbésẹ̀ ọ̀hún lójú náà ti pin wọ à ń lọ ní lọ́wọ́ gbà àti gbígbé àwọn owó tí ò nítumọ̀ lé àwọn òbí àti àwọn akẹ́kọ̀ọ́ lórí ìwé ìròyìn the nation ló fi káàkó láàárọ̀ ọ̀tún ní ẹjọ́ máa ń lọ tààràtà sí abala kejì
0: twitter
1: lámì ẹ̀tọ́ aláyọ̀ láǹfààní láti sọ mi pé lámì ẹ̀tọ́ àwọn ti wà ń kalẹ̀ comrade ọ̀làǹrẹ̀wájú ìṣòwò kó tó di pé máa gbóhùn lẹ́nu àlejò wa láàárọ̀ ọ̀gá akọrin
0: kakọ soprano wọlé láàárọ̀
1: má bẹ̀rù má wo comrade má wo ọ̀dọ́ wọn jà lọ à ń bọ̀ ẹ̀yin ara lé.

0: gómìnà ìpínlẹ̀ Kwara táwọn èèyàn fi dìgbò fún wọn gẹ́gẹ́ bí ẹni tó ń wá senate ní Kwara Central. Gẹ́gẹ́ bí ẹni tí gbogbo wa mọ̀ lánàá, I mean senator olórí ẹgbẹ́, ẹni tí orí wọn pé púpọ̀ ni. Lẹ́yìn pé orí wọn pé púpọ̀, akọ́ṣẹ́mọṣẹ́ ni wọn, dókítà ni wọn, nímọ̀ ti òyìnbó. Ẹlẹ́kẹta ni wípé wọ́n tún wá ń sọ̀rọ̀ pẹ̀lú ìrírí níta pé ní experience tí wọ́n ní nígbà tí wọ́n fi sojú Kwara Central ní sáà tí a lò tán kó tó di pé senator Salim Mustapha débẹ̀. Ní tí wọ́n wá ń sọ ni wípé experience àwọn táwọn rí ń bẹ̀, àwọn ò lè mọ canvas pé àwọn gómìnà tán bá ti kọ́ ẹ̀kọ́ lórí àpèrè ni kán máa lọ sojú aráàlú níbi tí wọ́n ti wá, torí pé wọ́n ṣàkàwé bíi méjì bíi mẹ́ta tó fi hàn wọ́n gẹ́gẹ́ bíi experience. Ẹlòmíì senator mi náà lè sọ̀rọ̀ tó lè yàtọ̀ sí n tí àwọn sọ, but torí pé ọ̀rọ̀ tí wọ́n sọ ni tá a fẹ́ yàn nàná lénìí. Wọ́n sọ pé committee táwọn wà as the chairman committee on health ipe gómìnà mẹ́rin ni wọ́n jẹ́ members lábẹ́ àwọn.
1: Gómìnà mẹ́rin tẹ́lẹ̀
0: rí former governors náà ni wọ́n jẹ́ members lọ́dọ̀ àwọn lẹ́yìn àtàwọn yòókù náà. Pípọ̀ ní táwọn ríro ni pé ní gbogbo ìgbà táwọn bá jókòó ní ìgbìmọ̀ tí wọ́n gangan tó ní ṣe pẹ̀lú ètò ìlera, àwọn rí pé ọgọ́rọ̀ ìgbà gómìnà tẹ́lẹ̀ rí mẹ́ta ni wọn kì í wá. Ẹyọ kan nínú wọn ó dẹ̀ dákọ rẹ̀ síbẹ̀, ipò ni former governor Kano State Shekarau. Ipe despite the position ọdún mẹ́jọ rí, àwọn rí pé irú èèyàn tó jẹ́ socialist ṣe mọ̀ pé tó máa ní socialist ló yín èdè Yorùbá, ẹni tó jọ pé ní tóun máa ń kó lákòyàwó ni tó bá kan èèyàn, and wọ́n fi hàn irú life wo ló lò, irú èèyàn wo ló jẹ́. Ipe ìdí pàtàkì nìyẹn tó fi jọ pé òun nìkan làwọn máa ń rí ní ọ̀gọ̀rọ̀ ìgbà táwọn bá jòkó. Ipe ìjókòó yìí dẹ̀ ni òun yóò ní ṣe pẹ̀lú kí ni àǹfààní tí oníkálukú ó mú lọlé gẹ́gẹ́ bí committee gẹ́gẹ́ bí senator. Wọ́n láwọn fi gbogbo ẹnu sọ pé despite pé àwọn jẹ́ chairman former governors wà níbẹ̀, wọ́n máa ń gbéṣẹ́ wọn kalẹ̀, wọn ò tiẹ̀ ní wá àwọn kan brief wọn. Wọ́n sọ yẹn. Wọ́n tún wá nílẹ̀ kejì ni wípé committee mi wà tó yọ pé former governor ni chairman. Gbogbo àsìkò táwọn fi máa ń jòkó wọn mention governor yẹn o, wọn mention former governor gómìnà yẹn o. Gbogbo ìgbà táwọn máa ń jòkó ó máa ń hand over iṣẹ́ tó yẹ kó ṣe lé deputy rẹ̀ lọ́wọ́ ni. Ipe ọ̀gọ̀rọ̀ àwọn táwọn jẹ́ members àwọn tó fẹ́ẹ̀ nímọ̀ nípa n tí ń lọ níbi ẹ̀ka yẹn ju former governor yẹn lọ, torí pé kíni kò dúró kò ráyè. Wọ́n wá sọ wípé àǹfààní táwọn jẹ́ members mú níbi committee yẹn ó ju ẹni tó jẹ́ chairman lọ, torí pé kíni o ò síbẹ̀ ni wọn ò pín dà nígbà tí ò bá ti wá, torí pé òun ti wò pé this time around ẹni tó ti ń control gbogbo ìpínlẹ̀ kó wá jọ pé committee kan ni ó wá jẹ́ member àbí committee kan ni ó jẹ́ chairman. Ipe ọ̀pọ̀lọpọ̀ gbà lifestyle tí wọ́n ti ń bá bọ̀ wá ó mọ affect performance wọn látàrí bí ọ̀rọ̀ lẹ́gbìmọ̀ ṣe rí. Ó tún ní ẹlẹ́kẹta ńbẹ̀ ni wípé níbẹ̀ yẹn n tó bá nílò tà in the sense wípé ọ̀gọ̀rọ̀ báṣìn former chairman tó bá jẹ́ gómìnà ó láwọn abẹ́síkáwọ́ lóríṣiríṣi tó bá níṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ ó lè mọ ọ̀rọ̀ gómìnà lọ́rùn kò ní ara commissioner fún ètò ẹ̀kọ́ lọ bá mi sọ̀rọ̀, commissioner fún ètò ìlera lọ sọ̀rọ̀, commissioner fún ojú ọ̀nà pópó lọ bá sọ̀rọ̀. Ó ní bọ̀ níbẹ̀ yẹn ìwọ nìkan ló wà táwọn aráàlú ń wò ipe so ẹni tí ò ráyè láti dúró nílẹ̀gbìmọ̀ bó o ló ṣe fẹ́ sọ tí yóò jàǹfààní fún aráàlú. Ó wá ní àtàlákọ́kọ́ ìdí tó ń mú wa àtẹ́lẹ́kejì àtẹ́lẹ́kẹta pé ó gbọ́dọ̀ mọ president, ó gbọ́dọ̀ mọ debate, ó gbọ́dọ̀ understand the bills ni. Eléyìí àwọn tí ó ṣàfẹ́kù rẹ̀ làwọn ibi tó ti sojú, torí pé ọ̀pọ̀lọpọ̀ gómìnà ẹ mọ ibi tí wọ́n ti kúrò, wọ́n lásẹ̀sì sówó, won la is everything eleke ta be ni pe eleke ni be ti won so ni pe ni ogoro gba o awon gomina yi won yi saba wa won ma ri be yen gege bi pe bi ta ti kuro ta ba wa ni bi kan a si ma lafa ni lati ma protect si ise wa ni so oro yi
1: ise wo ni ise won
0: ni bi ti won fi le gege bi gomina so yes in ta pe ogoro ni se o ma sele pe won mu yan wa alakoko ni e won ma nro wi pe imu yan wa yen gege ba se ri ni pile kogi se mo to sele laarin gomina to wa nbe yi aten to kuro nbe e mo bo te si dire iru yen ni senator nso nipa oro corruption but te ba won ti iroyin gbe lowo ju awon dwell lori pe iwa ajebanu ti won ti wu ni nfa ti ogoro won fi so pa won lo si ilebi mo asofin agba but igba temi se ayewo iti dokita yen so gangan awon anfani oni ranran yen lo ye ko je wa logun latari wi pe kini igba ton ba yan committee to raye pe emi ti tin control gugu commissioner ti tin control estate ti tin control eleyi ni wa wa under committee kan ni wa je chairman kini kan so they don't have that time so area yen ni oye ki abojugo gege bi nti senator yen so latari iriri to mu wa
1: ah come isowo mo fe je afa poluga ta me bibi ya fe yisi awon kan ni oro tan so yi ipe la ko ta wa ni pele kwara wi pe onowo se lonu itori central regbe awon bi ta won to si loro to wa nle yi awon ti wa on top bai awon to gara won se be atin pe gomina abraham abrazak gan won fe lo senator won fe lo fun senate bai to don bo ni kwara central ipe ogbo so won so yi pe won mo mo so ogulu to ranse si awon guti gomina ni ekan de mu elekeji ni pe ta iroyin gbe lori wa jebanu awon kan ni gomina tele ri lati ko lori ipo ko ni asebalumo ipe kan lo to oniwa jebanu ni pe o ye ka awon ajo efcc icpc kan le awon ile olopa dss pa ko fun ye kan le fi gbe gomina tele ri ekan di bede yi mu erale ah lekan si akin pe eku ikale
2: ambo

Kenneth ṣe ń sọ wípé lórí ètò lónìí àǹfààní ńlá kan wà fún wa láti bá onímọ̀ ìlera tí wọ́n mọ̀ nípa àrùn jẹjẹrẹ láti bá wọn takùrọ̀sọ láti ràn wá lọ́wọ́ láti ní òye nípa àrùn jẹjẹrẹ. A máa jíròrò nípa oríṣiríṣi àrùn jẹjẹrẹ tó wà, àwọn ibi tí àrùn jẹjẹrẹ tó ti lè wáyé nínú àgọ́ ara gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan, àwọn ohun tí a mọ̀ pé ó lè fa àrùn jẹjẹrẹ àti àwọn ohun tó lè mú kí ewu rẹ̀ kí ó pọ̀ sí lágọ̀ọ́ ara wa. Àwọn àmì wo ni àmì ìkìlọ̀ rẹ̀? Àyẹ̀wò wo àti mímú wo la lè ṣe? Báwo la ṣe lè tọ́jú rẹ̀? Báwo la ṣe lè dènà rẹ̀? Àti àwọn ohun tí àwọn tó ti gba ìtọ́jú àrùn jẹjẹrẹ nílò lẹ́yìn ìtọ́jú àrùn jẹjẹrẹ. Àlòmíì stage 1 cancer ó sì ti rí ìwòsàn, kí ni wọ́n nílò lẹ́yìn yẹn? Ju gbogbo ẹ̀ lọ, a fẹ́ ya òtítọ́, a fẹ́ yà kúrò nínú àwọn àwáwí pé a máa ń gbọ́ pé ní báyìí a fẹ́ mọ òtítọ́ ọ̀rọ̀ gangan nípa àrùn jẹjẹrẹ, kí a sì ṣe kíni, kí gbogbo wa sì ní àgbọ́yé rẹ̀ láti gbìyànjú agbára wa láti dènà rẹ̀. Torí pé àwọn kan máa ń sọ wípé jẹjẹrẹ ò ṣe é dènà, kọ́ ló ń ṣàmáa ṣàánú wa ni, ìgbìyànjú ńkọ́ ǹjẹ́ a lè gbìyànjú? Nítorí náà ẹ jẹ́ ká jọ ṣàlàyé gbogbo ohun tó yẹ ká mọ̀ nípa àrùn jẹjẹrẹ yìí, ká sì bèrè àwọn ìbéèrè tí ọ̀pọ̀ ènìyàn ń bẹ̀rù láti bèrè tàbí tí wọn kò mọ̀ pé ó yẹ kí àwọn ó bèrè. Àwọn ìbéèrè yìí la máa bèrè lọ́wọ́ gbajúgbajà tí wọ́n jẹ́ oníṣègùn òyìnbó tí wọ́n sì ti ń fi ọdún tó ti pẹ́ ṣe iṣẹ́ ìṣègùn òyìnbó yìí. Àwọn náà la mọ̀ sí Dr. Jones Owolabi. Tẹ́ bá mọ Owolabi Hospital, ẹni tó ní ilé ìwòsàn Owolabi Hospital, Owolabi Care Hospital. Àwọn náà ni a máa gbà lálejò lórí ètò lónìí láti là wá lọ́yẹ̀ nípa ohun tí à ń pè ní àrùn jẹjẹrẹ.

0: palliative management at the other methods of treatment that they discuss passing law for take care on the cancer or to see cure for cancer early detection so that they more because they really have science to echo more for the quickly for loss hospital or professional because with early detection 40-50% of cancers can be prevented not even quick in your nicot cure it can be prevented. So macro selenium
1: doctor kí wá ni àwọn àrùn jẹjẹrẹ tó wọpọ jùlọ àti àwọn wo ló wọpọ jù láti ní pé ó dá wà nínú àwọn tó máa ń jẹjẹrẹ yìí irúfẹ́ àwọn jẹjẹrẹ wo ló wọpọ jùlọ.
0: Fún obìnrin cancer tó wọpọ jù ní gbogbo àgbáyé ni cervical cancer àti breast cancer ní gbogbo àgbáyé the highest forms of cancer is cervical cancer and breast cancer. Fún obìnrin fún ọkùnrin prostate cancer ló wọpọ jù ní ọkùnrin ní especially black Africans or black Africans people but generally cancer o le gun any part of ara but to wọpọ jù fún obìnrin cervical that's it cervical yẹn jẹ ilẹkùn tí ọmọ ń gbà kọjá ilé ọmọ uterus only that's the door to the uterus is cervical and breast ọyàn obìnrin wọn ṣe ọkùnrin náà ó ní ọyàn but kò wọpọ.
1: Ok ó máa ń ṣe ọkùnrin náà lọ́yàn.
0: Ọ̀hun ṣe ọkùnrin náà lọ́yàn kò kò wọ́pọ̀ ní very rare but ó ń ṣẹlẹ̀ náà but lóbìnrin breast àti cervical ló pọ̀ jù lọ́kùnrin tó pọ̀ jù ní prostate cancer ní àgbáyé báyìí.
1: Ojú wa ní àwọn àmì nígbà tẹ̀ ń sọ̀rọ̀ ẹ sọ wípé kò sí ohun ẹ̀ tí lè tọ́ka àwọn òṣèlú ètò ìlera tí lè tọ́ka sí nǹkan tó ń fa cancer gan pé kíní ìgan ló ń fà á nígbà tá à ti wà lè tọ́ka sí ohun tó ń fa gangan ǹjẹ́ a lè tọ́ka sí àwọn àmì téèyàn máa rí láàgọ́ ara tí yóò fi mọ̀ pé ó dàbí pé mo ti ní cancer ǹjẹ́ olóhùn àmì ìdámọ̀.
0: Bẹ́ẹ̀ ni ó wà ó la máa fi ń sọ kinní kan máa kàn tí àti explain it.
1: Okay.
0: Àwọn symptoms àti àwọn warning signs tí èèyàn bá rí tí yẹ kí èèyàn fi sọ pé ẹ jẹ́ kí n lọ yẹra mi wo you know these are the things ká máa ń sọ a máa ń ní acronym tá à ń pè ní caution.
1: Okay.
0: Caution yẹn mean pé C for changes in bowel habits or bladder habits. You know that's the changes tí a bá rí ìyàtọ̀ níbi ẹ ṣe ń yàgbẹ́ bẹ ṣe ń tọ̀ bẹ ṣe ń jẹun tó bá ti ń rí àwọn ìyàtọ̀ bẹ́ẹ̀ yẹn ó yẹ kí wọ́n wo kí o kíyè sára lọ́sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta bí mo ṣe ń yàgbẹ́ yìí ó máa ti yàtọ̀ ṣé ó pọ̀ jù ni àbí kò wá rárá àbí ohun wá tó ń le kí wọ́n tó bá ti pọ̀ jù ó yẹ kí wọ́n lọ rí dọ́kítọ̀ àbí ìtọ̀ náà the same thing ó máa ń ṣẹlẹ̀ náà ráńpẹ́ ní sọ tí wọ́n bá ní egbò àbí wound sọ injury bí for example nísìnyí ulcer nísìnyí sọ nínú ọkùnrin tí sọ bá ń wà bẹ́ẹ̀ tó wá ń pẹ́jù ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta tí ò lọ tó lẹ̀ ń continue bẹ́ẹ̀ náà ó yẹ kí wọ́n wò pé kí ló ń ṣẹlẹ̀ tí wọ́n bá ń rí bleeding tó ń ṣẹ̀jẹ̀ ní bóyá ó ń bí ẹ̀jẹ̀ ó ní discharge lójú ara bí ẹ̀jẹ̀ ń wà lójú ara obìnrin tó ti stop menstruation ó ń ṣe menses o di menses ẹ̀ mọ̀ pé tí wọ́n bá ń ṣe nǹkan oṣù nìyẹn gbọ̀ bóyá obìnrin tó tiẹ̀ ti stop nǹkan oṣù tí ò ṣe nǹkan oṣù mọ́ tí nǹkan oṣù ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ń wá ní tó ń pọ̀ jù àbí tí nǹkan tó lọ́dún kan lọ́dún méjì ó ń rẹ́jẹ̀ ó yẹ kí wọ́n dé ọ̀dọ̀ doctor kó lọ wà professionals kó lọ pé kí ló ń ṣẹlẹ̀ àbí tí wọ́n jọ ní trouble tí oúnjẹ ò digest àbí tí oúnjẹ kò lè swallow kó fẹ́ gbé nǹkan mi kò rí nǹkan gbé mi àbí ó fẹ́ digest oúnjẹ kò rí oúnjẹ digest àbí kí wọ́n máa ní ikọ́ tí ò lọ àwọn kọ́ tí ò lọ ló ṣe kọ́kọ́ kò lọ àbí kí wọ́n máa rí pé èèyàn yìí ó ń rù ó kàn ń rù jù ni ó ń bì jù ó kàn ń bì bìbìbì àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn weight loss you know àwọn nǹkan oríṣiríṣi àwọn sign tí wọ́n bá ti rí lára tí ò jẹ́ sign tí wọ́n máa rí normal tó dẹ̀ ti ń kọjá ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta ó yẹ kó lọ rí professional àwọn doctor kó àbí professional medical people pé kí ló ń ṣe mí o kí ló ń ṣẹlẹ̀ tó bàbá wọn bá ṣe àyẹ̀wò sí má fi mọ nǹkan tó likely kò máa jẹ àwọn warning signs tó máa ta máa rí ni yọ̀mí yẹn lè rí báyìí tó wà ok ẹ kàn rí ó wa aṣọ ló fi wò ó yọ̀mí yẹn jẹ́ breast ẹ̀ ó rí pé ní ọyàn ẹ̀ swelling àbí kóró tó wà níbẹ̀ tí ò sí níbẹ̀ tẹ́lẹ̀ ó yẹ kó lọ sọ́dọ̀ doctor kan wò pé kí ló ń kóró wo leléyìí kí ló ń ṣẹlẹ̀ bóyá kọ́lọ̀ tó wà níbẹ̀ náà kọ́ ló wà níbẹ̀ kọ́lọ̀ ti change àbó légbò lórí ọyàn ẹyàn egbò yẹn ò lọ kò tẹ́ kí wọ́n tẹ́ jẹ́ kó di kó dégbò ó bá ti ń lọ́yàn tó ti ní lump ó dùn ó kò dùn ó kó lọ hospital àwọn kan tí à ń rí ni ẹ̀ta lè sọ pé you know time and if it's early detected kò sí problem tí kí ọ̀bùrọ̀ bẹ̀rù kò sẹ́rù bíbà kàkà náà.
1: Eh dokita le ori awon dokita orisirisi dokita mi o ni awon dokita olisese ati bebe lo e ma gbo te ba ti mu

Njẹ ewure to wole ti Okago o deran amuso agutan obolojo to wole ti Okago o deran amuso mole emi ki yin o ni gbogbo aye kaye te tin gbo wa lasiko ye ku dede asiko ye aya yin ko omo yin ko oko yin ko nko ni se wa o awa la mo gbe ohun to da se atugbe ohun te mo jede losan to ni egbe yewo o la peto eyin na mo wi pe eh bi kini ohun bo ba tin lale wo loko ke ejeje na la wa na lanfani lati tari ese ti gbo eyin ara le ka je mo fe ti ko loni kon gbe kon gbe kon bo ki losan to ni en lembe won o odi o da bi si dada la ba yin o Casson. Àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ṣe àwárí ibùdó ibi wọ́n ti ń pèsè àwọn ọmọ ìkókó ìyẹn baby factory kan o. Bẹ́ẹ̀ ni wọ́n dọ́là àwọn aláboyún méjì ọ̀tọ̀ọ̀tọ̀ àtàwọn ògo wẹrẹ kan. Bọ́ọ̀ ló ti lọ gangan ẹ láǹfààní láti fetíko lónìí kọ́ngbẹ́kọ́ngbẹ́ lọ́sàn-án tòní. Ye mo tu gbenu ta o ile ise olopa fi gboro ofin gbe awon afurasi meji kan leyin isele ibon yinyin kan to waye o ni bi eto igbeyawo to waye ni ipile Kano ni ipile Ondo baba agbe ni odun 65 kan moribo o lakolo awon ajinigbe be ni won fi kele ofin gbe awon eyan meji ototo kan bo lo ti lo gangan e lanfani lati gbo nigbati iroyin ba wora tan losan tuni

0: tu sare gbe yin debe ipinle ondo ibe ni mo morile losan toni oro gbogbo di wo ninu wero yin daily post to jade o lojumo toni won fi lede won pe arakunrin kan eni odun marun dini ogota 55 years omo ti mo ri bawo lakono awon ajinigbe be ni won fi kele o fi gbe awon meji ototo ile si olopa nipele ondo mo ti fi lede o bi won tin salaye oro lorin kini won won ni egbewo e fi wo eyewo bo tin lo la won ma ganu si loko kejeje won ni arakunrin kan eni ti wo pe oruko re ni idowu alade o eni odun marun din ni ogota ni ye 55 years mo ni o lojo ori won ni okunrin ohun ni won ti saju jigbe o ni ifona fosu ni ibudo aroge ni ijoba ibile iduani ni ijoba ibile ose ni ipile ondo won ni arakunrin ohun ni omo jube woro to si moribo lakulo awon ajinigbe gege bi eni ti se agbeni so fun le ise olopa ni ipile ondo dsp abayomi jimo gege bi o ti fi ogbogbo oro gbalẹ si so loju egun oro o salaye o oro kun ninu atejade kan yi to fi lede gamboro ni ojo isegun nilu akure ibe gangan lo mo ti fidi oro hun mule o bi pe ile ise olopa ti fi gboro ofin pe awon afurasi meji ototo nigbati jimo to tun salaye oro so wo waju o oni akunrin ohun ni iroyin filede wipe won ti saju jigbe o ni ifona fosu ni ojo kokan logun osu kejo ni nkan bi ago mefa irole nigba ti o kuro nilegbe re lati lora recharge card olomo maja sirin o recharge card lo fe lora ko to di pe won he bi eni egbin o latowo awon iko ajinigbe o gege bi agbenso fun le se olopa gege bi o ti salaye oro sowo waju ti gbogbo iwe iroyin ti won si fi kanko bi aso ankara lọ́sàn tún ní o wọ́n ṣàlàyé ọ̀rọ̀ sọ wájú wọn ni gbogbo ìgbìyànjú fún arákùnrin ọ̀hún láti padà sílé rẹ̀ ló mọ̀ já sí pàbó o ṣùgbọ́n pàápàá bí ọgán wọn ni àwọn ará àdúgbò nígbà tí wọ́n kẹfin wípé wọn ò mọ̀ rí àlọ́ rẹ̀ ni wọ́n rí wọn ò mọ̀ rí àbọ̀ arákùnrin ọ̀hún wọn ni ìdí nìyí o tí wọ́n ṣe gùnlé ṣíṣe àwárí arákùnrin náà tí wọ́n sì ń wa káàkiri o tí wọ́n kì í gbé mọ́lẹ̀ ṣé ẹ bá wa rí o ẹ dákun lágbájá là ń wá o tàmẹ̀dò là ń wá o wọn ni ìgbà tí wọ́n wá tí wọn ò rí bí agbọ́nrin ibìkan ìdí nìyí tí wọ́n fi pa ìrùpọ̀ láti lọ fi ẹjọ́ ọ̀hún sùn ní tẹ̀sán ọlọ́pàá léyìí tó ń bẹ ní agbègbè ìdúàní níbi tí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá níbi tí wọ́n ti máa sọ sọ́rùn tí wọ́n sì tàta paradà pàápàá bí ọgán pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ikọ̀ àmọ̀tẹ́kùn tí mọ àwọn ikọ̀ vigilante o ìyẹn òde ìbílẹ̀ tí wọ́n sì jùmọ̀ ṣe iṣẹ́ tó lágbára tó sì lákàkì gbà léyìí tí ó padà mọ́ kí nǹkan kó ṣẹnu re yé ó mọ̀ tún gbẹnu tán o gbẹnu tán lọ́sàn-án tòní.
1: Àgbọ́kọ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀.

ẹjẹ́ kí n tún sáré jọlẹ̀ mọ́ pàápàá bí ọgán ẹgbẹ́ ìyẹ̀wò lẹ́ngbọ́ oníkànnì diamond 8.7 fm nílé ìlọrin ó dì wọ̀ ọ fẹ́rẹ́ gẹ̀gẹ̀ nínú ìròyìn pọ́ǹchì tó tún jáde o fótó ní wọn ni àwọn ikọ̀ awakọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ kwara ni wọ́n mọ̀ ṣe àkọlù síra wọn níbi tí ènìyàn márùn-ún mìíràn tí wọ́n mọ̀ ti di èrò ilé ìwòsàn o wọn ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ó mọ̀ súyọ tí arúkúsù náà tó sì gbalẹ̀ kankankan nílùú ìlọrin tí sọlúùlù ìpínlẹ̀ kwara o ní ọjọ́ ajé tí ṣe ọjọ́ monday níbi tí wọ́n ti ní àwọn ìkángun ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn tí wọ́n jẹ́ ti ẹgbẹ́ àwọn awakọ̀ níbi tí wọ́n ti forí gbára wọn lọ́kọ̀ọ̀kan èjèèjì níbi tí ènìyàn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ kan níbi tí wọ́n ti farapa yánnayànna tí wọ́n sì dèrò ilé ìwòsàn gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch bó ti ṣe àkójọpọ̀ ìròyìn ọ̀hún ó fi léde o ní ọjọ́ ìṣẹ́gun tí ń ṣe ọjọ́ tuesday ó ní arúkúsù náà ni ó mọ̀ lálẹ́ wo látàrí àwọn ìṣẹ̀lẹ̀ kan àtàwọn nǹkan kan lẹ́yìn tó rọ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún lẹ́yìn agbègbè ìdíàràbà lọ sí ìta kúdímọ̀ wọn ní ibẹ̀ gangan ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló mọ̀ ti wáyé pẹ̀lú ẹ̀sùn wípé ṣe ni wọ́n ṣe àkọlù sí ọ́fíìsì ẹgbẹ́ àwọn awakọ̀ tá a mọ̀ sí National Association of Road Transport Owners látọwọ́ àwọn èèyàn ọ̀hún lẹ́yìn tí ó mú kí wọ́n fìjà pẹ́ ta o tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fa ara wọn lọ́tùn-ún fara wọn lọ́sì lẹ́yìn tí ó dá ọ̀wọ̀ọ̀wọ̀ ọ̀hún sílẹ̀ lóníṣókí ọgbà bálànsì rẹ̀ pọ́ǹchì ló ṣẹ̀rí ẹ̀ lọ́sàn tò ní òye ó mọ̀ tún gbẹnu tá o gẹ́gẹ́ bí ẹgbẹ́ ìyẹ̀wò gẹ́gẹ́ bí àtìgbọ̀ lọ́sàn yìí

0: lẹ́nu ni ti ilé-iṣẹ́ ọmọ bí tí wọ́n ta ọmọ láìsá di agriki láìsẹ́ ẹni
1: baby factory
0: ọlọ́run ní ba nàìjíríà jẹ́ fa
1: àgbà kan
0: ọlọ́run là wá o
1: àmì tuntun.
2: Agboko
3: mẹ́wàá ń ṣẹlẹ̀.
1: Hello, ta ni tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káàsán o.
0: Ẹjọ́ Abdulkareem Ẹjọ́ nípa kejì yẹn ṣe ẹ̀ ń lo permanent ni àbí ẹ̀yẹ̀ kọ́ta máa lò náà ni.
1: Méjèèjì náà ló wà fún.
0: Tó bá yẹ pàbá lọ ẹjọ́ bá tún pè tí ó kárí lọ́wọ́ àná.
1: Ọ̀dà ẹ ṣeun gan Adúpẹ́ ẹ ṣe. Ẹ jẹ́ mú ìpè ọyọ̀ kan àbí méjì sí ká máa lọ fún tọ̀sán. Hello, ẹ káàsán o.
4: Hello, ẹ káàsán o.
1: Ẹ ṣeun o.
4: Alhaji Atagi sọ̀rọ̀ ni látàjà kan.
1: Alhaji èwo nínú àwọn ìròyìn ló ṣe yín ní kàyéfì o.
4: Èyí tó ṣẹlẹ̀ ní Kánò ni ó jẹ́ pé ní bàbá tó lóun sùn ó ní àwọn tí ń ṣe patí òjíwọ̀n gbádùn ó sì fàbọn yọ ní bá ń ta àwọn bàn.
1: Kábíyèsí ọlọ.
4: Bó lórílẹ̀-èdè yìí ti wá rí báyìí ṣùgbọ́n tèmi rò ń bẹ̀ ni pé ní bóyá ìmọ̀ fi àwọn aláburú bóyá ìmọ̀ fi wọ́n jófin ìbí náà ló ń fà tó fi ń pọ̀ sí ni. A kàn fẹ́ kó jẹ́ pé ní bàbá tó yìnbọn pààyàn yìí ni kán pa òun náà dé.
1: Ẹ ṣeun gan Adúpẹ́. Ẹgbẹ́ ìyẹ̀wò la pè é o.

ni wọ́n kọ́lé etí ẹ sí. Ẹjẹ́ ń kọjá lọ sẹ́ka polówó ọjà kí n polówó ọjà ti ń bẹ lórí igbá yìí. Ẹ ǹlẹ́ ń bẹ̀ wo mo kí yín o ẹ̀kú kalẹ̀.

0: dọrin àfọ̀njá o. Alẹ́ mọ gbaradì sẹ́ fún Empire City Festival tí ń bọ̀ lọ́nà fa. Èyí ń gbàgede àṣà àti bá a ṣe ń jayé nínú ìlọrin tí ilé iṣẹ́ àní ìkáyé Jomav Homes and Properties ti ń tàwọn ilẹ̀ oníwèé pípé ní Ṣíkí nímọ̀ nímọ̀ ń ṣètò rẹ̀ lọ́wọ́lọ́wọ́ fa. Ẹ wò Náìṣẹ́ alápò méjì ń bọ̀ wá kanrin bẹ́ẹ̀ sì ni Ṣágà Adéolú, Modola, MC Any Drums, mọ wà lórí ìtàgé Brand Ambassador wa Gabriel Afolayan àti gbogbo àwọn influencers tẹ̀yàn láyò ń bọ̀ lọ́jọ́ náà. A ó ṣe ìfàwòrán hàn oríṣiríṣi eré àti ìfilẹ̀ hàn. Wò ó tọ́ ọ bá ní talent tó dáa o lè jẹ 1,000,000 naira lọ́jọ́ kan náà. Ọ̀fẹ́ ni ìkópa àti ìwọlé fún gbogbo ènìyàn sí Empire City Festival tí yóò wáyé lọ́jọ́ Sátidé September 5, 2026 lágọ̀ 12 ọ̀sán ní Empire City Estate along Amoyo Road, Ìlọrin. Tètè forúkọ rẹ lẹ o, ẹgbọ́ o. Fún ìbéèrè, ìkópa àti ṣíṣàgbátẹrù, ẹ pé 0816-443-8755 tàbí 0808-473-2369. Empire City Festival September 5, 12 o'clock ní Empire City Estate along Amoyo Road, Ìlọrin. Mo jọ fi pàtó fún ọ.
1: Ẹ̀tẹ́ ti ṣe ìkéde yìí. Obìnrin kan ó wọ kẹ̀kẹ́ Marwa láti ọjà ọba de Asadam, èyí tí ó sì gbàgbé àpò pélébé kan sínú kẹ̀kẹ́ náà. Nínú àpò ọ̀hún ni àwọn nǹkan bíi ATM cards mẹ́rin ti ń bẹnu rẹ̀, ti mọ ìwé ẹ̀rí nursing, ìyún nursing license. Ẹnikẹ́ni tí ó bá bá wà rí àpò pélébé yìí tí ó jẹ́ aláwọ̀ dúdú náà, kí ó pe ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 0806-539-8865 lẹ́ẹ̀kan sí 0806-539-8865. Nǹkan ìní wa kò ní sọnù láṣẹ Ọlọ́run. Ó dé káàbọ̀ padà látẹ̀ka àpolówó ọjà yẹn. Gbẹ̀dú ẹ̀ṣà ó lè tò tẹ́ ṣe ń gbọ́ o. Láti ìkànnì tó ta wọn yọ, Diamond 88.7 FM tó ta kàn mọ́lẹ̀ ńlẹ̀ Ìlọrin. And of course, I still remember your bosom. Ayọ̀ Dèjì Ayọ̀ọ́lá, ọmọ bàbá tíṣà, simply call me Nobiti. Ọ̀pọ̀ ọ̀pọ̀ yẹ́yẹ̀ wá súnà wọ́n pèdèpèdè. Ń gbọ́gbọ́ náà, ń gbọ́gbọ́, ń zọ́zọ́ náà, ń zọ́zọ́. Àrà gàzọ́lá máa gàzọ́ bọ̀gán. Àwọn ọmọ mi ìrìmọ̀ jẹ́ ọ fi pé pàṣọ rẹ̀, wọ́n eléwé ń jẹun àwọn tèmi láwọn gárájìsì gbogbo. Láwọn tèmi ní láwọn gbogbo támáàkì yẹn, ó yá tíwálè bùátì, àwọn méjì ló kè fẹ́ ìrọ̀kọ́, ṣé wà ń bẹ̀ yẹn ṣá. Àlówó làá máa pa nípa àyàn, ó yẹ máa jọ́gun nìyàn. Láyé ń gbọ́ ọ̀fà ọ̀fà ọ̀fà. Owó òró méjì òró méjì, àdó méjì àdó méjì. Ó ti yé eyín wo, ẹgbọ́ gìrì álìmì àṣàdá mẹ́yẹ́ ń kọrin. Ẹ ti mọ̀ àwọn ohun tèmi, àwọn ọmọ mi rí ma jẹ, àwọn ọmọ mi máa rùkú jù. Ní ìgbọ́gbọ́n gbogbo yín, ókè àwọn ọmọ ọlọ́jọ́ òbí nínú ìrìn àjò oṣù kẹjọ. Ẹ já sẹ́líbrèétì wọn, ẹjá kọ́kọ́ gba bí wọlé náà ká sẹ́líbrèétì wọn bẹ́ẹ̀ tà. Ẹyọ́ ọmọ ọlọ́jọ́ òbí nínú ìrìn àjò oṣù kẹjọ.

atẹ̀ránṣẹ́ ṣọwọ́ lójú òpó WhatsApp ìní lè kà á. Ìní lè kà á. Mo ti sọ fún yín. Àtẹ̀ránṣẹ́ text message SMS làwọn kan tún ń pè. Òun lè fi ránṣẹ́ sórí nọ́mbà yẹn 09136556864 09136556952 ẹ fi ṣọwọ́ bẹ̀ ẹ jẹ́ kí n tún gbà báyìí ná kí n lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ ọlọ́jọ́ bí yẹn kí n celebrate wọn sápá wájú kó tó di pé a lọ sí ìpele ẹtí mọ̀ ìpele dá tí ẹ mọ̀ nítorí pé bàá mi godwin láti lájọ́rin wọ́n dúró sáwọn àbẹ̀yẹn gan-an ni.

0: àwọn jẹ́sí ló lè yé o gbogbo èdè tí wọ́n ń pè o. Hello somebody.
1: Láti
0: ẹnu. Ó yẹ gbẹ̀bú.
1: Alàgbà Pétérù ló ń pè láti ìlú
0: Agan. Alàgbà Pétérù. Ó yẹ gbé mi débẹ̀.
1: Àjà ló lẹrù irọ́ ni pẹpẹ ń pa.
0: Ókè, ẹ fún mi ní English ẹ fi ìbu.
1: Sílí ìjọ́nà ti ló.
0: Ókè.
1: Sílí ìjọ́nà ti ló.
0: Ókè. What is liar? Kò yé mi.
1: Otter is a liar.
0: Otter is a lawyer. Is a liar.
1: Liar.
0: Okay.
1: Liar.
0: Otter. Pepe. Okay.
1: Liar.
0: Pepe Adura be will let me. I don't understand. O bo le le ti pe ba mi.
1: Ilu aga aga.
0: Ilu aga. Esa. E so pe po.
1: O ti lo.
0: O te lo. Ọ̀tẹ̀ lọ bá yẹn. Dátì ẹmọ̀, ẹkùn iṣẹ́ o, the English is the saying that you won't load na lie pepper de pa. Mọ́mi ọlá, ẹwọ́ bí tí mọ́mi ọlá gbà yọ sí mi lọ́sàn-án. Ṣúgà já. Hello somebody.
2: Dátì ẹmọ̀.
0: Ó yá màá mi. Gbẹ́fù!
2: Ẹgbẹ́jọ́ mẹ́ta.
0: Ẹ ṣeun gbọ́ọ́nì.
2: Mọ́mi góòlù.
0: Mọ́mi góòlù láti mo dẹ́kẹ́ ẹfẹ̀. Ó yẹ gbé mi débẹ̀.
2: Àjà ló lẹrù irọ́ ni pẹpẹ ń pa.
0: Ó yẹ fún mi ní English ẹ fi èbo.
2: Okay,
0: ìgbà tí mọ̀mí
2: Yusuf
0: ṣèkì
2: mọ̀. Àbí mi.
0: Oh my
2: God.
0: Mọ̀mí ọlá ti wọ́n ti tẹ àtẹ̀ránṣẹ́ wọlé fún sí mi ọ̀rẹ́dì. Wọ́n ti fún mi ní text message. Mo ti rí i, mo sì ti ká.
2: Hello.
0: Àṣà o. Ẹ bọ́lẹ̀. Ẹ bọ́lẹ̀ kán má gbé yín lọ làgìrì. Sugar ja.
3: I really, really like her.
0: Kí ló ń láìkì lápá abẹ? Ó kù ìṣẹ́jú bíi méjì tí màá kúrò lórí ètò yìí. Ẹ yẹ kí n mú ìpè ẹ̀yọ kan yìí. Hello, Sambo. Ẹyin.
4: Batisa, ẹ dúró sí ẹgbẹ́ tó kó làwọn èrò inú kíláàsì
0: ni. What do you mean? I don't understand. Àṣà o.
4: Ọ̀gá láni, mo ti bẹ̀rẹ̀ lọ́wọ́ àkóbí.
0: Okay.
4: Mo
0: ti bẹ̀rẹ̀ ẹ̀sán
4: bá ń kákọ̀ọ́ bí o ti kọ́ mi sẹ́gbọ́. Ok. Kí ni àkóbí ti ń sọ ní o? Mo ti gbàgbé.
0: Alákọ̀ọ́gbàgbé ni yín ni. Ẹ ṣà.
4: Ìrònú ni.
0: Alákọ̀ọ́gbàgbé ni yín ṣà.
4: Ìrònú ni.
0: Ẹ bọ́lẹ̀. Ẹ bọ́lẹ̀. Ẹ bọ́lẹ̀. Ẹ bọ́lẹ̀. Ẹ bọ́lẹ̀.

0: 98.7.
1: All you need is Diamond 88.7 FM.
2: You don't need no other body.
1: But I told
2: you. You don't need no other body.
3: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bá kàn nínú.
4: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
3: Ètò eré ìdárayá.
5: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
3: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
5: Akinyin o.
6: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
5: Ẹ bàrìbà.
6: Lórílẹ̀-èdè Nàìjíríà.
3: Mélòó mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ̀ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: Diamond FM.
1: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlorin, ìròyìn ní ṣókí.
2: Ẹ kẹ́sàn-án, ẹ sì kówó lẹ́nu iṣẹ́. Ọlọ́run ọba yóò pín kó wa wà lérè lẹ́nu iṣẹ́. Tàbí okòwò ayànláàyò. Ìròyìn ní ṣókí lamúdésé tí gbọ́yìn láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìkànnì ìkejìdínníàádọ́rùn ó lé ọwọ́ méje Diamond FM tó ta kànmọ́lẹ̀ sílé Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Àjọ kan tí ó fi orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe ibùjókòó tí ó kọ́ rẹ̀ ń jẹ́ Von Baten Mottag York ó ní wọ́n ti fẹ̀sùn kan wípé ààrẹ ilẹ̀ Nàìjíríà Bọ́lá Tinubu ó ní ó ná òbítíbitì mílíọ̀nù owó dọ́là lórí àti dẹbọ yíyọ̀ǹda àwọn àkọọ́lẹ̀ lórí ẹ̀sùn eléyìí tí ó ní ṣe pẹ̀lú fífàyàwọ́ egbògi olóró èyí tí wọ́n fi kàn án. Àjọ náà ni ó sọ ọ̀rọ̀ yìí lójú òpó ayélujára X gẹ́gẹ́ bí àjọ náà ṣe sọ ọ̀rọ̀ Tinubu wípé ó ń kò gbìyànjú lórí àti bẹ́gidínà yíyọ̀ǹda àwọn àkọọ́lẹ̀ náà ni ó tako ìgbésẹ̀ àwọn ikọ̀ agbẹjọ́rò rẹ̀ lórí ẹjọ́ ètí ó ń lọ lọ́wọ́ náà. Eléré ìdárayá kan tí ó jẹ́ ọmọ orílẹ̀-èdè Russia Sage Indakin ni ó ti jáde láyé lọ́mọ ọdún mẹ́rìndínlógójì lẹ́yìn tí ìròyìn jẹ́ kó di mímọ̀ wípé ó ní àìsàn ibà látàrí bí ní ìtẹ̀lé bí ó ṣe ṣiṣẹ́ wá sí ilẹ̀ Nàìjíríà. Indakin lẹ́ni tí ó ń ṣe tí ń ṣiṣẹ́ o gẹ́gẹ́ bí operational manager ìyẹn àti aṣojú àjọ eléré ìdárayá chess lágbàá ye o ni o te ko le ti wa si ilu Abuja yen ni bere osu ye fun idije chess yen lapapo lori jinle de agbaye. Àjọ ẹ̀ṣọ́ ààbò ara ẹni láàbò ló civil defence ẹ̀ka ti ìpínlẹ̀ Kano ni wọ́n ti fọwọ́ òfin gbé àwọn afurasí méje tí wọ́n jẹ́ olè ajímàlóògbé nígbà tí wọ́n fẹ̀sùn kan wípé ńṣe ni wọ́n kó àwọn màálùú ọ̀hún lọ nínú ọkọ̀ kan. Àwọn afurasí náà ni wọ́n tọ́ka sí bí ẹni ọmọdún 55 kan Jamilu Seydu ti mọ ẹni ọmọdún 37 kan Nura Abdullahi ni ọwọ́ òfitẹ́ oníkan agogo mẹ́ta ajé lọ́jọ́ ìṣẹ́gun ìyẹn ni oríko dúró yẹ̀wò tí a mọ̀ sí mining checking point ní òpópónà Tunde Nwaka Kirun Rama ti ń bẹ ní agbègbè ọ̀nà olóbìnrin yípo ẹ̀yìn Rama roundabout èyí ti ń bẹ ní ìjọba ìbílẹ̀ Kiru ní ìpínlẹ̀ náà. Ìpínlẹ̀ Ogun gbẹ́tọ́dọ́ ìjọba ìpínlẹ̀ ọ̀hún ni wọ́n ti padà fìdí ìfarajìn wọn múlẹ̀ lórí àti mú àlékún bá ètò iléègbé olówó pọ́kú lórí àti lè mú pé kí ilé kí ó ṣe bẹ́ẹ̀ kí ó di ìrọ̀rùn gbígbé o fún àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀hún ní tùbútùrù. Ẹni tí ń ṣe kọmíṣánná fọ́rọ̀ iléègbé ní ìpínlẹ̀ náà Jamiu Ọmọnìyè ni ó yan koko ọ̀rọ̀ yìí lójú òpó ayélujára X tọ́pẹ́ èèyàn mọ̀ sí Twitter tẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ kan eléyìí tí ó sọ wípé ìjọba ìpínlẹ̀ Ogun náà ni wọ́n pèsè iléègbé tó jẹ́ olówó pọ́kú fún àwọn èèyàn tí ó tó 2,500 ó lé. Ìròyìn ní ṣókí fúnṣáì ni kò ní jù báyìí lọ. Ẹ darapọ̀ mọ́ wa ní agogo márùn-ún tí mọ agogo márùn-ún àbọ̀ fún ìròyìn àgbáyé léde Gẹ̀ẹ́sì àti léde Abínibí Yorùbá. Ẹ ṣeun 10:30 sí iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìkànnì ìkejìdínníàádọ́rùn ó lé ọwọ́ méje Diamond FM tó ta kànmọ́lẹ̀ sílé Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Lẹ́ẹ̀kan sí akin ẹ̀kúṣẹ́ ẹ má yí kúrò ń bẹ̀ ètò àdélébarè lẹ́mà láǹfààní láti tẹ́tí sí báyìí.
0: Ìròyìn ní ṣókí láti ilé iṣẹ́ Diamond FM.

0: Diamond FM, Ade Ori Oke, ko jo te ye ke.
1: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàǹjàn látàárọ̀ ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 p.m. prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment ṣáà yóò ti lọ

alùjọ pọ̀ lọ́dọ̀ pẹ́ ibi tí ẹ ti dáàmọ̀ lónìí àwọn ìbéèrè kan bẹ tí ń jáwọ́ jásẹ̀ nínú mi òun náà ni pé èyí tíríta yìí lè dáríji ara wa tá a bá sẹra wa ẹni tó lóun lè dáríji láyé lọ́run ni ọ̀ọ́kì kí ló ṣe fún ẹsẹ̀ wo gan ló ṣe hàn uncle daddy mommy auntie ẹlòmí ò pa ọlọ́ọ̀ni ó bá dá sí o tá a bá dọ́run àfi kọ́ ọlọ́run ó dá sí o ọlọ́run ní ìṣe kò ní kàmí tí ó sì ìyàwó àti ìyá yín náà ní ọmọ parí lọ́run aláìní ìrònú ara kínní ọ̀tara rẹ ọlọ́run wà ara yìí wà jókòó àgbàgà ẹ̀yin tẹ̀sẹ̀ra inú ayé o ẹ̀yẹ wà máa rojọ́ kí ló ṣe fún ọ ní ẹ̀ ó gbọ́kọ̀ mi ni ó gbọ́kọ̀ mi ni ohun bàbá ń gòrò gbọ́kọ̀ mi ni mí lè darí yìí o bàbá ń gòrò àbíkẹ́ ọlọ́run pé ó kìí ta ni wọ́n tún sẹ̀ ní àwọn tó ṣe àwọn nàìjíríà lásán gan wọn ò lè rojọ́ tán tí ẹgbẹ̀rún ọdún márùn-ún fi kọjá àjókòó títí ẹ ẹsẹ̀ wo ló ṣe ó bú mi ni ó bú mi ni ó bú mi ó bú mi ó bú ìyá mi ó fọ pẹ̀yìn pẹ̀rín gbàgbá náà bá mi mí lè darí jí ọlọ́run àbíkẹ́ ẹ dá sí ọlọ́run ní tí ó ṣe wọ ní òjò kò dé yẹ mọ̀ ní ti kọ́ ọdọ́run kan wàá mọ rojọ́ ládàdo sì sóhun yóò ti pé ẹ̀wẹ̀ ọ̀nà gbòòrò dá ẹ fẹ́ẹ́ ní ọ̀nà gbòòrò ẹjọ́ máa ń lo bẹ́ẹ̀.

ẹni tó kí mọ́ ni tẹ́ ẹ̀ tí ẹjọ́ ṣe pọ̀ mọ́ òun wọ́n ti sọ lóòótọ́ só rẹ́bì àti dáríyì tí ò bá ti ẹ̀ bẹ̀bẹ̀ ọ̀rẹ́ wa kan rèé ọ̀rẹ́ wa tá a wuyì ó ti ní ọ̀rẹ́ kan tó sẹ́ngbà àwọn òtí ẹ̀ tí níyàwó àwọn méjèèjì lẹ́yìn bí ogún ọdún wọ́n pàdé ọlọ́run ti gbà fáwọn méjèèjì ṣùgbọ́n eléyìí tó lọ́n gbà fún tó lòun lè dáríjì láíláí àwọn yá pàdé lọ́run ni wọ́n bá pàdé restaurant kan gbà wọ́n pàdé restaurant wọ́n ti pàdé ó kàn rí ló bá ní àhá a ó tiẹ̀ da báyìí lónìí owó ti ń bẹ lọ́wọ́ arákùnrin jègbìnì jégbìnì àtẹ̀lẹ̀kẹ̀ lọ́wọ́ pé rẹ́tọ́ ẹ̀wò gbogbo àwọn tó bá wọn bílẹ̀ ni ẹ máa fún wọn ní nǹkan bá fẹ́ jẹ tó bá fẹ́ mu ẹ máa fún wọn sọ arákùnrin ẹ̀ gbọ́dọ̀ fún ọkùnrin tó jókòó lọ́ọ̀kan ẹ máa fún o gbogbo nǹkan bá mọ̀ ọ́ mu ẹni ó bá mọ̀ nǹkan tara ẹni ó bá mọ̀ nǹkan mu ẹlẹ́rìí dòdò ẹ máa kó gbogbo ẹ̀ fún wọn àmọ́ ọkùnrin tọ́jọ́ kò ẹ̀ gbọ́dọ̀ fún wọn ni wọ́n ti àwọn èèyàn ti wọ́n ti gbọ́ pé ìfà ti dé níbi báyìí wọ́n ti yáwó bẹ̀ wọ́n ti bẹ̀ sí ní jẹ wọ́n ti mu wọ́n sì ń jẹ tá mu gbogbo ẹ̀ ti tán wò ní kankan mọ́ ní restaurant àti ibi tá ti ń ta mímu wọ́n bá pé wọ́n tún lọ rèé kó mi wá ó ní àlélẹ́ ni òun gbà kó o di tálákà gbogbo owó tó ní ó ń na torí ọkùnrin òun fẹ́ fi yé e lónìí pé mo jù ọ́ lọ lọ́ba tún pé wọ́n kó nǹkan wọlé wọ́n kó nǹkan wọlé wọ́n tún da gbogbo ẹ̀ wọ́n tà á fún wọn wọ́n mu wọ́n jẹ wọ́n tún pé ìkábọ̀ tó ti tó tún ní ẹ wò ẹ lọ gbogbo ilé tó ní níbi báyìí lọ rèé tà á mọ́tò tó ní ẹ lọ rèé tẹ́tú lọ rèé kówó rẹ̀ wẹ́ẹ́sẹ wà isa rẹrin musa musa mbọ wa ya lọwọ gba mbọ wa ta gbe won ti ta lere won ti ta gbe awon e ma won total package awon ku total package e ti mo won won ti ba ta gbogbo e nta ku ta won ti se gbogbo e pe mbọ awon ko fun o ti nawo to ti na owo to lo bi billion owo re to ti na lo bi billion wa gba e ti e gbo na eni mo ni come off ni jija come off ni mi mo come off ni kankan isa rẹrin lataro ni ọ̀tá mi ni bó ṣe wà òun sì rẹ́rìn bí mo ṣe ní ẹwà fún ló bá pè kan náà wọn ti ń sáà fún pé ẹ wá ọkùnrin bó ló ṣe jẹ́ kò dìde látàárọ̀ tó ti wà ń bí gbogbo mo pé ẹ má fún ní jíjẹ ẹwà fún ní mímu bí mo ṣe náwó náwó mo ti ná bílíọ̀nù lọ́ba ní ọ̀gá I'm very sorry o that is our CEO lọ́ba náà ló ní ilé iṣẹ́ àṣẹni tó ní ẹwà fún ní jíjẹ mímu àṣẹ ló ní ilé iṣẹ́ olóni restaurant olóni wọn ti ń ta mí jẹ mímu olóni gbogbo ẹ lọba pé dàwà sí iye o ọgá nìyẹn ọgá tó ní ilé iṣẹ wa nìyẹn wọn ni lọba bú ẹkún ní màgbára yílẹ pé ayé ti ṣeun òun lẹmi ìdáríjì ayé tún ṣe òun ọlẹ àní ẹmí ìdáríjì ó ṣe pàtàkì ẹjọ mọ ìdáríjì rẹ wà òótọ imí kínkín létí àwọn gbẹgìrì bójú bá kó ọkọ ní kó mẹgbọrọ ẹsẹ tẹlẹmí ń sẹ lóòótọ ọkọ ọrẹ tiẹ àbí ọrẹ ìyàwó tiẹ ìlàgà ìfàgà ìfì àmì ẹmọ mi kẹjọ ọrùn ayé mọ lánàdù ọgá iléeṣẹ tiẹ ló ń bá ṣeré eré gélé àṣírí tú bó lẹ́sìn ṣe lóòótọ́ ó burú lóòótọ́ àti dáríjì ni mo ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ìwọ́n tọ 20,000 ní 200,000 ìwọ́n ìyàwó ilé torí pọ́kọ rẹ̀ ráyè lọ zùkú ọmọ ọ̀sọ́ pé 200,000 lọ́nṣán zùkú ọmọ 20,000 sì lọ́nṣán ọ̀rí. ẹjẹ́ ń gbẹ́sẹ̀ díẹ̀ náà ẹgbọ́ ẹni tó ti ẹ̀ sí ọjẹ́ nǹkan sójú òpólẹ̀ torí wọ́n sí ojú òpólẹ̀ fún òwe ẹ̀rọ pé òwe la máa ń ṣe ní wednesday báyìí òwe ni ṣùgbọ́n kí n tó lọ sórí òwe èèyàn ti ẹ̀ sí ọ kò tọrọ àforíjì sí olè dáríjì sá ẹjẹ́ bí èèyàn bí méjì mẹ́ta péré náà mo fẹ́ gbà lálẹ́ èèyàn sí ọ kò tọrọ àforíjì sí olè dáríjì olúwa rẹ̀ àbí gbà tó bá wà tọrọ àforíjì nìkan lọ lè dáríjì 1-1-3-6-5-5-6-9-5-2 1-1-3-6-5-5-6-9-5-2 náà lójú òpó ẹjẹ́ àgbẹ̀sẹ̀ díẹ̀ mú ń bọ̀.

0: ẹ ṣe ẹ kúrọ̀ lẹ́ o ẹ dúpẹ́ o
1: mo ti rẹ́rìn lóbi tí mo wà lórí ìfẹ́ aṣọ yẹn
0: o ẹrẹ́rìn yóò bí bó o.
1: Ṣọ́gà mo fọ́ lọ náwó sí ọ̀dọ̀ ẹ̀ńtọ́ní ọ̀dọ̀tà o.
0: Ẹ ọlọ́run sọ ọ̀tá rẹ̀ dọ́rẹ́ rẹ ni.
1: Bọ́lọ̀ ti máa ń ṣe kankan
0: nìyẹn. Ẹ kábíyèsí
1: ọlọ́run.
0: Àwà
1: má rí jù ni.
0: Ẹ
1: àìlẹ́mí ìdàrí jù yẹn.
0: Ẹ
1: kókó tó lọ náwó sọ́dọ̀ rẹ̀.
0: Ló ní kó lọ yìí náwó sọ́dọ̀ rẹ̀.
1: Àìlẹ́mí
0: ìdàrí jù yẹn.
1: Ọlọ́run èmi a máa dárí jẹ.
0: Bẹ́ẹ̀ni ò bá tọrọ àforíjì tó sì sẹ̀yìn.
1: Agbára ọlọ́run máa dárí jẹ because èmi náà ń ṣe ọlọ́run.
0: Ẹ̀yìn ọ̀dà ẹ̀yìn ẹ̀kọ́yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀

0: nǹkan tí ẹ gbọ́dọ̀ jápa ẹ ń gbè mí gan rí wọ́n rí ọkú tí máa ń gbàjẹ́ lọ́wọ́ mi jó ni mo rí ní airport ẹ̀ ara wá fún mi pé èyí wọn làjọ́ kàn lẹ́yìn oṣù méjì sísìn ó mọ̀ ló ti ń pè yí airport ṣèṣe pé nǹkan fẹ́ yí wọ́n ẹ ló kọ́ ibi ẹ fi ń pè áwọn àlàáfíà fẹ́yìn náà o.
1: torí lẹ́lẹ̀ jẹ́ orin.
0: ẹ ṣe wo.
1: fọ́ dúdú kárí àwa ká tó dára jẹ́ ìjìnlẹ̀ wa.
0: bẹ́ẹ̀ yẹn bá tọrọ àforíjì lọ́wọ́ yín àbí tí ò tọrọ sẹ́ẹ̀ lè dáríjì.
1: màdá ìjọ mo ń sọ ife. yálà ó wà bí fò wá èèyàn dáìjì ṣé àlọ́ náà kó tó dáìjì wá ni. ṣe bá àlọ́ náà kó dáìjì wá.
0: àdúpẹ́. àwọn aláwọ̀ dáríjì ó dá ita ń sọ náà ni pé ẹja máa dáríjì ra wa ká máa foríjì ra wa àforíjì ṣe pàtàkì ó ṣe kókó àmọ́ sẹ́ra wa náà ni sẹ́ra wí òwe tó ní méjì ní sílẹ̀ lórí òwe tó ní nǹkan méjì ni mo fẹ́ sílẹ̀ àkọ́kọ́ tí mo fẹ́ sílẹ̀ lórí òwe tó ní ẹ mọ̀ pé wednesday báyìí òwe la máa fi ń ṣe ẹ̀hìn tí ó kọ́kọ́ sílẹ̀ lórí òwe tó ní ni pé èmi ó fún yín ní òwe tí ẹ parí bẹ́ẹ̀ bá wá rí i pé wá pé òwe tẹ̀mí fún yín o kì í sòwe tẹ́ ẹ lè parí àbí tẹ́ ẹ mọ́ tẹ́ ẹ lè parí rẹ̀ òwe kan tó wà tí ètò fi kalẹ̀ ó yẹ kẹ́ ẹ rí kankan múnú méjèèjì òwe tẹ́mí fún yín lẹ́nu ni pé ohun tó bá mú kó nílé ó sáfilé rẹ̀ sílẹ̀ ẹ parí ẹ̀ ohun tó bá mú kí onílé ó sáfilé rẹ̀ sílẹ̀ ẹ parí òwe wọn sẹ́rọ òwe ẹlẹ́ẹ̀kejì à ń sọ nípa ìdáríjì ìdáríjì látẹ̀kan òwe òwe lẹ rántí tó ní ṣe pẹ̀lú ìdáríjì ó yẹ kẹ́ rí kan múnú méjèèjì òwe òwe lẹ rántí tó ní ṣe pẹ̀lú kéèyàn dáríjì yàn ká dáríjì ra wa àbí tá a bá ṣera wa ká dáríjì ra wa ṣùgbọ́n òwe tèmítẹ́mí wá fún eléyìí ni pé ohun tó bá mú kó nílé ó sáfilé rẹ̀ sílẹ̀ ẹ parí òwe wọn ẹ jẹ́ ìpolówó ọjà tí wọ́n adé lẹ́ka ìpolówó ọjà àwọn àṣekẹ́ni àásùn sọ́wọ́ wájú lórí ètò ọ̀hún ètò owó àdélébáre àrìnàkúrẹ́ àkòyà ibi ẹjẹ ń gba bí wọlé ẹ lẹ́ńbẹ̀ wọn.
2: dúró náà kó o tóra multivitamin yẹn béèrè lọ́wọ́ ara rẹ̀ ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé

0: awon kan nuru pe ba fe le ti gbe nkan fun mi abi ayomede ogun ni o ti gbe nkan fun mi ehn aje lo soda o lo soda lejo mi ta wa la lejo mi
1: eyin na ti mo eni te mo be ni mo wu ni e ti wa mi o ko yin o ipe ti ra n pa la wole o
2: toja tutu ni
1: latoja tutu
2: be ni
1: oya
2: nto mo ni le sako le re
1: to mo ko ni le sa fi le re le
2: ile ni iku ni
1: iku
2: bẹẹni
1: iku lo mo ko ni le sa fi le re le
2: iku ni bi ku ba ti de yo ko le tipatipa
1: bi ku ba ti de yo sa ko le ki le ko ko yin na
2: tobiko latoja tutu
1: mi ta tobiko mo gbadun owe yin owo le wa le pa to ni se pelu keyan mo dariji yan
2: oda na keyan mo dariji ya tori to ba dariji ya to ba ti ku o dariji ya tipatipa nu
1: ko ni owe kankan owo owo le wa pa to ni se pelu keyan o dariji yan
2: o pa sako
1: die o pa sako o mu sa pa
0: e wa la ta ja tutu o lo pa sa ko die e bai a dupe fun yin pe ti e da si won gbiyanju won so yoruba won so ni woba ti won ni iku lo mo ko ni lo sa bile re renu iku ni
1: iku de de gbo o ko yin la ti pe a
3: evangelist le
1: o o evangelist ko la ko
3: emi ka ganu
1: aha o ni fe le mi se yin o ya
3: agbara lọwọ lọ n tó mọ nílé filé rẹ sílẹ
1: tó fi sá filé rẹ lẹ
3: kálejò mọ sàfara
1: kálejò mọ sàfara bò
3: kọmọ sàfara o tó bá dúró kálé òkè o
1: ẹyin náà gbìyànjú ní
0: ẹgbà ó sì dùn mí mo wò pé màá rẹ ni tó gbà bèrè mi lénìí kí n ti ẹ̀fọ́ lẹ́bọ̀ kàǹkà kàǹkà ẹbọ kàǹkà tí ń kagó láyà ìrìyàn tó gbà ìbéèrè mi lénìí báyìí èrèyàn tó gbà bèrè mi ó láyè sí o mi ì sí níjọ àǹfààní àti gbẹ nìkan sí ẹjẹ ń gbẹ nìkan oṣù sí láàyè.
1: kí àbá ti wá rí ẹ kúrò lé ó kọ yín o. láti lu sàáwọ̀ àwọn gan mo níbo ẹja ọyà ẹ̀yin náà ẹ̀ dá sí tó fi sá filé rẹ̀ lẹ̀.
4: kálejò ọmọ jà fìrà.
1: ọ̀dà owó ilé lè pa tó ní ṣe pẹ̀lú ìdáríjì ni. Owe ni owe ni mo ní ká ẹ pa ènìyàn rọ bíbélì.
0: Ìyá Sọlá láti Sàwọ́ wọ́n ní mo ṣe jẹ́ gan náà nù. Sẹ́yìn àwọn wa tó wà bí Àkàndé Júmọ́yì ni o. Rọ́dà Emmanuel ni àbí Rúùtọ́ Ládì gbogbo ní fi ń ṣe ẹ̀yẹ́ bí. Wọ́n sọ̀rọ̀ ní pa. Wọ́n sọ̀rọ̀ ní pa. Ìyáwó ìgbìyànjú wọ́n sàpá òwe. Ẹ jẹ́ lọ sọ́dọ̀ àlejò mi, àìmọ̀láyé wá sí báyìí. Ẹnìkan tó ti wọlé, ta ló ń tẹ ẹ̀lú ẹ kúrọ̀ lẹ́wọ̀.
5: Ẹmí bá dáwọ́ mọ̀dí.
1: Àmì bá dáwọ́ mọ̀dí bàjẹ́ lágbọ́n ọlọ́run. Látò kélèlè ó yà ẹ mú ìpín láwọ̀ bí. Ewo. Òkè ó yà ẹ yẹ ẹ pa ẹyọ kan ẹ pa ẹyọ kan. Bàbá wo tẹ́jọ́ segun tó a dáná sun lé. Ẹ wá parí òwe tèmi náà ó ṣeéṣe ká ẹ gbà kẹ́sì gba ẹ̀bùn ńlá. Ohun tó bá mú kó ni ló sáfilé rẹ̀ lẹ̀.
5: Kí àlejò máa sọ àfàrà náà
1: ni. Ẹ̀yin náà tó kú.
0: Ọ̀dà ẹ̀jẹ̀ lọ sọ́dọ̀ àlejò mi. Tá a lálejò mi lórí ètò. Bàbá ẹ kú kalẹ̀ káàbọ̀ sórí ètò yìí. Ẹ kú dédé àkókò bó tẹ̀ pé a parí òwe nǹkan tó kò lórí ètò kọ́lọ́run jẹ́ rántí o. Ó kọ yín bilẹ̀ tí ń pè á o.
6: Ẹ máa dá sí.
0: Ẹyẹ là ń kí.
6: Ẹyin là ń kí.
0: Ẹyin ni ẹyẹ là àlejò wà.
6: Tọ̀gbà fún kó wulẹ̀ tó ń bèrè lọ́wọ́. Ẹ bẹ jẹ́ ń pu
0: ẹ̀ tó lọ́wọ́. Ẹ bẹ wulẹ̀ pé.
6: Orúkọ mi ni Olúwa Tóyin Ọlábọ̀dé láti Diamond Amusement Park.
0: Tọ́ Diamond Amusement Park lọ́wọ́ ta wà yìí bàbá kí ni lọ ń bẹ̀ lọ́wọ́ kí làwọn èèyàn lè mọ̀ ń gbòòrò tẹ́fẹ́ káwọn aráàlú mọ̀ pápá àwọn olólùfẹ́ àti àwọn oníbàárà wa ní gbòòrò kí lẹ́fẹ́ wọn mọ̀
6: mí. Ẹ̀ṣọ́ ló ti bẹ́ẹ̀ lọ Diamond Amusement Park.
0: Bẹ́ẹ̀ lọ
6: bẹ́ẹ̀ ò dúró
0: àkọ́kọ́ tó dàbí rẹ̀ ni
6: ti Sumi Train ta sọ láti ìgbà táwọn ọmọléèwé ti gbọ́ lóde ẹ rí i pé Diamond Amusement Park ó ń bọ́ bù lójoojúmọ́ ni.
0: Ẹ jẹ́ kó máa bọ́ bu orí gbìngín.
6: Arúgbó oníṣẹ́ ọ̀pá wa.
0: won ko reserve mi ni
6: abi lo engineering abi lo engineering
0: we won ko won ko lo ko reserve
6: mi okay
0: ra fe ko le je awon mo lojo bi eni lo wa ko reserve

0: Timogorin dede ni damo de fe gbe ni o ba gbo alalubari ka na pe ru won o
1: e te wa praise the lord that one I'm super park as pe agbala sire to bojumu ni
2: to bojumu
1: ah to je ti balode
2: baba e de te pe un agbala itura to bojumu e ba mi la dada
1: to je ti balode
2: ah e ba la dada to je ti balode to bojumu
1: ama won package okite ba de be nisin bi ke mo gun go gede ni
2: ah se mi na amoye tawa na ti lo o ni iye be pe to re ba to lo gbere le o
1: ama won package to fi 1000 wole chesi ti o to le joko mi ti da mo da mo se pe wa tin soro pelu re ofe olo atati
2: lo ba to le ise wa adupe fọlọ ni
1: ah ah
2: afi yo
1: so pe baba n ba ri le wa ni pe da mo da mo se park pelu bo se ya yi to owo ti ogun ni lapa ni
2: owo binti owo da komo
1: bi ko ko je pa agbo lowo yin ni ke bo ko wa mo
2: ka ba pe bi pe ya ba sa wa la pe
1: ba sa
2: mo re sere me o ni sa e sa wole e lo re si
1: e sa wole lo si a pe 500 na pe lowo woli
2: e degbeta re
1: olotu
2: owo ti o to ko to ra recharge card gidi fun to wa pe boyfriend yi mo nsin lawo mo nsin
1: ani yo ja
2: 500 naira me lo oro me lo ni so wo bi ko wo re
1: o to ja sugar adun
2: 500 naira
1: pe re lowo woli da won da
2: wakati me lo ni 500 naira ni yo fi lo
1: lowo ta wa yi to wa kasi olon sa ko si ta eni ba wa shira ago me wa aro ka jo close la ago me jale
2: pelu 500 naira
1: ah ta ara yi wa di gba to wa le sere ke si le jo
2: ka je si olon
1: so damoda mo se pa wa so pe fori kokan lati wo damo da iba ijomode iba jagwa lagba 500 naira kwere ni
2: 500 naira
1: sugbon
2: awa wole
1: le ye wole awa na won kan sere igbalode to ye pe te ba de die te ngon ba ri bo se nsele ah e gbon wo pe se 500 naira ta si fi wole se ki se pe se ye pe amo nkan ta be ko ke pastor gan mo nkan ton si
2: 500 naira
1: le 500 naira pe mo ko 500 naira wole e wa se latara go meje ale ẹ mọ bẹrẹ pẹlú àdúgbò kan sí ẹdítọ àmì bíi ṣe swing basketball sáà àmọ ìtọ́ta basketball ọ̀fẹ́ ní fàndà mọ́dà mọ́sẹ̀ pa
2: kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run
1: àmọ ìtọ́ta football àtúbà yín kọfíìdì kékeré àti go post ọ̀fẹ́ ló tún bá dé
2: tẹ́yẹ tún lè fi ṣeré ìdárayá
1: dáadáa tó wá dípẹ́ àwọn kan sí ẹdítọ́ wa ń lo náà ni àwọn owó péré tin àwọn owó kékèké tí ògùn ní lápá 500 naira pẹlú orí ọfẹ ọlọrun àti ibi tọlọrun tó wá sí lágbàáyé nìsín àmọ nọmba tá a wà.
2: páàkì tó jowó ẹ lọnu.
1: bẹẹni sá ọlọsẹ pé àlùjẹ náà kwara state.
2: àlùjẹ náà lọrin àlùjẹ náà kwara state.
1: ni diamond amusement park.
2: kábíyèsí
1: ọlọrun ṣùgbọ́n àwọn òbí tí wọ́n wà lọ́dúndé lọ́rin tẹ́ bá ti di diamond park àwọn ọdí ìwà sọ́dúndé o. ọmísì o
2: bí mo ṣe bọ̀ yìí o ọmọ mi o ó fẹ́ wá sí o àmọ́ wọn fẹ́ sanwó látọjú ẹ̀rọ ayélujára àbí ò sí.
1: ẹ ṣe olótú fún ìbéèrè bàtàbàtàlẹ́bìrì yẹn a ní mo sọ fún yín báyìí pẹ̀lú gbogbo ìyá àti orí ọ̀fẹ́ ọlọ́run lọ́wọ́lọ́wọ́ tá a ṣe wà lórí ètò àti information tí mo ní lọ́wọ́ pé diamond amusement park lórin a ò ní facebook account whatsapp àbí tiktok or instagram àti
2: tẹ́tí
1: so ẹni ìwà ní agent tí ó gbé àdìkà àdìkọ ọmọ tí ó wà báyìí pé agent diamond amusement park ni ní ẹ̀bù owó wákìn lọ́ba yín sanwó diamond àní.
2: ẹjẹ́ ń bá yín sanwó wọlé.
1: so ẹnikẹ́ni tó bá wá báyìí tó bá sọ̀rù rẹ̀ ẹ tètè pa agbófinró o.
2: ẹ sọ fún pé màá sàn àbẹ́jẹ́ lọ́tọ̀.
1: ẹjẹ́ lọ́tọ̀ náà ẹ wá lọ
2: ẹ wọ tọ́lẹ́ẹ̀tì
1: ẹ pa agbófinró
2: ẹ wá ẹgbà mí o
1: so gbogbo social media handle ta ní pátápátá akànfi ń polówó diamond amusement park ni àfi ń fi rídìí ọlọ́run hàn pé àwa la tó
2: pé àfi ń dúpẹ́ fọlọ́run ni
1: pé àwọn tí ò tiẹ̀ tí ì dé lọrin tí ò tí ì dé nàìjíríà tó ń wo diamond amusement park lórí tiktok diamond park lọrin àwọn mọ̀ pé wọ́n gbóṣù wà làbàtà fọlọ́run
2: kábíyèsí ọlọ́run
1: bó ṣe rí nìyẹn sá.
2: ó dá àwọn ọrọ èèyàn wo ló lè wá àwọn òun ni ò lè wá sọmọdé nìkan ni ságbà ni àwọn ọkùnrin obìnrin nìkan ló lè wá ni àwọn òun ni ò lè wá àwọn òun ló lè wá.
1: ẹ ṣe olótú a ti ń fọ orílẹ̀ lórí ètò ìtipẹ́tipẹ́ pé diamond amusement park gbogbo èèyàn ló wà fún kò sírúfẹ́ èjì tẹ́ ẹ jẹ́ tẹ́ ẹ rí nǹkan ṣe àtọmọdé o àtàgbà o àtọ̀dọ́langba o àtàrúgbó kò sí èjì
2: kò sẹ́ni tí ò lè wá nù ún.
1: kò sẹ́ni tí ò lè wá dámọ́dà ìbájà arúgbó sá ìyá 19 wá dámọ́dà amusement park wá sí rí.
2: pé ó ń fàyè gba àtọmọdé àtàgbàlagbà.
1: bẹ́ẹ̀ ni sá.
2: àwọn wo ni ìwà tún lè wá o àbí gbogbo èèyàn náà ló tún fàyè gbà.
1: ẹ ṣe olótú dámọ́dà amusement park kò fàyè gbolè kò sì fàyè gbolẹ́. Eh ben ni sa. So gbo awon ti arun file na awon awon bo dadugo ati ya adugo.
2: Eh
1: awon fenu ja fenu je.
2: Awon te se ju awon lo kike.
1: Awon lo kike.
2: Awon fo na ga ba ba la zidi.
1: So gbo mi ba awon mu fe be tori da mother mi se park pe agbala awoko si riraje.
2: Eh
1: we are a pace setter and we preach humanity, like we preach the best to people. So we don't want anybody that can come and contradict.
2: So I'm a common conflict. Come on, what are you?
1: And you tell me, you are if a combat would be at the motor and co-at our flower, it badly lavashi. Because we are Emma will buy Emma will call that in your
2: work. Oh, no, what?
1: Go, kamo fa kamo ru fi kamo
2: gbo gbo ku ti ma lo le akoku be wa iwa bi
1: ko iwa da mother must be pa
2: o le wa tori ile akoku ibe ko ni bi
1: ibe ko ni bi sa
2: ah ah e ba wa ti ma lo le akoku e ma binu abu yin o o da ja wo bayi baba be yan ba bo e ti so le kan ni ye bayi ni iwole awon kan omo awon kan igbe ti won so ngoro ni pe ah eh ni kire 1000 money 1000 money ko da won le soju be da ba de yen koja me ti ma kuro bi mo ba kuro koja me ni 1000 ni won le maro giri won lara irin ara ko ba yen na re dada
1: to e se o si fun ti oni 1000 ola se ko sara be ke le mo pe ki se
2: illegal
1: be nto bo fun
2: mo ko so ki se nto so kokun
1: ki se to so kokun ati si management o ati si gbogbo aralu agbe sibe pe 1000 na fastly la se ko sibe pe ona to ya kankan asiko to si mo te ba de be nisin nisin e du pe kokoro la fi ti pa asiko to nsise lasiko odun tero ba po pe be awon molebi mi ti wa nu le already abi apede as fe tete wole mi o si fe to sori normal ila to ye ka ti to
2: pe mo fe tete wole
1: ola se pe ni fastly
2: ah
1: ah ola jo di sa
2: ona kia kia
1: kia 1000 ona ba fe tete wa ni
2: ke to se dada
1: ki ko pon dada sa lo ba fe ni
2: se
1: la classi
2: lo ba pa
1: so pe mo fe gba be 1000 naira ni but pe mo fe to sori la pin gba to ba to ko mi wole 500 naira pere
2: ni na ni te yo san
1: ticket re si yato si ra won gan
2: ko jora won
1: ko ato ko jora won rara
2: lo ba pari
1: ko yo ba ja
2: so ba won le ma ko yin si leyin eto baba
1: 0800 26 77 77 3132 52
2: ni won le ma ko si leyin eto
1: leyin eto
2: aha o da eyin te n gbo wa ninu le ona le tin gbo lataaro yi oni number elema pese ago melo na le pese ago melo
1: lati ago mewa ro da ago meje ale
2: leyin gba yen ko
1: eh phone wa l'office
2: awon le elemi like if eh ke won pe o Ezra ku
1: o pa bi ti o gbe
2: eh eh le bi ti ta fun la okay eja yan da yan da ko yin le kan si be se je
1: oruko mi ni oluwa tin yan labo de popola pelu lo fele mi ni alabojuto Diamond Amusement Park ni lo
2: to adupe fọlọ adupe o gbo awon ta jo se to ni akade Juma ni Roda Emmanuel Ruto Ladiran ti gbo awon ta jo se adupe lowo yin ko ni baje ja ma fi yi se lo a to ma pade lori to ka ko ni adele bara ni kure akoya ibi ola ti re waju ogun ni yopa ibi ti lo ko ti mi baba be gbingbingbi awon firi atayo pade lori eto ta ko ni adele bara ni kure akoya ibi lojo mi titi gba ta ma pade opa ibi ti mo gbo bodi temi o alaka fe re o iya lugbo tin se be omo lati fabolamu kon yen gan oko papapa fire nakanakan gbare lowo kanakana ele se ode dara nuke kasibo lede ti gbe se gba lede gala le bua lede drama o to lede and data fin jari dan fula ni sanjuba lede tawusa o ro fa lede friends goodbye lede ti lebo o dabo lede ti antia o

nínú ìròyìn àgbáyé ìrọ̀lẹ́ tòní náà. Ààrẹ Tinubu kọrin arò lórí ikú Dọ̀tun Ọládípọ̀ tí ó jẹ́ olótú ìwé ìròyìn Eagle Online. Àwọn alága ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC ní wọ́ọ̀dù 51 ní ìpínlẹ̀ Kwara ṣàtìlẹ́yìn fún Gómìnà Abdulrasaq. Sàràkí rọ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní Kwara láti wà ní ìṣọ̀kan ṣáájú ètò ìdìbò ọdún 2027. Àwọn tí wọ́n fapá janu nínú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress ní Kwara faramọ́ àyípadà ṣáájú ètò ìdìbò ọdún 2027. Láti ilẹ̀ òkèrè láti máa bòyàn gbọ́ nínú ìròyìn àgbáyé ìrọ̀lẹ́ tòní wípé ọmọ ààrẹ orílẹ̀-èdè Uganda Muhoozi kéde èròǹgbà rẹ̀ láti díje dúpọ̀ ààrẹ lọ́dún 2031. Nínú ìròyìn okòwò lẹ́ti máa gbọ́ wípé orílẹ̀-èdè Ghana kọ̀ láti gba owó tí iye rẹ̀ jẹ́ $1,000,000 látọwọ́ iléeṣẹ́ ẹlẹ́rọ ìbáraẹnisọ̀rọ̀ MTN fún ìrànlọ́wọ́ fáwọn tí wọ́n fara gba ìṣẹ̀lẹ̀ àkọlù máfojúkan àlejò ẹ̀yìn xenophobia. Nínú ìròyìn amúlòdù láti máa bòyàn gbọ́ wípé àwọn mọ̀lẹ́bí ògògò kéde ọjọ́ títò àṣekágbá ìsìnkú àgbà òṣèré tíátà náà yóò wáyé. Tẹ́tẹ́tí sí nínú ìròyìn eré ìdárayá wípé àwọn agbábọ́ọ̀lù tennis mẹ́fà tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí ti bẹ̀rẹ̀ ìgbáradì wọn ṣáájú kíkojú ilẹ̀ Morocco nínú ìdíje Davis Cup. Akínyìn o, ẹ kúrò lẹ̀, ẹ sì kú iṣẹ́ òní. Ọlọ́run ọba yóò pín kó a wà léèrè lẹ́nu iṣẹ́ tàbí okòwò àyànláàyò. Ìròyìn àgbáyé Lamude Seti Gbọ̀yìn láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́ ìkànnì 98.7 Diamond FM tó takàn mọ́lẹ̀ sílé Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ayọ̀dèjì Ayọ̀lá ló kọ tèmi. Ẹ lè gbọ́ wa níbikíbi lágbàáyé gba ti ojú òpó alátagbà wa www.diamondfm.net tàbí kí ẹ dánlódù application wa lójú àtẹ Google Play Store. Bákan náà lè lè bá wa dọ̀rẹ́pọ̀ tàbí tẹ̀lé wa láwọn ojú òpó ìtàkùn ayélujára Facebook, X, Instagram, Tema, YouTube nípa títẹ Diamond 887 FM. Ẹ má wáyé kúrò ńbẹ̀. Ẹ kúnrẹ́rẹ́ ìròyìn àgbà.

0: ti mo.
1: Tọ́ adúpẹ́ fọlọ́wọ́ bá mi àláwọ̀rá ìbàbá tí mẹ tí o mọ̀ bẹ tó nípa kápá lágbára lórí gbogbo ń tọ́ dá àlèwí lè ṣe àlèṣe lè wí ọlọ́run ẹlẹ́dùn àgbẹ́gbẹ́ bí òkè ọ̀gá lọ́lọ́run àgbà lọ́lọ́run. À ń dúpẹ́ ní gbogbo ìwà tó dúpẹ́ ní ṣe wọ́ ọ̀kọ̀jọ́ ọ̀pẹ ni. A mọ̀ dúpẹ́. Diamond Radio lélẹ́ ìtawà mí 88.7 FM tún mẹ́ lè lọrin. Pàápàá jùlọ kóòtù mẹ̀kúnù àti wàá dúpẹ́ o. A dúpẹ́ pé òkun a sì máa dúpẹ́ ní gbogbo ìgbà. Ọlọ́run tún bá wa ṣe é, wọn ò sọ pé àwọn ò ní bá wa sí mọ́ o. Wọ́n mọ̀ bá wa sí náà ni. A dúpẹ́ fún ìgbésí ayé àwọn ọ̀gá wa mi tó ti bẹ̀rẹ̀ àti ibi tó dé ọgbọ́n ìmọ̀ àti òye. Tọ́lọ̀ ń gbé wọn bí agbádá ọlọ́run níjọ́ fàya. Máa sì tí gbogbo wa ń jẹ́ bàálà. Àtúndúpẹ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ àwọn báàsì lọ́wọ́ báàsì wa. Ẹ rí báàsì wa ìyá dúpẹ́ adúpẹ́ o. Adúpẹ́ Diamond náà la wà kóòtù mẹ̀kúnù lélẹ́ yìí.
2: Ẹ
1: rí ẹ dínà.
3: Yes sir.
1: Thank you very much. Ìyábà Ndélé.
2: Mo ń jẹ́ Alhaji tó dé bòlùdé mọ́ ìpariwo mọ́ mi jù.
1: Ọmọ nìkẹ́. Ní ọ̀fẹ́ kò ṣe sá ntí n bá sọ fún ọ ní kò ṣe.
2: Nǹkan bá wí ni ọmọ wí.
1: Kí ni wọ́n máa ṣe nǹkan?
2: Ìwé ló tún fi hàn yín.
1: Ṣé àṣẹ tí mo ní kọ́ panu?
2: Ohun tó dunni ní pọ̀ lọ́wọ́
1: ẹ̀. Ọya sọ fún obìnrin yìí Délé Àyàbá mi Délé kó dìde kó dijú rẹ̀ kọ́ka ọ̀rẹ́ sókè.
2: Kò ní ìdí mo ti dijú ọ̀rẹ́ rẹ̀ dì.
1: Ni ó ní jẹ ọ̀dà kò lé. Ìyá láì dé ẹ̀nà ẹ súnmọ́ kiri dáadáa ya. Àga osu. Ẹ súnmọ́ dáadáa. Orúkọ yẹn àti ibi tẹ́ ẹ ti wá ń tẹ́ ẹ torí ẹ wá.
2: Orúkọ mi ni Bọ́lá Ìwàsókun tá a mọ̀ sí mọ̀mọ́ Mary tí mò ń gbé ní Fatih Tanke ní Biablative Secondary School. Tí mo bá wa lórí ọ̀rọ̀ Adédèjì. Samson Adédèjì Pastor Samson Adédèjì mo wá fún.
1: Òun lẹ wá.
2: Òun ni mo wọ torí ẹ mo ṣe wá sí Diamond. Ẹ̀sùn tẹ̀ wá fún.
1: Àní ẹ̀sùn tẹ̀ torí ẹ̀ wá.
2: Tọ́ ọgbà.
1: Ó gba wọn nọ́mbà rẹ̀ tí sọ́tò
2: sí. Tó dé bọ́lá yẹn sì ni onídùúró rẹ̀.
1: Orí kí ni?
2: Owó kọlẹ̀ láàrin mi.
1: Ọgbà. Bàbá bá Ndélé ń gbọ́ ní ìsìnkú ní sọ̀rọ̀. Bàbá yẹn ò ní sọ̀rọ̀. Ẹ máa ń sọ̀rọ̀ tí
2: ó gba lé lọ́wọ́ mi ní Fatih Tanke ní secondary school níbi Ablative secondary school. Nígbà tó wá gbalé lọ́wọ́ mi ó wá rí i pé àìléhùn àwọn èèyàn kan ó ti gbalẹ̀ ó ti jáde nínú ilé ìgbà tó kù díẹ̀ kí owó ẹnu dì ní ọ̀hún wá ló yẹ kó sanwó ó sì àti kẹ́rù rẹ̀ jáde ní ọ̀dẹ̀ wá hàn ó wá ní òun fẹ́ gba ibibẹ̀ n tó ṣe pé dádì nu pé òun fẹ́ gbalé o wọ́n sì ti fi ó ti fi kọ́kọ́rọ́ ó ti fi tilẹ̀kùn léhùn kò jẹ́ káwọn kátìkà míì kò jẹ́ ká múyàn lọbẹ̀ pé ó láwọn àbúrò òun pé òun ló fẹ́ gba ilé òun ó fẹ́ gba ilé òun fẹ́ bá gba ilé mo bá sà ní mo ní ọ̀dà mo ti gbọ́ gbà tó sà pé dádì wá ní pé gbà tó ṣe pé àwọn èèyàn tẹ́lẹ̀ pé ó ti wà nú ilé pé wọ́n ó ti mọwọ́ ara wọn pé kí n mọ̀ wulẹ̀ tún pé ara ta sí pé kò ní ìdí mọ́ pé kì í sáà jẹ́ kí ó gba léhùn mo bá ní ọ̀dà kò ó da mo ti gbọ́ lẹ́nu kan dé wá ní gbogbo ilé mo ní èyí tó fẹ́ gbà 40,000 èyí tó ti gbà tẹ́lẹ̀ 50,000 náà ni mo ní kán mọ san gbogbo wọn nú lébi tán ṣe ń fìyà owó jẹra àwọn náà tí ì ṣe mi lẹ́nu kan dé 50,000 sáà ní òun ó san 90,000 fún mi mo ní ó da pé mo ti gbọ́ pé kò sí wàhálà lẹ́nu kan dé ìgbà tí ó sẹ́ndì owó ó sẹ́ndì 50,000
1: owó tí ẹ̀kọ́
2: wọn ní owó 90,000 lẹ́lẹ́ fẹ́ sẹ́ndì sí mi ẹ̀wá sẹ́ndì 40,000 èmi tẹ̀ ti wá ìgbà tó sá ti sẹ́ndì àti èmi tẹ̀ ti yọ̀dá mẹ́wàá rẹ̀ lọ ṣọ́ọ̀ṣì pé tọ̀ ìgbà tó ṣe pé olóhùn sẹ́ndì 90,000
1: sá ti yọ̀dá mẹ́wàá ìdá mẹ́wàá wà só
2: mo sá ti lọ yọ lọ ìgbà tí ó wàá ṣe ó sá 150,000 mọ́ ní 40,000 tó kù nǹkan wá ní àwọn èèyàn pé ó jọ ní owó pé òun ò tí ì rí owó ẹ tí ì rí owó kílẹ̀ wá ń parọ́ tàbí sí tẹ wá sọ pé ẹ fẹ́ san 50,000 fún mi
1: ẹ wá ní ìtàn
2: mo ní owó lé nǹkan èmi gan gba kọpírẹ́tì mo gba kọpírẹ́tìfù lèmi náà ń gbà tí mo fi ṣe lé ìgbà tí mo níbi tí mo sì wà yìí mi níṣẹ́ kankan tí mo ṣe lọ́wọ́ ìgbà tí a ti kúrò níbi tá à ń ṣe owó mọ́tò ni ò jẹ́ kí n mọ lọ sí ibi shop mo pe mo se ngwa shop si ebe ni pe mo se ngwa shop si
1: ta
2: pe
1: ninu le je ni
2: 40,000 na no ka de 40,000 ko fun mi o wa so pe mi eyan na je nlowo pe so wa di 40 osu yi owo re wa ku je ko pe mo a pe mo ni omo egbon mi fe se yawo o dakun mi ni bo mi o tori pe mi ni se
1: ka ka mo je lowo
2: 40,000
0: ni mama kan
2: so wa ni te mbari ke mi go la pe se be eyan na je nlowo Maria, send me more jaw lobo me. Send me more jaw lobo. The most it is offer, but tell a telegram me go, pet me. Nisha Katima show go and none more.
0: My mother is a
2: corporate.
0: I see as you look up for more.
2: What I have been sit down. I thought of one side,
0: Mama.
2: Oh, no, move.
0: And then let them, Baba, I am coming.
1: Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji, Pastor Adedeji won si lawon npe ye para gbe call mo se be ni abi
3: abi o
1: abi mi mo fi kun iya
3: an gbe call e kan ti mo po
1: e ma binu e won ti binu tan yen yen se be ru pe mi ko mo so ndu fun pastor
3: eh se bi wo lo si san wo lo ni abi ri baba ma ti mo ra si o ni
1: e ma binu se ngbo
4: won
1: pastor se ri ngba 30 debi
4: ben
1: alaye na la se ke na pastor so fe yin iya
3: pastor lo won lowo lowo nle nsin pe after all 40,000 lo nje won
1: ah the law
5: yes sir
1: won fe ke ba fara si the after all won ni o
5: o ti agbeti ni
1: eh e
5: mo 40,000
1: ah ti gbaju e ti won fe ke si gan le si
3: abi o mo we ni
1: se wa ba wa se wa ba ko ru eni o after all si lenu re
5: o ma lu fa igba
1: eh
5: to ka je koko wole to ba complete to well now
2: baba ni da je mo kokun last last e lori obini mi gbido o mo le do are ni gberaga ju lo fi se baun
1: eh
3: ke mo wo mi si bayi se mo ni gberaga ni abi wo ni ti wo ti
1: eh ba ni so ti e o ko ni o pa phone
3: se phone mi lo dun ni
1: o ke ale to abari ke first si da fo lesi o ni do awon mi iya
4: sir
1: e ma binu
4: sir
1: pastor samson adedeji abi
3: se mo ben ben egba
1: ti won gbe ablative secondary school ni tanke eh iya ni won mesun yin wa yi o nigba won pe yin won ni after all leso nto je oro yin giri atego nanu
2: atepri lo ti so fun mi pe
1: after all se april na so we go after all
3: mo ti e ni county te san ko to di beze to nbo ela o ti le
2: emi te fe lowo
1: ba e da ade e ma binu iya e ma bidu e woro na la zo yi ati ran se sa won na ni ye pastor samson
3: adedeji
1: to won go ablative secondary school tin be ni
3: le gbebe binu be won go
1: eh tori o wi do ni o ti wa ko si lesson eh din be area ablative secondary school tin be ni tanke abi
3: ben
1: eh oro ni ya wa so kale yi e tu soruko yin le kan si
2: eh bola iwa sokun to je ya meri
1: eh koda the law
5: yes sir
1: ya ibi nu de ko won ran ti o ko
3: abi o to se se ari kan ta o
1: an binu
3: ise eyin okunrin e mo wa eniyan sodi sodi
1: mi o bo wi wala lo gbe sodo re bayi e bu wa daada si
3: ke bu ki ngba ke
1: ah o ma ni ke o pa te wo bu ya ba dede o si wala a jo wa nbe ya sa ya wa bo lai wa sokun
4: yes sir
1: oju o ni ti
3: amen
1: ati so na re pastor adedeji na se ti n gbo bayi mo gbo won re ni so fun won e je kare ti won ni jo mejo Sengbo.
4: Yes sir.
1: Nijo mejo. Eh da ko ni to baba mo pastor Adedeji. Ko da kun. La go marun irole. Lojo Wednesday ti nbo. Yo wa ko yoju si wa o. Ki alimoju aje ko ni so. After run osise o. Baba wa de ti wa de lo.
3: Ko to di gba kan ti e ti sanwo, momo na won ni owo yi.
5: Option meji na ni.
1: Be ni won le san o to di Wednesday. Baba se go after run na ni won ba mu lowo. The Wednesday o kuku ni.
3: Na ya wa lo nsoro.
1: E do won ba si tore yen gba sile ni won to gbo won. Eh so tan. Emi na ti wa da mo fi.
3: Abi o ti ko se mo se.
1: De lo.
5: Yes sir.
1: Lagbara Olorun baba ti ni won jo mejo. Ewa anu oro ye.
5: Simple.
1: Eh. Ese wa ya.
4: Yes sir.
3: Na kile o ki dadi. E ki baba da da. Baba tin toju yin se ni muke muke.
1: The daddy ba so fun won. Ewe e ku suru.
3: Se suru na mi pelu mama.
1: O ni suru wo. Ewe mi ti won ma ri ni wa binu si to.

0: ta ló ń bá mi sọ̀rọ̀, ta ni mò ń bá sọ̀rọ̀? À ń pè tán Samuel. Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ níjẹ̀ ẹjọ́ abúlé wà ń bí o. Báwo lọ̀rọ̀ ṣe lọ?
1: Lẹ́yìn ìgbà tí a kò lórí ètò, ó pe àbúrò mi. Tó ó dẹ̀ sọ fún wọn pé kí wọ́n wá sí orí ilẹ̀ yẹn ní ọjọ́ Friday.
0: Èyàn ní Ládùbá?
1: Bẹ́ẹ̀ ni sir, ní Ládùbá.
0: Tọ́.
1: So pẹ̀lú ọ̀rọ̀ tí lọ́ọ̀yà bá mi sọ àti wọn bá àdúrà tèmi náà gbà, ẹ̀mí mi ò lọ sórí ilẹ̀ yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí, ṣùgbọ́n wọ́n ní kábúrò mi lọ́bẹ̀. So gbà tó wá lọ, ó ní wọ́n ṣàyanjú ọ̀rọ̀ ilẹ̀ yẹn pé wọ́n ní kí ìyá tó wọ́n tún bẹ̀ tà fún kó kó wáńgà rẹ̀ kò lórí ilẹ̀ yẹn. So wọ́n sì náà ti wú àwọn kátákó sórí ibẹ̀, wọ́n ti wú kúrò. Wọ́n á ní ìtọ́sábòmí pé kí wọ́n á ṣe bacon míì síbẹ̀, àwọn náà dẹ̀ wú bacon.
2: Ẹ má ti dájọ́.
0: Hello.
1: Mo wà pẹ̀lú yín Alhaji.
0: Wọ́n á ní kí wọ́n wá ṣe bacon míì síbẹ̀.
1: Bẹ́ẹ̀ni sá, tó jẹ́ ti tèmi. Yes sir.
0: Ṣé ẹ̀ ń ta fẹ́ gbọ́ nìyẹn? Ṣé ẹ̀ fẹ́ kú bẹ́ẹ̀? Bọ́bá ipá ń bá ń fà látàná láti yẹ tá a jẹ́ ìrìn járùn títí dé ìdọ̀túnlá tá a rójútu rẹ̀ kílẹ̀ fẹ́ sọ.
2: Ọlọ́run sì yanjú ẹ̀.
0: Ọlọ́run ló lọ pẹ́. Ọ̀dà adúpẹ́ lọ́wọ́ gbogbo mẹ̀kúnù lórílẹ̀‐èdè Nàìjíríà. Torúkọ kóòtù mẹ̀kúnù lélẹ́yìí ní Diamond 88.7 FM tún bẹ́ẹ̀ lè lọrin. Adúpẹ́ pé òkun.
2: Adúpẹ́ o.
0: Nílọ̀.
3: Yes sir.
0: Abulẹ̀ rè é. Abulẹ̀ náà mẹ lórí atẹ́gùn.
3: Okay.
0: Ọ̀rọ̀ la ń pìtàn sọ, ẹ̀yin náà lẹ̀ ní gbólóhùn.
3: Bẹ́ẹ̀ni.
0: Ẹ súnmọ́ kìnìún yìí, àkẹ́sọ̀ ló gẹ́ fúrẹ́ndì yìí lẹ.
2: Àbẹ̀wò ni àmì júùsì.
0: Ọ̀rọ̀ eléyìí tó sì jòkó obìnrin tó jòkó.
2: Obìnrin ti lọ́nu wa.
0: Ọmọ àmì ni ó ti lọ́kọ.
3: Ẹ kú ètò.
2: Adúpẹ́ o.
3: Ọlọ́run ní bàjẹ́.
2: Àmì
3: yóò gùn lágbára Ọlọ́run.
2: Àmì.
3: Ẹni bára yẹ fọwọ́ tí o.
2: Àmì.
3: Gbogbo tí bá ń dùn lọ ní ìgbésí ayé Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan.
2: Àmì.
3: Lágbára àti tọ́lọ̀.
2: Àmì.
3: À ń pìtàn tó wá sí ọ̀dọ́ yín. Ọlá pé nọ́mbà mi ò lọ nọ́mbà mi sọnù. Sọ bá mi ti ìgbà tí wáyọ̀ gbèsè ọjọ́ ìjẹ́jọ́ tí bá wá ọrẹ mọ́mì mi.
0: Gbogbo
3: tó fi parí.
0: Ẹ
3: kéjì kì í sèmi gẹ́gẹ́ mo lọ ta ilẹ̀ wọn. Ìyàwó bọ̀dá mi wọn lọ lọ lè ta ilẹ̀. Mo yìí ti talẹ̀ yẹn fún à ń pìtàn ó ti tó ọdún márùn-ún tí kà kún sí. Èmi talẹ̀ yọ̀kan fún èèyàn méjì o.
2: Adúpẹ́.
3: Ilẹ̀ yọ̀kan ṣoṣo èmi ta fún èèyàn méjì. Bọ̀dá mi ìyàwó bọ̀dá mi lọ lọ sí orí ilẹ̀ yẹn tó fi lọ lé ta ilẹ̀ yẹn òun àti ọmọ rẹ̀. Ìgbà tọ́wọ́ wá dojú rẹ̀ wọn ni ẹni fẹ́ bèmí lórúkọ jẹ́.
0: Wọ́n wá bí ó ti ṣe.
3: Kó wá kẹ́ wá bẹ́ẹ̀ sì ṣe èmi gangan mo wá fọrọ́ntì ara mi kalẹ̀ pẹ̀lú ẹjẹ́ǹtì tó máa ń pìtàn wá. Láwájú olóṣèlú sáìtì yẹn èmi wá ìbàbá tèmi lónìí ilẹ̀ èmi pa àṣẹ à ń pìtàn ní ilẹ̀ yìí ilẹ̀ yín ni èmi sì ti talẹ̀ fún tipẹ́tipẹ́ mo ní kọ́dà à ń pìtàn yìí gangan tí a bá lè fún mi lẹ́kọ̀ọ́ yẹ ká tún gba rẹ̀ lọ́wọ́ rẹ̀ nítorí aláàbò ara ni ẹni tó yẹ ká ṣàánú ni àmọ́ ìgbà tó fi wá wá sọ́dọ̀ mi wọ́n ti sanwó ilẹ̀ fún mi tán kó tó di pé mo rí à ń pìtàn yẹn gangan pé mo mọ̀ pé aláàbò ara ni kẹ́rẹ́ tó tún jí àbúrò mi gangan tó bá mi ti yé ìgbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ mọ́ wá mọ́ ọ̀rẹ́ mi àbúrò mi tó fún oní 70,000
2: ṣé à ń pìtàn ná fún 70.
3: Bẹ́ẹ̀ ni aláàbò ara yìí.
2: Aláàánú lẹ́yìn.
3: Sẹ́ńgbà ló bá mi sà. Àmọ́ ilẹ̀ wọn èrò ò ní rìn. Tẹ́mi mi bá ti ń lọ tí bá ti ń bọ́ ó ti
0: ṣe. Ọlọ́run nígbà mí.
2: Ọlọ́run nígbà mí ẹ pẹ̀lẹ́ yìí.
0: Ọlọ́run bá rẹ́ lóde ní báyìí. Lákàtà abẹ ni a máa fọ̀rọ̀ lọ yìí. Àwọn kan bẹ tá a máa fọ̀rọ̀ lọ
2: bẹ́ẹ̀.
0: Eléyìí tẹ́yìn náà sọ yìí adúpẹ́ lọ́pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà ọmọ gbogbo mẹ̀kúnù pátápátá ọ̀rọ̀ lẹ́gbọ́ látẹnu abúlẹ̀ yìí o.
2: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀rọ̀ náà sì lẹ́gbẹ́ látẹnu àgbìtàn.
2: Pé òun ti rí ilẹ̀ ń gbà.
0: Àmì eléyìí táwọn wa lọ lè dúró pé àwọn sì ní wá wú bíkìn sẹ́wọ̀n pé agbára ni wọ́n fi gba ilẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n da nílò ẹ̀ mọ́ rẹ̀ rìn. Ẹ eh mi o mo ndo se si yo
2: mi o ti e tun da si e mo
0: dori kukuru e de le
2: to pa na dori ore ti ri be o
0: lo le se nti won ni o se
2: ke ko ruko yin
0: mu le re
2: ko je capital e ta bayin
0: o ti je bo ti lo won je eh abule
4: yes sir
0: adupe ogo
2: adupe o
0: eh o ko aburo yin na tin je
4: lukman
0: eh eh alagba lukman
4: se le ya
0: o go
4: ọrẹ mi lele
0: eh lukman no tele wa lo
4: tele mi wa
0: to e ba ki o
2: ọrẹ yin ki lo ko tun
0: e ba ki
4: afa ali
2: Afani
0: se ladu are la ran gbe
2: e mo asunbo bi akere ale pe eyin wa ni bi atunse atunse ni afani wa o
5: assalamu alaikum wa rahmatullahi wa barakatuh eh mo ki gbogbo ni olohun ni je ko baje o
2: amen
5: so emi je ore abule ni
0: eh
5: so emi na ma ra le ni inu family won so ti mo si ma to po ninu family won so olohun ni je ki gbogbo e daru
0: amen
5: le won se riga ati bo se lo bo se bo ko si temi na o pada mo si
2: adupe
5: o ti loju
0: o ti
5: olohun sa de kun dada gbogbo wa
2: amen e se inu ogun le mi o e dagba
0: o ti le so ese ogun adupe gbo eh alagba keji
4: okay
0: ah ni number
4: won ti pe number won
0: eh
4: mo ti lo de agent
0: eh
4: the same thing number na won fun me
2: number 1
4: so ati ba ati do te ti ko lere eto ati do ni mo ti npe won pe won pe won number 1
0: mi pastor na ba ngo bayi
2: won na won
0: eh ka won na yoju si wa
2: a
0: le fun won ni number
2: a le sun po mara yin
0: a mo abule tin lo se eni number won eh e da ko e fun eh abule baba ti se to ta ko lori eto

0: gẹ́gẹ́ bó ti lọ́wọ́ gẹ̀ẹ́ náà ni àtijọ́ gbọ́ yé alàgbà pásítọ̀ ti jẹ́ ẹjọ́ àgbúrò wọn nọ́mbà wọn lọ ẹni ọba wa bá wa bí o ti àárẹ̀ ti orúkọ wọn mọ́
1: pásítọ̀ tẹ́jẹ́ tó wù
0: pásítọ̀ tún tí rí ọ̀nà abẹ́ bá ní ẹja ń gbọ́ ndá abẹ́ sí náà ní pé ká sọ síta fún gbogbo ọmọ nàìjíríà kí wọ́n gbọ́ bí ọba wa gbọ́ bí ọba gbúrò pásítọ̀ yẹn kí wọ́n bá sọ fún wọn pé lórí ètò ilẹ̀ tí wọ́n torí ẹ̀ wá níjẹ̀ ìjọ ní agbára ọlọ́run àti rójú tu ẹ torí tí a ń pìtà ti kúrò ńbẹ ọlọ́run ti ní kó yọrí eléyìí tó kù náà yóò sì yọrí ní agbára ọlọ́run ojú òní tí a pásítọ̀ aboyèjì anybody tó bá mọ pásítọ̀ aboyèjì lórí ọ̀rọ̀ ilẹ̀ plọ́ọ̀tì mẹ́rin kan ni wọ́n pe ti wọ́n mbẹ́
2: ṣé wọ́n kọ nọ́mbà fún ìsà
0: plọ́ọ̀tì mẹ́rin nọ́mbà yẹn ọlọ́ ọlọ́ ni àbẹ̀wò ẹ̀yìn rí ìtọ́ lọ mẹ́ pásítọ̀ aboyèjì ọ̀rọ̀ ti lójútùú bẹ́ ẹ bá ti ní nọ́mbà abúlé pé àbí ká ẹ pé nọ́mbà àti lọ́ọ̀yà nọ́mbà síbí nọ́mbà ti lọ nísìsiyìí ti wà lọ́dọ̀ yìí àbí ká ẹ pé nọ́mbà ti tọ̀dọ̀ lọ́ọ̀yà èyí wò ó jẹ́ kó o ṣe déédéé yẹn tá a sì fẹ́ ó ṣe 0913655695252 iná ni nọ́mbà tá a fi ń dá sètò apá abúlọ́gbà kan yìí tó fi padà wá yí dandé àbí eléyìí tá a ti ń sọ lọ́wọ́ táwọn òpin bo lájọfẹnu ẹ̀ sí ẹ̀yin náà tẹ́ẹ̀tún pé tẹ́ẹ̀ dá sètò ọ̀rọ̀ rí o 0913655695252 hello.
2: Hello.
3: Hello, kò ṣe sá ẹ wá gbà.
2: Ẹ kálẹ̀ ń bo ni ẹ ti ń sọ̀rọ̀ kí ni orúkọ yín.
3: Láti ọ̀fà gáràjì ni wàásù ló ń sọ̀rọ̀ láti ọ̀fà gáràjì.
2: Yes, sir.
3: Yes, kò kí ni náà lẹ kú ṣe sá.
2: Àdúpẹ́ ò kí náà rí wòye yín lórí ọ̀rọ̀ tá a sọ pé kẹ́ ẹ bá dá sí ni.
3: Lẹ́ni mo fẹ́ sọ síta àgbà. Tọ̀dọ̀ tèmi mo fẹ́ sọ síta.
2: Ok, sọ bọ̀rọ̀ tí ń rí. Ẹ sọ.
3: Gẹ́gẹ́ bá ti parí ètò ẹjọ́
0: bá ti sọ.
2: Ẹ sọ báyìí á bá ìgbà sí ìwé kódà tí ẹ.
3: A lọ kó sọ ọlẹ́yìn náà kí n tó sọ ẹ̀dá
0: kan. Ọ̀dà bọ́bá àtijọ́ mẹ́jọ ni ẹ máa bọ̀.
2: Ẹ wá sí Diamond Park ẹ bá
0: wọn. Láago márùn-ún ìrọ̀lẹ́.
3: Ok, sir.
0: Ẹ máa bọ̀ wá ní Diamond láago márùn-ún ni ẹ máa bọ̀ àgọ́ mẹ́fà là ń gorí ètò. 0913655695252 ni nọ́mbà tá a fi ń dá sí kóòtù mẹ̀kúnnù. Diamond láwà yí 88.7 FM tí ń bẹ lè lọ rí. Àló orúkọ yẹn ti fi tẹ́ ti pé.
2: Ẹ kúrò lẹ́. Ẹ
4: Alhaji Bola Bodudi.
2: Alhaji tó dé Bodudi.
4: Hello.
2: Kí lẹ fún?
4: Mo lọ́nà mo ní ìgbà
0: yìí. Alhaji tó dé Bodudi lèmi jẹ́ ilé jẹ́ Bodudi.
4: Bodudi.
2: Ẹ ṣe mo náà mo tún tó pè fún wọn.
4: Ẹ jẹ́ rí ọlọ́mọ yóò jọ máa dẹ́gbẹ́ o.
0: Àmì.
4: Àwọn nǹkan tó ti bàjẹ́ ẹ sì ń tún ṣe.
0: Ọlọ́run ní tún ṣe o. Àmì o.
4: Ṣé ẹ wá rí èyí tí wọ́n máa ń bẹ̀ mí lẹ́rù
0: yìí?
4: Ìní pé kéèyàn wà láyé kéèyàn máa ń lò títọ́.

0: pẹ̀lú títà nǹkan ra nǹkan. Ẹ̀mẹ yẹlòmíì tó halẹ̀ làjì tó sọ tó didi. Ṣé wà nù? Tábí bàbá tú. Wọ́n láwọn onílẹ̀ ni ò da. Ṣé ẹ bá wọn onílẹ̀ náà dá nígbà míì?
1: Mo rò pé lẹ́lẹ̀ yìí náà ń dá. Ṣé kìí ṣe pé lẹ́lẹ̀ yìí náà ń dá sà?
0: Èmi lẹ̀kẹ́ mi ń dá o.
1: Tọ́.
0: Èmi ti ṣe ọwọ́ ni.
1: Ada. Ó ń kálukú àbí tiẹ̀ lá.
0: Alárìnká iná wa.
1: Ọ̀dà.
0: Ó ti ọwọ́ káfíńtà là wa.
1: Ọ̀dà ẹ pẹ̀lẹ́.
0: Àwọn ìrírí ayé. À ń ráwọn tẹ talẹ̀ fún èèyàn kan. Tó talẹ̀ fún èèyàn méjì. Tó ẹgbẹ́ ẹni tó nílẹ̀ yìí o àwọn ìdílé kan lónìí.
1: Ọ̀dà. Hello. 09136556952. Iná ni nọ́mbà táàfi ń dá ṣètò kóòtù mẹ̀kúnnù rẹ̀lẹ́. Hello.
2: Hello.
3: Ẹ kúrò lẹ́sà.
2: Yes, sir.
3: Mo ti pè sórí.
1: Orúkọ yín àti ibi tá ẹ ti pè.
3: Láti ṣàwò.
1: Orúkọ yín gangan.
3: Adébáyọ̀ Ajagun fẹ̀yìntì.
1: Ẹ tẹ̀síwájú, ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò àbí kẹ pa.
3: Mo sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ ìgbà kan ní bàbá rẹ́díò. Ajọ rẹ̀ kí wọ́n bá mi dá sí.
2: Ok.
3: Mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ wọn. Àti bàbá kan náà tí mi ò mórúkọ yẹn.
2: Ok.
3: Ilẹ̀ bá ń jẹ́ ilẹ̀ tókè bá ń jẹ́ òkè bí Ọlọ́run bá wà nípò rẹ̀. Èmi tí mò ń bá ń sọ̀rọ̀ yìí èmi ni olórí ẹbí. Mo ní gbàgbọ́ bàbá gan-an tí màá sọ̀rọ̀ jọ sí wọ́n ní kí n lọ sí ọ̀rọ̀ ẹ lọ sórí ọ̀dọ̀ àwọn olórí ẹbí wa. Èmi tí mò ń bá ń sọ̀rọ̀ èmi ni olórí ẹbí. Tó o mo sọ fún ìgbà yẹn pé èmi àti sísà mi ọ̀rọ̀ ilé tí a kọ́ sí kù. Máṣọ̀ ni wọ́n kọ́ síbẹ̀ ṣùgbọ́n àbí ẹ̀ dọ̀ bíbẹ̀ ó ti ṣàpọ́ǹtì mi. O ní odi lẹ́yìn ọgbọ̀n ọdún bí àtòun tó lè sọ̀rọ̀ lórí lẹ́yìn. Nínú ẹ̀ṣẹ̀ ni ó ní mo pọmọ olómi. Nígbà tí wọ́n kọ́lé ó ní mi ò tí ó dà tó ti dọ́lọ́pàá ò jápara. Ó ní mi ò wọ uniform wa. Ìlà mò lẹ́sẹ̀ láti ìlọrin wa lọ sí Èkó. Ó ní mi ò fìgbà kan wá wù.
1: Ilé ta ń sọ̀rọ̀ rẹ̀ yìí sà, ta ló mú gan?
3: Bàbá wa ló ní.
1: Àwọn wa kọ̀ láti jẹ́ kí ẹ ní ìpínbí ilé náà.
3: Bẹ́ẹ̀ni, èmi gangan nígbà tí mo wà ní Mẹ̀dúgùrì ní kan fífi fún years ago. Ó kọ ọdún méjì ni màá fi ṣẹ́lẹ̀ ni mo lọ sí Mẹ̀dúgùrì. Ọlọ́run ọ̀dẹ̀ jẹ́kẹ̀rẹ́ mi ní bọ́bẹ̀. Níṣẹ́ ni mo ti ń bá sọ̀rọ̀ pé ilé bàbá wa torí mi ò mọ bóyá mo lè wálé mi lọ́wọ́ wa ní báwọn ọmọ wa kọ́ lẹ́yìn ọ̀la. Wọ́n lè jọ oyè àríbigé sí. Ó dẹ̀ ní kò burú mo ní iyì lọ́pá bẹ́ẹ̀dà wa ti ìlú.
1: Dádì alàgbà.
3: Sà.
1: Ọ̀rọ̀ yìí gùn àwọn ẹlòmíràn fẹ́ dá sètò. Ṣé ẹ lè wá Diamond níjọ́ mẹ́jọ?
3: Ní agbára ọlọ́run máa wá ní.
1: Láago márùn-ún àmàrètí.
3: Agbára ọlọ́run máa wá ní tọ̀kẹ̀ yìí.
1: Àmàrètí láago márùn-ún. 09136556952 ni nọmba táàfin ń dá sètò kóòtù mẹkúnnù. Diamond la wáyé 88.7 FM. Hello.
2: Hello.
1: Orúkọ yín àti ibi tá ẹ ti pè.
4: Mo kọ́ ní ìlú látẹ̀.
1: Mami.
4: Mami Fatima látẹ̀ ẹ
2: kọ. Ok sir. Ok ma.
4: Ẹ sà, ẹ kú ìpè sà, ẹ dá fún.
1: Gbọ́n tẹ́ ń sọ dáadáa o ká ẹ bọ́ síbi tátẹ́gùn bá wà.
4: Àwọn èèyàn nìkan ni wọ́n ti ń bára wọn yẹn. Wọ́n fẹ́ kó dẹ́kun
1: tẹ́lẹ̀. Sáàrí àwọn ọ̀gbọ́n tẹ́ ń sọ báyìí bá wa ń gbọ́ tiwa ìfarabalẹ̀. Tó bá gbé complain lẹ bá ní ẹ máa bọ̀ à Diamond ní 5 o'clock níjọ́ mẹ́jọ. Lóòjọ Wednesday àràárọ̀ bàbá yìí a mọ̀ retí. Ṣé ẹ ti gbọ́ àwọn ọgbọ́n tẹ̀ wí o?
2: Kínní yẹn ò fi já kàn.
1: 09136.
5: Ẹ̀mí.
2: Ẹ̀mí.
5: Ẹ̀lọ́ mọ́ mi ẹ kú ètò.
2: Àdúpẹ́ mà.
5: Ọlọ́run ní já wá yín sí ẹ mọ bá mi kí àlàyé ẹ mọ gbá bọ́nú ara wọn ni o. Àwọn òní sáré sọ o.
2: Ó jẹ́ àti gbé iṣẹ́ ẹkú fẹ́.
5: Mọ̀
2: Yusuf àti Diamond gbogbo wa la mọ̀ ẹ́.
1: Aláyé
2: wọn ní kí o.
1: Ẹ dàgùn lẹ jẹ́ntù sí.
2: Ó jẹ́ntù orí ṣẹ̀fẹ́ sínú àwọn ẹ̀.
1: Oh, 9136 5562. Ina ni number ta fin dasi to court me kunu lele yi ni Diamond 88.7 FM tin be le lorin. Hello.
2: Hello.
1: Why de amale mi abasa do de mo pe ti de.
2: Mama, o ti mo. Yes sir.
6: E ku wa to se sa.
1: Oruko yin ati bi de ti pe.
6: Evangelist Kola Wole Latodun tani.
1: Yes.
2: Evangelist e soro.
6: Agbára lọ́wọ́ náà kò ní bàjẹ́ fún yín.
2: Àmì o, wọ́n ní kí ẹ̀rí àríwòye yín lórí ọ̀rọ̀ ẹni ẹ̀dá sí kankan.
6: Ẹ kú àtúnṣe o.
2: Ẹ ṣe
6: àdúpẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ man tí yóò talẹ̀ yẹn. Èrò jẹ́ olóòtú èèyàn.
2: Àdúpẹ́ o.
6: Tọ́ba ìlàfẹ́ orílẹ̀-èdè Nàìjíríà àti ní gbogbo lérí àwa káàkiri. Ó jáde wá, ó dẹ̀ sòtọ́ pẹ̀lú ẹ̀, ó ṣàlàyé bí gbogbo nǹkan ṣe lọ. Ó dẹ̀ ní ilẹ̀ padà sọ́wọ́ ẹni tó lè pè níjà.
7: Yes, I go to that journey. Olúwa tọ́jú yín o.
2: Àmì.
1: Àmì o.
7: Báyìtọ̀. Báyìtọ̀. Báyìtọ̀. Ẹ̀mẹ́ta mo pè ẹ́ kẹ́bọ́ ọmọ Nàìjíríà. Ẹ̀jọ̀ ẹgbọ́n kan tó sórí ẹ̀kọ́ pé tẹlifóònù mẹ́rin ló wà lọ́wọ́ wọn. Ẹ pè wọ́n o. Ẹ pè wọ́n. Mo bẹ̀ gẹ́gẹ́ bọ́ ọmọ Nàìjíríà. Orúkọ ò ní bàjẹ́ o.
2: Ẹ
1: ṣeun gan. Ẹ ṣe 0913655692. Iná ni nọ́mbà tá a fi ń dá sí tò kóòtù mẹ̀kúnnù láwà yìí ní Diamond 88.7 FM tí ń bẹ ń lè lọ ni. Má mọ jù jẹ́nìkan wá sí i.
2: Ẹ̀lú.
8: Orúkọ ni Ambassador Azar. Láti gbogbo nǹkan
1: ẹ̀. Ẹ tẹ̀síwájú, ẹ má jẹ ọpẹ́. Ẹ má jẹ ọpẹ́.
8: Mo ṣe àṣẹ ṣàtúnṣe fún wa. Aláàjì Ọlọ́run bọ̀ nígbà tí ń jẹ́ o.
2: Àmì o.
8: Kẹ̀ wá rí tí ó mọ mẹ́lòó mi lè máa náwó lọ́nà tó jìn. Tó rẹ ní bá lọ kọ́ ọ̀dọ̀ àdéhùn ní yìí ti ṣẹlẹ̀ yìí. Ẹ wo dẹ́ ti bá wọn parí rẹ̀. Àwọn àmbẹ́lọ́ fún pásítọ̀ náà. Ó lọ wá yanjú ọ̀rọ̀ tí àgbàlagbà. Tẹ̀rí gbélé kó bẹ̀rẹ̀ já ọgbà lọ́wọ́ yín pé tọ̀ ẹ̀yin ẹ fẹ́ sọ gbowó.
2: Ọ̀rẹ́ ẹ̀ láyé jì tó dé bódùdó. Màmá ti fi kára ìta májè.
1: Wọ́n bínú gan ni.
8: Bẹ́ẹ̀ ni. Pásítọ̀ náà ti ń gbọ́ báyìí ẹ tí a pọ̀ mọ́ gbogbo ayé jẹ́ ẹ wá sí
1: sáfẹ́ǹtì ní
8: ọjọ́ mẹ́jọ kẹ́tù wàá ṣètò owó.
1: Ọ̀dà ẹ̀ṣẹ̀.
8: Orúkọ dá o. Nínú pọ̀ sẹ́jọ́ kọ rẹ̀ ọlọ́mọ yóò ṣàánú wa.
2: Àmì o, àdúpẹ́ o.
1: Ọ̀dà ọmọ nìkẹ́.
9: Àjọ mẹ́tòtò ni wọ́n ní àjọ gbé délé ológun ńjọ kan.
2: Àmì.
9: Nílọ̀ dáńgẹ́ o. Yàbá ndélé.
2: Mo ń jẹ́ Alhaji tó
9: lórí. Lórí olùdé náà ń kíra rẹ̀.
2: Ẹ mú náà kí n
9: yóò. Ó tún mẹ̀kúnnù lélẹ̀ yìí ní Diamond 88.7 FM tí bẹ́ẹ̀ lè lọrin. Mẹ́fà déédéé là máa bẹ̀rẹ̀ ètò. Aago márùn-ún là máa ń pa ní ẹ̀yìn.
2: Láti máa yànnà náà.
9: Láti máa yànnà náà ọ̀rọ̀. Eléyìí tí ò bá ti ní gorí atẹ́gùn ọlọ́run yẹjú ẹnu. Eléyìí tí ò bá ti yẹjú náà lè ń gbọ́ lórí atẹ́gùn. Àwa dúpẹ́ pẹ̀lú àfọwọ́sowọ́pọ̀ àti àdúró tì yín pẹ̀lú wa.
2: Ti Ọlọ́run tó jẹ́
9: ká. Tẹ́ nígbàgbọ́ nù wa pé Ọlọ́run ló rán wa kìí ṣe pàgbára wa ní jíṣẹ́ náà agbára wa kọ́.
2: Àkápàkà.
9: Ọlọ́run ní ń bá wa jẹ.
2: Ẹ bẹ́ẹ̀ wo la gbọ́n.
9: Ẹ di àfikà tó kí lọ́yà lẹ́ẹ̀kan sí o.
2: Àdúpẹ́
9: lọ́wọ́ lọ́yà. Ìlọ Zengil very much. Tílẹ̀ lórúkọ mi o.
2: Délé Abámidélé kí n pódìgbà kan is 0703151-8368.
10: Ẹ lẹ́sìn láwọn abidá ìlú ọkọ̀ tèmi o. Bye for now.

0: bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akínyìn
0: Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
4: Ọ̀rẹ́ wa, rí lájú pọ̀ ń ṣàmójútó ìlera rẹ̀ nípasẹ̀ àwọn oògùn dídá àlàáfíà padà ságọ̀ ara. Lè ti iléeṣẹ́ Green World International ń pèsè. Yí bàtì, àwọn ajẹ́bí idán oògùn, bikini tonifying capsule, tọkùnrin tóbìnrin ọ̀tọ̀ọ̀tọ̀, léyìí tí ṣàfọ̀mọ́ inú kíndìnrín, tí kì í jẹ́ kí ìdọ̀tí sọ ní dọlọ́kùnrin fi bẹ̀ ṣe bùgbé. Kíndìnrín tí ò dá pé mọ́ mímú kẹ́yìn ọba láì ti pè ọjọ́. Omega 3 àti omega 6 fatty acid. Èyí ń ṣiṣẹ́ pọpọlọ wọ́n ṣe túbọ̀ mọ jí pépé tó ń ti akin lẹ́yìn fún ẹyin jú wa. Tá a fi ní mọ wùrà kọ̀rakọ̀. Hips fish oil capsule. Kò ṣe mọ̀ ní oògùn tí gbógun ti ẹ̀jẹ̀ rúru. Ìfúnpá gíga àpọ̀jù ọ̀rá nú ẹ̀jẹ̀ tó ń ta àpọ̀jù ṣúgà nínú ẹ̀jẹ̀. Kàsà Deep fish oil capsule. Ń bẹ ní pèsè. O tún gbàgbé ọ̀rọ̀ mọ́. Wàyí o, Vic power capsule. Ò ń dá fún ọkùnrin. Egun àtagbára ìbálòpọ̀ rẹ̀ bá ti sọ sẹ́lẹ̀. Ẹyin ọkùnrin tá ìsàn sétọ̀ sétọ̀. Tọ́lọ́yìnbó ń pè ní prostate tàbí jẹjẹrẹ prostate, prostate cancer, prostate care àti prostate sure capsule. Lo oògùn rẹ̀ pẹ̀lú oògùn tó jẹ́ ti iléeṣẹ́ Green World. Ó dòmìnira lọ́wọ́ àìsàn lábẹ́ àyẹ̀wò lásán ní iléeṣẹ́ wọn láti mọ gbogbo tó ń bẹ ní àgọ́ ara rẹ̀. Ẹ̀rọ ìgbàlódé ti yẹ ní wò látò kedelẹ̀ yóò sọ pàtó ẹni tí ń bẹ nínú ara rẹ̀. Gbé ìgbésẹ̀ lónìí.
5: Ọ́fíìsì iléeṣẹ́ Green World wà ní nọmba 159 àdójúkọ Zenith Bank, Surulere, nílùú Ìlọrin, 09025500014.
6: Ó yànnà bò láti mọ̀ sá ní tọ́jú ẹ̀mí ẹ wàhálà ń pààyàn tó bá ti ṣèkíyèsí ara rẹ̀ wá ti mọ̀ pé èrè ńlá ni. Ó yànnà Green World náà ló tún gorí àtẹ ètò lápá bíta wàyí ẹ sì ti mọ kó òṣèwà tó máa ń wá ní gbogbo ìgbà tó máa ń kọ́ wa bó ti yẹ kó máa lọ àwọn oúnjẹ tá a lè máa jẹ àti àwọn àyẹ̀wò tá a lè ṣe sí àgọ́ ara wa tí a bá ti wá sí Green World. Ẹ má gbàgbé pé Green World náà ó wà ní ìlú Ìlọrin lápá bíta wàyí tó sì jẹ́ pé wọ́n ní tẹ bá ti ń gbọ̀ tààràtà zúrù lérè ní o pé ní opposite Zenith Bank ibẹ̀ náà ni wọ́n tàkàn mọ́lẹ̀ sí gbàgbà àgbà tọ̀ Bosman tún ti dórí àtẹ ètò fún ti tòní kí lóhun tá a fẹ́ gbọ́ apábùlà tún fẹ́ yà sí lónìí Bosman ẹ káàbọ̀.
7: Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi jákèjádò bí tẹ ti ń gbọ́ mi dídé àkókò yìí ẹ tún kú oríire fún àǹfààní tẹ ní láti máa gbọ́ wa nírú àkókò yìí. Mo kàn tún fẹ́ ròyìn ẹ tẹ mọ́lẹ̀ fẹ́ nìkan àbí kẹ yín sókè fẹ́ nìkan ẹ jẹ́ kóhun náà já àǹfààní nǹkan tẹ fẹ́ gbọ́ ṣé ẹ rí tẹ ta fẹ́ gbọ́ lónìí yóò ṣe wá láǹfààní dáadáa. Mo máa ń sọ kò sí episode tá a ṣe ń bí tí ò touch lives not single life tí ò touch lives. Àwọn èèyàn dẹ̀ ń rí ìyàtọ̀ wọ́n ń rí ìyàtọ̀ lórí ìlera wọn pẹ̀lú nǹkan tá à ń kọ́ wa ń bí. Inú mi wá dùn fáwọn tó ń gbé ìgbésẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń gbìyànjú láti wá bá wa ní Surulere ní ìlú Ìlọrin bí iná ò ní tó wo yín o mo dẹ̀ gbàdúrà pé ò ní fi àìsàn ló gbà ṣé ẹni tó ń dùn má wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan náà ṣe sọ fún mi pé ẹ̀yin gan-an ẹ̀wà áfítà pé kẹ́ ẹ ta oògùn mo ní bó ṣe rí nìyẹn bọ̀t tí tá a gbé dání a gbọ́dọ̀ fihàn fún ọ̀pọ̀lọpọ̀ mo ń sọ lórí afẹ́fẹ́ pé customer nínú àwọn client tá à ń tọ́jú àwọn náà mọ́ ń rìfà ara wọn fúnra wa tẹ́lẹ̀ àwọn ó rìfà wa fún ẹlòmíì àwọn náà máa ń ṣe connection yẹn fúnra wa tẹ́lẹ̀ tá a bá tọ́jú èèyàn yóò sọ fẹ́ lómi yóò sọ fẹ́ lómi àwọn náà insist pé oríṣiríṣi làwọn ń gbọ́ wọ́n tún wá mention radio tá a wà yìí pé Diamond yẹn ẹ jọ ẹ̀yin náà ẹ máa ṣe episode ń bẹ̀ ẹ ṣe program tí ó mọ ran àwọn èèyàn lọ́wọ́ a dẹ̀ ń ṣe a dẹ̀ rí pé ó ń impact more lives ó ní effect tó dáa positive one nínú ayé àwọn èèyàn. So lálẹ́ yìí mo fẹ́ ká tún gbé nǹkan kan yẹ̀wò báwo la ṣe lè boost immune system wa ọ̀nà wo la fi lè boost immunity wa so that we will not fall prey to sicknesses. Kí ni mo ń sọ ni pé báwo la ṣe lè dènà àìsàn ẹ jẹ́ kí n sọ ohun tá à ń pè ní immune system ó dàbí olóṣèlú tó ti wà ní ipò tí ò ní ẹ̀ṣọ́ kankan tí ò ní security kankan tí ò ní gate man kankan ẹ jọ bó ní ilé ẹ ṣe máa rí tó bá ti wà nílé tajá tẹran ní ó mọ ọ̀rọ̀ wọ ilé ẹ̀ nítorí pé kò sí ẹ̀ṣọ́ tí ó ṣì géètì kò sẹ́ni tí ó sọ pé ọ̀gá ó kò sẹ́ni tí ó dènà wọn láti mọ́ wọlé ìyẹn túmọ̀ sí pé n tá à ń pè ní immune system dàbí ẹ̀ṣọ́ láti dáàbò bo àgọ́ ara wa lọ́wọ́ àwọn àìsàn bí ò bá ti wá sí ẹ̀ṣọ́ yìí nínú àgọ́ ara wa aisan kaisan o kan mo wole gororo ni o de ma muyan te ba ti wa se awon nkan ti mo fe menu bayi yo mo de na aisan taisan ba ti wa wole immune system yin ta ba wa boost na ni o ran awon aya ara yin lowo lati tako aisan yen ati lati le jade number 1 ti immune system yin o ba strong daada aisan wole aisan to wa nlo kakiri to nse to ba awon eyan ninu je lakoko yi to ba go ara je to tun mu emi lo koda awon eyan gba pe ologun ti immune system yen ba strong daada e je mo pe aisan yi ko ni wole aisan yen na la npe lansan jejere aisan po ti o le wole sara nigba ti immune system o ba strong sugbon majorly ele ti mo fe touch loni ni eto ma mu ki awon cells ara wa ko wa cancerous yen mi pe ti jejere ba ti wonu eyara jejere ta sin so yi o je abnormal growth cells to wa lara cancer is just the abnormal growth of cells in the body to man farahan as tumor what do I mean by tumor tumor o porishi meji we have benign tumor and we have malignant tumor ani awon mejeji ki no man se ikan ni ibere pepe o man se dogbon si ekeji o ma koko wa bi koko bi koro ike ikan ma ma fo die die ti o ma duyan die die bo ba tin se lagu ara to nkura jopo wala ndenu so ti immune system yo ba ti strong o le wa allergy si awon orisirisi aisan ti immune system yo ba strong nkan ti o mu awon ti o mu awon eyan lagbegbe lodo ti e yo sare mu awon aisan kan wa to ran to easy lati contact bi hb bi o ti epo o po but e je nso e ti mo fe hit lale ti immune system yan ba strong e je mo pe o ni fara ko aisan no si ni rolu o in to de wa lara re o le guide to ba ti wa ni immune system to strong o le guide ki la won te wa le se ti e fi taku awon aisan bi aisan jejere lorisirisi ti immune system mi ma fi strong number 1 ni pe ka je nto da heat balanced diet number 2 okay ati ko wa ni balanced diet seyin awa ta ngbo abo then eyin te nwa sayewo lodo wa na anfani te ma nje ni pe e gbo nto ye ke je ayewo ta ba se fun won la fi ma nso iru nje ti won je ti o boost immune system won taiso kan fi ni mo knock won down so anfani yen ti wa fun gbogbo eyin te nwa sayewo lodo wa iwo na ma bo lola gbera iwa wa sayewo ni suru lere ni ilu Ilorin bi mo re se nso number te pese ko yi pada e ma ti pe lori eto nsin ti a ba ti setan ni ke ma pe 080 na le ma pese 080 63 72 35 39 number te pese na ni e but ta ba setan ni ke pe leyin ago mesan ni ke to pe ejo tori olohun in ti mo n ba bo avoid inhaling smokes e ja yago fun fi fa nkan simu papa julo efin then boya wa ta mu siga na won ni ka yago fun ti a ba fe ni jejere jejere ti lungs wa colon cancer wa awon jejere ti po eya ara ko kan lo ni jejere to le mu e ma risk emi ara yin ti jejere ba wole siyan la teyin o ba tete gbe wa bi ta ti toju e to ba ti le koja stage 1 stage 2 eran lo aka eniyan o stage 4 yo ti breke si eyara so mo ba mu eyara bi kan ton dena re bi kan won ni le dena bi to ti fon kasi so ma wora eran to ba tin ri eni a o de le mu eni apere wa mi fe so awon symptoms to ma mu atori nle lo mi o duro de wi pe ngba ti rin ton so yi ko ti se mi ko wa ni wa kasa yewo fun ma se yen o any symptoms to le mu wa to je pe orisun e awon cells kan ti fe wa cancerous lara eni to mo so wa sayewo daada lodo wa yewo ti wa wo perete ni bawo eyan se ma nso ko seni to wa sayewo wa ti o confirm pe ayewo ti yin ju awon ayewo ta tin se lo o juwe lo la yewo wa so nkan eleketa ohun ni alcohol boya eyan moti o ma nfa kiyan ni ntan pe ni jejere na then environmental genetics won po lori sorise awon package food stand je yen na gbogbo eyin to e pon je gbale dile nse ton ti se sinu agolo sinu nkan iwo lojo nje nle ko dana ko se ewebe ko se gbogbo n to mo to fi si fun ra e
3: ko jenle awon ara je ti won ti park lo nje oun kowe si jejere eni je anyone lo de le lo le wole si lara ti kini yen ba po lara re awon nkan mi to tun le fa ni awon canned drinks ta ma mu to ton fi sinu agolo number 1 way out then awon nkan ton fi sinu nylon na opolopo nylon a se mo onje ta ba fe se omi na a mu nylon a fi se nkan gbona a de je in ta so ni pe chemical ti dapo mo nta fi nylon se sara yen ko nse nkan yen lasan la nje mo likewise omi na te ba ti fi nkan gbona te bo omi nse mo wa gbe o wa ninu sachet mo wa gbe si ina o wa gbona mo lara abi mo sa lorun o gbona mo lara omi yen nikan ko mo mu mo chemical combination ti wa ninu omi yen tori ora yen chemical wa nbe so polopolo then ikun ike omi na to ba ti penu e won na ni chemical reaction to man se fun gbogbo ta se chemical combo ti wa nbe awon onawo la fi wa le dina gbogbo ta so yi number 1 go organic intin le se green world fi fun wa ni royin ayo ni pe gbogbo to njade le se yen they are pure natural and organic eje won a so ile fun wa mo fe si wa leti die nipa imo ti cancer cells ta ba le tete dine kan to ma form colonies eje mo pe eyan o bo yo wa ni boya bi stage 1 or 2 ngba yen kan to di pe mo form colony te ba ti dine te ti wa ta ti sayewo in ta fun yin le ise ti wa wa eje so abajade Harvard University ile iwe giga ni oke okun Harvard University School of Dental Medicine won di se ayewo lori ogun kan ninu ogun ni ogun ta fi ntoju cancer le se green world won wa mu ogun yen won wa ara won lo fun eni to ni oral cancer eje mo pe laarin akoko perete ogun yi se pa o reduce gbogbo oral cancer cells to wa ninu client ton lo fun patients yen de wa healed iti mo so fun yin ni pe ani awon ogun ti won fowo si kakiri agbaye lele to koju cancer bo amo ro yin e mo jo koja stage 1 stage 2 te fi tete gbe te ba tin ri awon apere orisirisi e tete mo bo ka sayewo awa o ti mo to ba ye pe won lo nkan lekun a tete dine a toju ere ni wahala Japan awon na confirm ti mo so yi won lo the same ogun ta won na lo fun patients ti won de fi toju e to de wo san at early stage in to ni ninu ni pe o ni agbara o ni rejuvenating power lati heal awon dead cells to ti wa cancerous yo mo ji won a ma da e to ti baje a ma da tuntun pada sebe a ma ti die ti o fi setan o de mo protect awon cells wa yo boost immune system wa yo protect won from radioactivity bakan na awon cancer orisirisi mo so skin cancer wa cervical cancer wa fan wo obirin cancer of the cervix ni e sora eyin obirin e de mo mo fi o se fo oju ara gbogbo eko yi lati ma nko wa tele sugbon eyin te nwa en janfa ni kini iwo to ti wa sayewo na mo bo bakan na jejere oyan breast cancer o wa fan obirin iwo to ba tin feel lump abo tin ri yato o ni ba se mo nko yin ni breast examination e ma se so that e ni duro de wu ke to de na re bakan na fawo okunrin prostate ni o na de mo wa cancerous eyan mo ni prostate cancer yato fun prostate enlargement mo wo ra iran iwo okunrin ti wo na ba tin ri apere ninu to o ri apere ninu agbara re gege bi okunrin o ri apere o le nu ese nruo igba nruo abun ri eje ti o ni di abun ri flow especially eyin obirin o ri e fi flow o tin ju messes e lo tete wa sayewo a mo tin sele ki jejere to wole si ola jejere ngbe mi awon eyan gan awon ta gbo la mo awon te gbo werewere to mu lo werewere mo kan ro dakun mo fi ilera re mo fi dola wa se ayewo leyin ayewo awo so n to ba sele a se so ona bayo fun o eje agbo enikan ninu awon to tun wa eni ti won le rin dada leyin ton lo ogun wa lakoko perete won de bere si ni ti rin mo fe ka sare gbo ere yi ni seju perete
8: so bye pelu owo ta ti lo fa eni won ti rin ati gese rada
9: eno ara ni bolma
3: se egbon ti eniyan so nsin wi pe owo laarin akoko perete ton bere si ni lugun wa no won ti down tele ati rin ti dogun ati jeun ti dogun ati sun ti dogun ko sorun mo nkan meta akoko ti ogun wa akoko se fun won ni bere lilo orun wa won sunrun normal egbo bon se so won le jeun normal ounje yen den digest tele ounje won digest nkan keta ni pe won le rin dada eni ti aisan se ba de bi pe won le rin dada mo tele se mo po tin koja stage tero so etete gbera teyin na wa ka wa sayewo fun yin o kaju e bayi tete mo bo wa si suru lere ni ilu Ilorin adojuko Senate Bank opposite directly opposite Senate Bank e ti ri shopping complex white isale re wole wa e ti ri green world nbe e ma pe sori number ten pe sin yen na 08063723539 ohun na lo ja sodo wa 08063723539 ohun na ni number to ja si odo wa e ma bo a wa nbe lati ojo Monday ago 9 aro si ojo Saturday ago 6 irole lojo Saturday nikan la ida ago 6 ago 4 la mo close ojo Saturday sugbon gbogbo ojo yoku lati ago 9 aro di ago 6 irole la won nbe suru lere ni e nbo ni ilu Ilorin adojuko Senate Bank gangan shopping complex white and yellow to wa nbe yen e ti ri ile ise wa ni sale a o ni fi aisan lo gba mo je ki aisan gbi o wa gbera are wa ka toju e loju ojo ko si gba iwosan ire o dabo.

0: mo ti nà tán.
1: Wọ́n sùn lẹ̀.
0: Tí wọ́n ṣe tán o.
1: Rẹ́sìnù ẹ̀ alábíyàn. Wọ́n sùn lẹ̀ sùn lẹ̀ sùn lẹ̀ sùn lẹ̀ sùn lẹ̀. Má gbé kúrò má yọ kúrò sùn lẹ̀ sùn lẹ̀ sùn lẹ̀ rímọ̀ rímọ̀ tí bá tí bá tí bá tí bá. Rímọ̀ rímọ̀ rímọ̀ rímọ̀ rímọ̀. Rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ sínú ẹ̀.
0: Ẹ ká lẹ́kùn ní bí àsìkò ìgbèbí dátẹ́kùn ìkẹ̀lẹ̀ yìí fẹ́ dé. Ẹkùn gbìyànjú
1: Amina yala. Amina. Amio. Amina yala. Amina yala. Amina yala. Amina.
0: Ẹ káàbọ̀ sórí ètò yìí ètò wa ni òpó mú lérò.
1: Dòmímímímí.
0: Kọ́ni Diamond FM ìkànnì tí ń tàn yìnyín ìràwọ̀sán tí ń bàgbà.
1: The Shining Supreme.
0: Àtúntí wá dé lálẹ́ tòní láti máa mú wá fún yín gẹ́gẹ́ bẹ́yìn náà ti máa béèrè fún. Aláti ti mú wá fún yín láti pé bẹ́yìn náà ti máa sọ pé ó yẹ ìbá wa mú bó o ní
1: ẹgbẹ́ ìmúra. Ẹ̀yìn
0: o. Àwa tún ti balẹ̀
1: bọ̀. Tẹ́mọ̀ kí wá mẹ́sàn-án mẹ́wàá o. Àkú ojúlọ́nà àkú ojúlọ́nà o. Àdúpẹ́.
0: Abátúndé Azeez Ọlọ́yẹ̀wà lórúkọ títí mi ọmọ bí ìlú ọmọ yànyàn náà torí lábala lábala lè tòun nìyẹ ètò tí ọmọ tó bó ti rí rẹ.
1: Ìyá ètò àti bàbá ètò.
0: A máa wá tẹ̀lé lọ bẹ́ẹ̀.
1: Ẹ̀yọ́.
0: Lábẹ́ ọmọ bí ìbálẹ̀nu mi kọ́ sọ́dọ̀rin àárín ń bàjẹ́.
1: Akin Yakudede àsìkò yìí ni gbogbo ibi tẹ ti ń gbọ́ ìkànnì alára àgbà yìí dá Diamond FM. Ìkànnì tó ta wọn yọ. Ìkànnì tó ta gbangba tó ja gbangba. Aṣẹ́jù làwọn rédíò tó kù. Tẹ bá ti ń gbọ́ Diamond FM ẹ mọ̀ dán bí ọlọ́yẹ. Ẹ mọ̀ dán bí ọmọ bí. Àwọn ìyówà mọ̀ bí yín pé ṣàgbàdé ewé gan wo lẹ̀ ń lò. Ẹ wà mọ̀ ní òpó mú lérò gangan ni. Òpó mú lérò. Òpó mú lérò. Ẹ̀ẹ́dẹ̀mṣe. Òpó mú lérò. Òpó mú lérò. Ọlọ́yẹ̀ ìlọ ṣọ́ọ̀ṣì kò mórin yẹn. Mo fìyẹn gẹ̀ẹ́tì ẹ̀ lálẹ́ àwa tá à lọ ṣọ́ọ̀ṣì wọ́n ti mọ bá mi kọ́ nu ilé pé òpó mú lérò. Àsìbálẹ̀ bàgẹ̀ sórí ètò láṣálẹ̀ tòní abala méjì òun náà ló wà lórí ètò òpómúlérò abala àkọ́kọ́ láti máa ṣe àgbéyẹ̀wò ohun tó ń lọ nínú ìdílé ohun tó ta kókó tó lọ́jú pọ̀ bí ẹsẹ̀ tẹ́lọ̀ wọ́n wà gbé wá sórí ètò pé ọmọ bí ọlọ́yẹ wòlíì àti wòlíì rẹ́ẹ̀sì pásítọ̀ àti pásítọ̀ stress ṣé pásítọ̀ stress
0: nkanu méjèèjì
1: òyìnbó máa ń kọ́ mi lẹ́yìn ni màá ti sọ sínú yóò ti lọ dáadáa bólú ẹ̀ bá lanu bá ọ̀ràn ni wọlọ́ sànú mi mo yin àwọn tó máa ń sọ òyìnbó bí má ti wá sọ́ba yóò wà mọ gbèjì mi tí rìn kọjá màá ní kí mo tún sọ ìwọ lọ oyi oyi oyi
0: lobatan
1: lobatan a ṣe yóò wúlọ lọ lobatan ejù bẹẹ abala kejì láti máa ní kí àwọn ọmọ kéékèèké kí wọn ó lọ sùn ohun tá a fi máa ń sọ pé yín tẹ́ ẹ̀ bá tí ì mọ̀ rí tẹ́ ẹ̀ tí ì sí ní rpp responsible people's party abala kejì yóò kan yín torí àwọn ohun tá a máa ń gbéyẹ̀wò àwa tá a ti ní ìwé ẹ̀rí tá a ti gba sàfùkè ni sàfùkè ìké máa ṣe ọ̀rọ̀ voters card
0: mọ́ni
1: eléyìí ti ṣe ayé ni ó wà lọ́wọ́ mi ó wà lọ́wọ́ ọlọ́yẹ àwọn tí ò tí ì sí lọ́wọ́ wọn olóhùn jẹ́ kó wà lọ́wọ́ ti yín náà ẹ̀hún torí wọ́n ní mọ̀kànmọ̀kàn òun ló yé kàn ṣùgbọ́n tí ò bá tí ì wá kàn yín ẹ ò ẹ kọ́ sùn abala kejì yẹn wà yí pin ẹ lè gbọ́ ejù bẹ́ẹ̀ ẹ̀sìn múdẹ̀ ti wẹ́dì sọ́nà kò tí ì kàn wá ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá sì lè sọ pé mo san owó orí ẹ̀ ó san owó orí mi èmi ni aláṣẹ ẹnu ilé ẹ o òun gangan ni olúwa mi àwa gangan labala kejì yẹn wà
0: fún
1: ejù bẹ́ẹ̀ èmi ti yín tòótọ́ olúbùkọ́lá ọmọ borí owó honourable ambassador ọmọ bíi ọmọ ológo tó ń rògòlò tó máa rògòlò títí di ọjọ́ alẹ́ mo kí yẹn kú àṣálẹ̀ oní gbogbo ibi tẹ̀ sí ń gbọ́ wa lálẹ́ ètò ní.
0: Tó bí ó ti rí ọmọ bíi náà ti wúyì tó ti nà ń bẹ̀ pé lábala lábala rárá mo sì ti yàn nàá abala ti bẹ̀ bẹ́ẹ̀ náà láti ti máa tọ̀ láṣẹ ọlọ́run ọba. Lálẹ́ ọjọ́ tòní ká kọ́kọ́ fi àsìkò yìí kí gbogbo ẹbí mọ̀lẹ́bí olólùfẹ́ àti àwọn afẹ́nifẹ́re tí wọ́n fẹ́ràn ọ̀gá wa èèyàn wa ẹni bí ẹni èèyàn bí èèyàn Taiwo Azan tí gbogbo èèyàn mọ̀ sí
1: ògógó ọmọ kúlódò
0: àbà ọkùnrin lọkùnrin
1: ẹ̀yìn ká ilé ẹ̀rín wó àtàǹpà kò sí lọ́wọ́ mọ́ ọwọ́ dìlàgbà ká tó rẹ ẹ̀rín ó digbó ká tó rẹ fún
0: ó dọ̀dàn
1: ẹ mọ́ kú ojú òpó dí àfẹ̀rẹ̀mọ̀jó kú ẹnu sàǹṣọ̀fọ̀ ó lágbára ó lágbára
0: Taiwo Azan ògógó
1: òkú sunkún òkun
0: ọlọ́yẹ sunkún ara wọn ọlọ́run ẹ má jẹ́ ká gbọ́jọ́ ọlọ́jọ́
1: kan
0: ẹ̀ ń wá lọ lásìkò to ye awa na ni lo lasiko ti oni ye wa
1: mi o
0: lasi ologun
1: ba mo like on to lo ye so yin o lo lasiko to ye
0: awa na oni lo lasiko ti oni ye wa
1: mi
0: ba kun keke asiko ti oye lo lo sugbon ogogo ti nipa ninu rin ajo aye aniwojo ori re ko krisis sugbon asiko to ye lo lo
1: to ye ko su le ye yan ju bo se ye yen lo
0: wallahi eni ti oriri nba sunkun ẹnì kan pè mí láti ìlú Èbó ó sì bọkàn jẹ́ ó sì bẹ̀rẹ̀ sí
1: ní ṣe
0: mo ní kí ló dé
1: ọlọ́yẹ kí mọ̀ ń ṣeré
0: ìṣòwò tí mo fi gbé kúrò lára rẹ̀ mo bẹ̀bẹ̀ sí ń ṣe yẹyẹ
1: nígbà tẹ̀mí nígbà tẹ̀mí ń ké ọkọ mi ni kilo sile n to riri to mo ri ohun lo n pacify emi emi na moju kuro ngba to wa di aro mi mo video kan tan awon ri lori phone baba mo n ke mo ni
0: si
1: emi na ba tun nu oju mo ni wo olohun atun wa n ke fun stranger olohun mo sanu
0: o ti impact sinu live awon eyan lorisirisi ni ko ni gbogbo ona ninu ise tin se yi na kuku jale kusi doko kusi mu kan mo kan ṣugbọn ninu ise to n se yi na la momo o si se o si tayo
1: o wa
0: se o fi han o fomo lu abi han nbe ama awon to je pe won o le se pomo ni crisis ni gbogbo
1: igba be ni o
0: be
1: ni o won na se le won mo wo won ka ni won mo drag won bi tiger generator
0: ṣugbọn o ni gbọ
1: bruise agbọn kankan
0: o ni gbọ bruise
1: agbọn kankan
0: jẹjẹjẹ rẹ ni
1: wallahi
0: o si sipa awon eyan si se fẹran rẹ to oun na o tori ẹ ko bẹrẹ si ni siwa wo tori ẹ tawa naa ba bara wa nibi ti won ti fẹran wa e ma je ka siwa wo
1: ngba tọkọ mi tun wa ma pada sọrọ to wa gbe kuro lara o ni oun fẹ ki mọ pe asiko ẹ lo to
0: bẹẹni
1: o nigba to nu n ṣaisan ọdun meje o ni ko mọ ku
0: wallahi ọbọnu ẹ
1: fun ide
0: lo ni aisan ọdun meje ti wọn wi yi gbogbo eyan ti sọ pe ogogo ti ku
1: tora yi o ti di social media ati igbo nkankan inu okunkun la wa
0: nigbati ogogo o fi pada de to lo fi pada wo industry ogogo dabi toothpick ni
1: wallahi
0: nigbati mo wa so enikan mo ni eni to n wi yi o ti ba kuja lakoko o ti segun tabanile nkeji yi na awon jo wa fun awon wa mu lo ku si to buru eje an gba fọlọ
1: ori
0: la koko yi atigbati kini imu lakoko gbogbo eyan so pe o ti ku
1: wallahi odun meje
0: nkan opo o ti ku bo won o ku ṣùgbọ́n gbà tọlọ́run ní kò tí ì tó ń kọ́ ọlọ́run ọba ṣe yìí ó wù ọlọ́run ọba dà bí ara tí ó ṣiṣẹ́ tí ó bí
1: kábíọ́ ò sí o
0: àwọn kan
1: wà pé
0: títóbi
1: rẹ olúwa o títóbi rẹ olúwa o títóbi rẹ olúwa o
0: ọlọ́run ọba mi èṣe olódù ọmọ rẹ ọlọ́run ọba mi ni olódù tó máa rẹ
1: olómọ
0: ní ààrẹ àlejò táàmù ibi tó ti wá táàmù ibi tó ti sẹ ọlọ́run ọba mi lọ́mọ ẹnìkọ kábíyèsí rẹ
1: ọlọrun aláwọ agbára
0: wọn tún ya bẹ wọn tún gbé spirit
1: wá sí ọrọ ni ọlọyẹ ọrọ ni ọrọ ni
0: lábẹ bẹẹ káwa náà kọgbọn gbogbo ntá bá ń ṣe káfí tọmọkùnrin kọgbọn o ó ti lo sáà tiẹ ti lọ rẹ ṣùgbọn ká tó rẹ tí ó ṣe bí ògógó á ó tún di gbà mí
1: ó
0: ti dọ́ mi jọ
1: àní ká tó rí erin ó dìgbó ká tó rẹ fàn ó dọ̀dàn
0: tó ìwọ náà bá ń ṣe
1: ẹwọn
0: mọ kò tí ó yẹ wá tí ó yẹ gbogbo àwọn
1: ìgbà mọ wa àmì yẹ wá sí aṣọ
0: ọlọrun
1: àmì àmì tọ abala àkọkọ tó wà ní orí ètò láṣàlẹ tòní lórí ètò pòmúlérò bàbá yìí ní ká bá wọn gbé yẹwò ọlọyẹ òun ló wà lókè téńté tora àti mú kan pé òun la fẹ ẹyọ mo ti ní mo máa sọgan ká tó gorí ètò àmọ bàbá yìí wá ní ká bá wọn gbé ọrọ yìí yẹwò wọn náwọn ní dúkìá ilé ní ilé alárànbarà táwọn kọ àtàwọn àtìyàwó àwọn àtàwọn ọmọ làwọn ń gbénu lé ẹyìn ẹ four flat bíi méjì àwọn gba àwọn èèyàn táwọn náà tún gbé ibi ibẹ sí wọn náwọn ò níyàwó méjì ìyàwó kan làwọn ní
0: ẹyọkan so
1: àwọn sì bímọ mẹta wọn ní àwọn tọ àwọn ọmọ yìí àwọn rí i pé àwọn tọ gbogbo ohun táwọn ní
0: làwọn
1: fi tọ wọn ìlú òyìnbó làwọn ọmọ yìí ti lọ fásitì ibẹ náà ti ń ṣiṣẹ àwọn ọmọ yìí sì lówó dáadáa wọn nígbà tẹlẹ alákọọkọ tó bímọ wọn ni wọn gbé ìyá lọ wọn invite àwọn náà káwọn náà wá ṣeré lẹyìn ìgbà yẹn àwọn náà lọ táwọn náà padà ìgbà tó tún yá wọn pe àwọn àti ìyá àwọn jọ lọ gbádùn àwọn padà àwọn anílẹnu ọjọ mẹta àwọn àpè ìyá pé kí ìyá wá kó wá báwọn tọjú ọmọ wọn náà wọn ti dúró oṣù kẹta àwọn ìyá ò tí dé
0: ìyá ti wá lọ sọhùn
1: ìyá ti wà lọrùn
0: oṣù kẹta báyìí
1: irọ ìyá ti padà dé wọn náà wọn dúró oṣù kẹta ìyá ò dé oṣù kẹrin ìyá ò dé oṣù kẹfà ìyá ò dé ọmọ wa pe àwọn látọ̀hún pé dáàdi ẹ sì ní sùúrù a máa bá yín gba ọmọ ọ̀dọ̀ irú ẹni tó máa wá ń dáná fún yín tó máa ń lọ tó máa ń bọ̀ yìí ọmọ ọ̀dọ̀ tó yẹ pé stand by tó bá jọkùnrin ni tó máa wà pẹ̀lú yín wọn ni wọn bá wọn gba ọmọ ọ̀dọ̀ ọkùnrin lóòótọ́ tó sì ń dáná tó ń ṣe gbogbo ẹ̀ fáwọn ṣùgbọ́n ọmọ ọ̀dọ̀ yìí ṣó dàbí ìyàwó tí ó mọ̀ báwọn fọwọ́ ra ara won ta won mo soro ni ori ibusun ti o fowo pa baba nge won ni so dabi so mo odo okunrin bo ba se jobirin ni awon se se le mo fogbon mo wa mo ni baba fogbon se kitu
0: won le fowo gba le
1: o ti fowo ba
0: ti le
1: oloye
0: e ba won dale
1: won ni sugbon omo odo okunrin na ti wa gba ti awon won ni gba ta won wa ro awon o pe en tojo ola e ba mo da tojo ale
0: ti o ba da
1: ti o ba da oju e na ni o ti mo pe bo n ba ma ku bi o seri lele won ni ile ta won wa ko e to je four flats leyin atele ta won na gbe to je boya bi 16 rooms beyen won na wa o pe kila won le se o awon mo yi si lowo ti won pa won ba ti e ku gan ta ti e tin fi awon rare gan
0: loju
1: aye awon won ni ba won se wa ta ile yi
0: okay
1: niyan
0: gbogbo e lodi ni
1: won ile yi ni eyo kan ni baba iko won ni ba won se lu ile yi ni gbanjo niyan pe awon ti dagba owo ta won ba ni ba won se wa ka won fi je igbadun
0: loku
1: ka won to ku totori awon mo ta won fe fi ile ile fun igan koda ton fi le so pe ka won agba omo odo okunrin ti awon omo ile yi won ni oro awon o ni tumo kankan si won won ni ba won se wa ta ile yi ni awon wa lo rent ile
0: okay
1: won ni owo ta won ta ile won so fun mi o won ni ki se ki millions of naira won na won wa rent ile awon ra fe obirin kekere kan
0: ti o mo fo
1: papa to n toju awon ninu ile inu ile ta won rent na 4 bedroom flat ni pe owo ta won wa ta ile ta won o fi ku ko ba je 100 odun awon o le na owo itan
0: okay
1: won na won ara fi owo isi banki
0: okay
1: awon ran kan won de awon atobirin awon jo n jaye awon lo awon bo
0: okay
1: won ni bi iya ise wa de
0: pada
1: lati lu oyinbo ko le de si kilo sele igba to n de nu le oto la won to n ba ni inu le won ni ki sa won ba won se wa so fun won ye pe igba ti won na o tetede awon wo pe awon o ti e ni much dani pe a o ni ye ta won mo finance san wenu ta won de fe ju gbogbo oro pe an fun owo dapo mu lo soosu ko ni tumo kankan awon si gbodo jaye ka won to
0: de yo
1: awon ra moto to da sidi sugbon mo ko le kankan de bi pe awon mo yo pada fi jogun won na won mo rent ile pe awon mo sanwo fun landlord lo soosu won ni awon omo wa nfa awon kaakiri won an drag awon bi igbati iyan ba nfa tiger bachi pe awon o ki se baba gidi
0: okay
1: pe baba mo fi ogun le fun omo ni
0: inu wewo won ko si
1: o loye iwo no pe baba mo fi ogun pe bawon mo ba ti e ni owo ju be lo o ye ki baba o tun fi ogun le pe iru iya to wa de se won ma won na won ni pe ki iya ma bo ka won jo mo gbe nu le 4 bedroom flat na ni iwo na mo bo o iyawo kekere lele yo mo toju wa ni
0: tojo mo toju wa mo ba te
1: awon o le omo bo nu le won ni lawon mi won binu pe iya awon o le tele won lo si ile ibi ton rent won ni ohun ta won ni oro yi pe amo ni ko wa ra erun sugbon ohun ta won wa fe ka ba won wo lori eto ni pe se ba won se ta ile yi se erongba ti o da ni so buru
0: omo bi sori ni bi ti mo wa yi waju olohun ati eyin ati waju eyin de n gbo bi ipo patapatapata ati waju omo bi wallahi ti ko ba se pe uncle mi ti ku ma ni story e lo so ni o ko ran se pe
1: kabiyesi
0: boya toro ni uncle ti
1: iro ni
0: mo fi olohun ti mo si mo fi bura ko gbugbe e tan gbo mi patapata awon bi won na wa mi o ti won na gbo
1: mi si si so story ka to wa skoda oloye go ti mo pe o ti
0: ba se pe ba uncle ti ku ma so pe uncle yi lo ko iwe yi ti mo fi le olope dakun story mi re
1: kabiyesi
0: mo se yi da bi won se gelere
1: iro ni
0: bi won se gelere
1: baba wa lo kowo si banki
0: baba fix owo won gba change lori e every month ye ba le won fi won ko kan sibe ti won gba ti won na won wa fix kan sibe gba ti ba n gbowo osu ti o mo fun won lowo to make sense ni every month ti won si n gba koda ki obirin to wa lodo won ko kan re o le bale kinu won lo du gbe gbe kini won ra keke ma ruwa fun ti o mo deliver fun
1: looto
0: mo ni onku mi gagagaga bro ma mi gagagaga ni mo wi fun yi be won wa ra keke ma ruwa fun yi ele to mo keke ti won fe won ma fele na se business ko mo mu wa fun won ra meji fun ma gbowo re lori
1: o o be iwo na ogun ti ele to ti ra nje loju aye
0: Hello. Aje. Nigba ti baba yi se kini yi, awa kan na gbara ta pe ah ah, ko ye ke se be, ko ye ke se be. To ta mi wan la fa na ti joku kan lu won, ti won wa salaye reason ta yin da mo fi se ta won se. Emi na wa wo pe ah ah, won ba ri be.
1: Oju agbare.
0: O so je yin agbare.
1: Ah ah.
0: Ah ah, kilo le ma ewa fi ewa abandon baba yin. Bi pe ko yin so lo bi, bi pe ko so lo to yin.
1: E si to tan.
0: Uncle mi bimo to ti e po, won si ni yawo to po. O si mu nkan, o si lu ta. Fix it can you mom for return every month return to make sense o si ni kan be ti o ti lo ngba ti o mo na ti mo fi kun return change ti ngba lo ye leyi yo gba ile yo fi mo lo ti awon na ba si lo ta won lo kada ba won ni keke ba ti mu wa yo ra obe yo ra nkan kan o si be won jeun o yo wo ba nu ara kini ti won jaye kini won se won ti baba fi ku bo si ba nu ile mi renti lo si ku si o mo ba ti ku won mo ba nu lati si to ba won ko fohun le ni
1: kabiyesi baba ta tan
0: oh oh se ki mo tan je o wa tu pe ko toku ko si si jo kan diya ti ki ti mo wa ton je ngba toku gugu awon mo ti won ori yi ni won pada wale won se oku bi won se oku abiola mi
1: kabiyesi
0: ti won pe elere big elere ni ka fe le wa play
1: ehe
0: ti so ton
1: ehe
0: ni ka fe le wa play
1: ehe
0: kere ni ka le wa play nbe
1: ehe
0: kere ni
1: ehe
0: kere ko ngba to wa loju aye ti won le pe yin won le bu record yin ka le fe le kon ra fun
1: kon ra fun ngba ti baba si ri owo tawon omo na gbe lo je ko wo pe ah
0: ije yo wa laju le ki ya omo je
1: ki ya omo je
0: yo je to fi call it to fi call

0: wọmulẹrọ
1: ohun tó ṣàkàlà màgbò tó fi dẹkun ẹrin rírín tó bá ṣe gúnugún ni awo kòkò mórí ẹyin ìgbé ayé lọkọláyà lèèyàn kọ gba sàtí ẹkọ tó bẹrẹ kẹkọ ní pẹrẹwu wọmulẹrọ wọmulẹrọ ilé ẹkọ yìí fẹjú kẹkẹ débi pé ọpọ ló ti rúlà ọpọ ló sì ti bá a lọ wọmulẹrọ ohun tí kálukú ń bá fínra lábẹ́ ọ̀dẹ̀dẹ̀ sọ̀tọ̀ọ̀tọ̀ ọṣẹ́ àti ìpalára rẹ̀ ló gbogbo láwùjọ yìí tọ́pọ̀ ò sì rẹ́ni bárò rẹ́ni bárẹ́ wọ́n dé mọ́ra lábẹ́rẹ́ ló bá dìran tó mọ́wọ́ lọ́wọ́ po wọmulẹrọ èyí ló jẹ́ kí Diamond FM ó ṣẹ́yọ lálẹ́ ayé já gamboro fún gbogbo ẹni tí kankan kan mọ́ lórí nínú ìgbéyàwó lábẹ́nú nípasẹ̀ ètò kankan ka wọmulẹrọ àsọ̀rọ̀ ọlọ́rọ̀ rẹ̀ dáfi kọ́gbọ́n láago mẹ́sàn-án gbogbo alẹ́ ọjọ́rú Wednesday lẹ́hùn máa pàdé àwọn onímọ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó àti ìlera wọmulẹrọ ẹ fààyè lẹ̀ fáwọn atọ́kùn apèdè báyìí tí wọ́n pé lórí dáńtọ́ sáká tí kì í pèdè ìkókó lẹ́nu bùkọ́lá ọmọbórí owó ọmọ bíi is ọlọ́yẹ wa wọmulẹrọ aago mẹ́sàn-án alẹ́ ọjọ́rú Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ lẹ́tọ̀ yóò máa gorí afẹ́fẹ́ fún gbogbo àwọn ìlàkọjá àìlera tàbí àwọn ọ̀rọ̀ tó rújú lórí ọ̀rọ̀ ìdílé ẹ máa fi àtẹ̀jíṣẹ́ SMS WhatsApp message WhatsApp voice note ránṣẹ́ sórí nọ́mbà yìí 08106747573 08106747573 kí tọkọtaya tàpọ́n tómi dantà fẹ́sọ̀nà gbogbo jẹ́ká jọ pàdé lórí ètò

0: 0091615911 loju opo opitowo bi tayin na fi le se kini te fi dasi soju woye yin kini ki baba yi o se nti baba yi se baba ni pe se ntohun se so buruju abi ntohun se ibo n ti tera un lorun so wa oke be abi baba ya lo ba omo yin ti nawo aida sohun elo e ka le o e ka le ti wole o
1: e ka le ku eto
0: e se won okumule lore o
1: olorun jo baje o
0: ami olorun
1: malamasan lati ilu lorin
0: e seun malamasan
1: ti baba o seun se mi je sinu o se mi fun ara mi
0: ntayin na le se ni
1: mo ta ro ba mi to won to lo lowo to wa ni gugu ti mi lo ti mo wa atun ya si mi mo ti ale le ti agbo yi
0: be ni
1: o wa leko pe ki mo fi yawo meji
0: to
1: o se pataki
0: yawo
1: ko mu ti a ba ni yawo meji ni o ni taliu
0: be ni
1: o to ni
0: Bẹ́ẹ̀ni.
1: Ọlọ́run ti o bàjẹ́.
0: Àmì adúpẹ́ ṣeun. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Ẹ ti wọlé ẹ̀ka alẹ́ òpó múlẹ́rò rẹ̀ o 0916159111 lójú òpó òpó ìtọ́wọ́ bí ẹ̀lú ẹ̀ka alẹ́.
2: Ẹ̀ka alẹ́ ọlọ́yẹ.
0: Ẹ mọ̀ ṣeun òpó múlẹ́rò lẹ́já sí.
2: Ọmọ bí ẹ máa gbádùn omi ni wá yín
0: sí. Ní dààmú àmì àṣẹ ọlọ́run.
2: Rẹ́tọ̀
0: ló
2: mọ̀ ju yín ṣe.
0: Àmì ọlọ́run ẹ ṣeun.
2: Ẹ pẹ́ ta lẹ́ẹ̀dú gàga.
0: Ó tún gara tán kọ́lọ́run ọ̀ ṣàánú wá ní o.
2: Orúkọ tèmi ni Mercy Látìláyé.
0: Adúpẹ́ ẹ ṣeun.
2: Bàbá mi ọlọ́yẹ.
0: Ojú òkú ní tìyín.
2: Ṣé aláwọ̀ obìnrin.
0: Kọ́lọ́run ọ̀ ṣàánú wá lọ́wọ́ yín.
2: Àárò ilẹ̀ okùn.
0: Tọ́.
2: Gbogbo ìwà tọmọ bá wù ọwọ́ ìyá ló ti wá.
0: Ọ̀rọ̀ ńlá leléyìí. Ìyẹn deep. Tọ́
2: gbogbo ìwà tọmọ bá ti wù ọwọ́
0: ìyá ló ti wá kábíyèsí ọlọ́run.
2: Àwọn àjàwámọ̀ bí ara wa léèrè pé tó ẹ pọ̀dọ̀ mi ló bá ṣẹ̀ sí
0: ṣé mo lè gbà
2: ṣé mo lè jẹ́ kí ìyàwó ọmọ kan ṣe irú ẹ̀fọ́ ọmọ mi. Àwọn obìnrin fáìlì wa lọ́dọ̀ ọlọ́run
0: wá tó kọ́lọ́run ṣàánú ni.
2: Ìgbà káàkiri nípa àwọn ẹyẹ tẹ̀sán gbé gbèsè ìyá yẹn ló máa kì wọ́n wọ̀ pé láyé.
0: Ẹ má dẹrú ẹ wò ẹ gbọdọ dẹrú ẹ wò.
2: Ẹ gbé mi lọ ńgbẹ bá gbé mi lọ
0: bó ni bàbá yín ọmọ jẹ.
2: Bó ni ó ṣe
0: mọ jẹ bó
2: ni ó ṣe mọ lọ.
0: Ẹ kò jù bá ń lọ.
2: Ẹ
0: mọ̀ ṣeun.
2: Ǹgbẹ́ wa palẹ̀ rùn tẹ́ wá lọ́wọ́ bàbá nǹkan ní bàjẹ́ fún títí láíláí.
0: Àmì adúpẹ́.
2: Ìkan wọn tó bọ̀ máa dá sí.
0: Àmì kí bàbá ọmọ ajá yé lọ.
2: Ilé bá tọrọ àwọn obìnrin ni bó bá tọrọ
0: òun
2: náà wọ̀ wá ni.
0: Kábíyèsí ọlọ́run.
2: Àwọn obìnrin táwọn gbogbo ẹ̀pọ̀ orógùn ayé ń bẹ lọ́wọ́ wa tá a fi ń rò.
0: Kábíyèsí ọlọ́run.
2: Ẹ mọ̀ ṣe wọ́n. Ẹ
0: jẹ́ kí bàbá ṣe mí ẹṣeun.
2: Torí wípé tí bàbá Yorùbá gbégbèsè bẹ́ẹ̀ ẹ̀mú lọ́mọ ojoogun ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé tán kọ́ nísìnyí náà bí bàbá ọ̀tá gẹlógẹ àwọn ọmọ náà padà
0: tán. Ní ọ̀padà tá lẹ́yìn rẹ̀ ń bọ̀ bá lọ tán.
2: Torí wípé kálukú wọn ló ti kọ́ sí wọn.
0: Kábíyèsí ọlọ́run.
2: Irú ilé ibi tí mo gbé tí mo ti máa ń sọ̀rọ̀ báyìí fúláàsì mi fọ́ bẹ́ẹ̀ fúláàsì gbogbo wa tá a gbà wà ọ́ tẹ́nàtì gbogbo àárẹ̀ bàbá ń bẹ́ńta.
0: Ìgbà tó dẹ̀ ṣí ilé yẹn sàn ní Adélówá ṣí. Kábíyèsí ọlọ́run ẹlẹ́dàá.

0: wọ́n padà ló tà dànù.
1: Ọpẹ́ ta bá.
0: Ẹ ṣeun ẹ.
1: Àmì ọlọ́mọjẹ mi náà ò ṣiṣẹ́ fórí olórí. Ẹ ṣeun ojú òní tì í. Mo kọ́gbọ́n lára ọ̀rọ̀ yín. Ẹ ṣeun. Wọ́n ní ọmọ orogun ilé ayé wọ́n ní ń bẹ lọ́wọ́ àwọn obìnrin. Wọ́n ní bí wọ́n bá ti rò ó ni o. Wọ́n lè rò kọ́ dáa. Wọ́n lè rò kọ́ lẹ́mọ. Wọ́n lè rò kọ́ ní kókó. Wọ́n tún lè rò kọ́ sọ̀gbẹ̀dẹ̀. Àwọn ètò ẹ̀yin obìnrin ẹ̀ mọ̀ róore o. Ẹ̀rọ òre o. Ẹ̀lú ẹ̀ka alẹ́.
0: Ọlọ́yìnbá.
1: Mọ̀ mi ẹ̀ka alẹ́ mọ̀ bínú.
0: Ọkọ
1: mi ká lẹ́ o. Ẹ̀mọ̀ ń kọ́gbọ́n ni.
0: Kí
1: ó dà fún onímọ̀nira. Àbí ọlọ́run.
0: Àmì
1: ọlọ́run.
0: Kóhun
1: tètè yá àjọgbọ̀n kò jù bá ń lọ.
0: Tó ti yé.
1: Bẹ́ẹ̀ni máa mi bẹ́ẹ̀ni.
0: Èmi náà ìkanjú bàbá ṣe bàbá àkọ́kọ́ náà kò fẹ́ wàhálà láàrin àwọn ọmọ
1: rẹ̀. Tó tó.
0: Bàbá dẹ̀ ti tẹ́ẹ̀nì àwọn tòdì lásẹ̀sẹ̀ tó bá bára dé.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣé ẹ̀rí ìyá tó sọ̀kọ̀ àwọn obìnrin ẹ̀dá fún ẹjá wà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kíá.
1: Tọ ẹ ṣeun inú mi dùn.
0: Sòyè rí tó ní àwọn àbẹ̀rí ga fún un pé gbogbo ọ̀tá bá ṣe àtọ́mọ bá wà láwàá àwọn obìnrin ni.
1: Ẹ̀dá
0: sòdodo ọ̀rọ̀.
1: Tó ẹ ṣeun.
0: Ẹ̀dá bá ti ń sọ obìnrin bó o ti kú mọ ètí ìsinmi
1: o. Tipẹ́tipẹ́ tipẹ́tipẹ́.
0: Ó ti kú ni wọ́n ètí ìgbésí ni ọlọ́yọ̀
1: ìgbà fún un. Àmì àmì àmì àmì.
0: Ó ti kú ètí
1: ìgbésí
0: o. Àbáwọ̀bẹ̀
1: dákun pẹ̀lẹ́ ó máa dùn gidi gan ni
0: kò ní access kankan
1: sí ẹyin sí nkankan
0: ó tún àmà jẹ́sí ṣé á tún lè àwọn ọmọ sí gan gbogbo tá à ń kọ́ tá à ń ṣe àkànkọ́ ni
1: wàláì
0: àdédò ni wọ́n sọ wí pé àwọn padà ká mẹ́rin àwọn ọmọ rẹ̀ jẹun
1: bẹ́ẹ̀ni
0: ilé yẹn ní ìsìn kò wúlò fún àwọn ẹ̀ náà lọ
1: sí ìmọ̀ ẹ̀rọ àtijọ́ bẹ́ẹ̀ni wọ́n lò ti di ilé àtijọ́
0: ẹ̀rọ
1: àtijọ́ kì
0: àdúgbò àwọn
1: bẹ́ẹ̀ ni mọ̀ mi bẹ́ẹ̀ni
0: àmì
1: àdúgbò ìṣeun àmì ọlọ́run ẹ̀ṣẹ̀ òyà wa
0: bàbá ṣe ṣe pé yín jà yé
1: tọ̀ tọ̀ àbí
0: ẹ̀ṣẹ̀
1: òyà wa ẹ̀ṣẹ̀ òyà wa àdúgbò àmì o àmì ọlọ́run ẹ̀ṣẹ̀ òyà mi ẹ̀ṣẹ̀ mọ̀ mi àdúgbò ọmọ dúgbò ẹ̀lú ẹ̀ káàlẹ́ ẹ̀ mọ̀ káàlẹ́ bàbá àmì olúwa àmì ọlọ́run o àmì o àmì àmì àmì tó àdúgbò fọlọ́npẹ́ wọlé àmọ̀ yín lọ́hùn o àyín lọ́hùn o àdúgbò ẹ̀ ṣeun ojú onítẹ̀yìn náà bàbá yóò gbọ́ taratara ẹ ṣeun ẹ ṣeun ọmọ àmì àmì àmì àmì àmì àmì olúwa.
2: Ó
1: yá àyìn sólẹ̀.
2: Bàbá kan wà ní fẹ́ bí. Bàbá yẹn ti lọ sọ́dọ̀ ọlọ́run báyọ̀.
1: Ok.
2: Ní ọjọ́ kan máa ń bá bàbá yẹn ṣe electrician mọ́tò ni. Bẹ́ẹ̀ wá mú wá sínú ilé ẹ̀. Ó ní ọmọ mi. Ó lóun wọ́n sùn báyọ̀. Ó ní má dúró dọmọ o. Ó fi ọlọ́run búra. Bàbá yẹn ti wá ń kó tán bá àgbà púrọ́. Ó ní má dúró dọmọ o. Investment bàbá yẹn ní Ocean's Block. Mo kà kúrúkọ bọ̀ láti rí mi. Ó Ó yẹ ní ìfẹ́ ṣe tàbí mẹ́ta ní ìfẹ́. Ó sì ṣe kẹ́ndọ́ àìdíyà kẹ́fìmẹ́ntì tí mo sọ ẹ̀. Ó wá pè mí, ó ní ṣètò ẹ̀ lórí ọmọ ni o. Ó máa ṣètò ẹ̀ torí pé ọlọ́run bẹ̀rẹ̀ pé gbọ́dọ̀ ti dára jẹ.
1: Bẹ́ẹ̀ni.
2: Ṣètò ẹ̀ lórí ọmọ. Màmá sọ pé ẹ̀tọ́ ló bá fún oúnjẹ ọmọ jẹ́ ó wà lákọọ́lẹ̀ ni o. Ẹni ní.
1: Òdodo ọ̀rọ̀.
2: Ẹsẹ̀ wọ́n tẹ́jú ọmọ tí ni wọ́n fẹ́ jìrì ọmọ bàbá ọlọ́run mẹ́rin tó máa fún ọ.
1: kábíyèsí ọlọ́run
2: ọlọ́run mẹ́rin tó máa fẹ́ràn tó dùn mú ọ.
1: bẹ́ẹ̀ni.
2: lórí àwọn ọkùnrin obìnrin lórúkọ ọlọ́run ẹ̀jẹ̀ ká jayé ẹ̀ bá dé ọsibítù báyìí ẹ̀ àwọn tó láyè lórí lórí bẹ́ẹ̀dì ọkùnrin ni.
1: wàláì wàláì ọkùnrin ni.
2: ọkùnrin mo ti jẹ́ lórí ìrìn tó mọ̀ pé private school gangan wà.
1: ẹwà ọmọ wa ń ti báyìí. òun private school pátápátá pátápátá.
2: àbí gbogbo pátá ìpàdé ìbàdàn private ni.
1: bẹ́ẹ̀ni.
2: gbogbo àwọn sẹ́tà sí yáàdì mọ́ra wa nìyẹn.
1: ọ̀dà
2: ọ̀dà ọ̀dà
1: ọ̀dà
2: ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀ baba e mo to mi olo lo dede o
1: eto
2: mi o mi o ni kiwo
1: to oda
2: mi o tu kiwo
1: oda
2: wa de drive e pe do
1: ba aduko e se wojo ni tin aduko e elo e ka le o e ti wole fun ara yin e ma ka le e ma je ma fe le yan wa leti pe lojo mejo loni ko lohun o de mi wa si ju asiko yi lo ni a tu ma gbe onimo nipa eto lera wa wole ti won tu ma da wa lohun si awon ibeere ta ba ti fi ranse number te le fi ibeere ranse si 08106747573 e mo pe number ibe pe won oni gbe in basking to toro fun yin message nikan e ba pe yo lohun oni gbe ni 08106747573 ni number te le pe wole si 08106747573 e fi message ranse le se ni voice note verse note gan ni oda yo le je ki onimo nipa eto lera wa ki won gbo lagboye ki won si le ba wa fi da ranse bo ti to ati bo ti ye 08106747573 e le se ni text message ba je pe e ba ni android phone te ba ni android phone e se voice note tabi ke ko ranse to mo kuku mo pa awon kan won ni gbo won pada pe na ni e mu ra si ke mo pe gege bi mo je so pe beyan ba pe mi pe ko ni mo ni e pe number yi ni ke da mo te ba ti da mo e fi gbogbo ailera kudie to ni se pelu ago ara to ni se ti ojo mo ni ma di yin lowo lati ni balopo pelu ayawo yin aboko yin e mo fi gbogbo e ranse a ko gbogbo e papo won ba wa fi dahun si lojo mejo loni la mu wa 08106747573 ni number ti element fi enu ranse si elo e ka le o
2: e ka le ku eto
1: e mo se won po mi le lore
2: so ndi fa gbe sa lati lo le fe
1: adupo e seun baba
2: ele ku eto
1: e seun
2: ẹrí ọ̀rọ̀ bàbá tẹ mú wá ẹ̀
1: bẹ́ẹ̀ ni
2: ẹrí ìyá àtàwọn ọmọ yẹn
1: wọn ò ṣe dáa
2: pípé ọmọ ọ̀dọ̀ tẹ́ lọ gbà tí bàbá wọn lọ gba ọkùnrin tì rọ mọ̀ pé tàn bá gbọ́ obìnrin tì
1: bàbá lè ṣe bẹ́ẹ̀ kó change mind ẹ̀
2: bàbá lè kọlu ó lọ fọkùnrin bíi tiẹ̀ tì
1: éva ẹ o
2: ko le
1: ko ko kire kija re le po kegun
2: le ma kegun
1: se ri awon ka
2: ibi ti baba na ti wa se to koku die
1: lo mi ni wi pe o ya en so me
2: nigba ti o fe tan to tale yen
1: be ni
2: o lo rent ile
1: be ni
2: se to ba ku se le rent le rent na ma sisi
1: ai mi to ba won gun won sisi won won gun won jori titi
2: mo
1: ba won gun jori titi baba
2: bo se room kan
1: eyin ori awon agbole ti won ti ragbole tawon omo omo ta ti won ko ku awon baba ba won ti won ko le won lo pe won tawon na le re we da bi to ba wu yin e wo baba bo ya ke tuturo re
2: o da ko
1: aduke se wo jori ti
2: baba ta tin jaye lo
1: je ba ko ko ju ba lo ya yi ba ti ba ni la ti je ba wa nu simi pulu amo to be elu e ka le e mo ka le o ko mu le rore lero ai to lata do yin ni o 0916159101 loju opo opo towo bi te ba lanfani ati wole elu e kale e ti wole lero fun ara yin o oda elu e kale o oda ipe wa nko lura won bayi tori olohun e fun ara yin laye elu e kale e mo se won opo mulero le jasi
3: opo mulero leto
1: eto lo opo mulero baba
3: bo se dun lo je ko dun dojo
1: ale ami e seun ares
3: e gbo ojo meta
1: aduke e seun ojo ni ti gbogbo wa
3: o kirector na o
1: e seun
3: o ki omo bi
1: aduke
3: lagbara olowo yin le fi gbe ti
1: o ami olohun ami
3: ori olori oni gba se yin
1: ami olohun ami o ami o
3: adu fo mo yin dojo ale
1: ami ami ami
3: ami ati ran to ba ti jade lara yin won
1: ti mo damu ami ami olohun ami olohun ami
3: o gbo wa na gbo eti to gbo wa
1: ami ami olohun ami ami
3: wala wala wala
1: wala ku wata illa billahi lazim adupe
3: woni kin kin na ni
1: e si won re soju oni tin mo dupe ku ko re so kan awon elo e kale e ti wole e kale o
4: hello
1: e mo kale iya wa
4: mami
1: abibu ni lati ile aje e si won mami abibu ami ami o ami olohun ami o ami o ami ami ami ami ami olohun
4: o da bi awon iya yen
1: to
4: ki o mo se ba ni
1: to
4: ja
1: se nti baba se se ko buru ju se nti baba se wa okay se nti baba se se ko buru baba ni pe se tawon se yo buru ntawon o awon ti se to wa lokan awon awon kan fe mo bi won ti npa won lalai da ni se lalai da lawon lo to abi ntawon se o buru to oto to oda e seun pupo e seun yawo jo ni ti mo mi abi mo dupe o e ni damu a ri npe lase olohun oba ami o olohun ami o ami o ami ami ami olohun ami amin allah ami o elo e kale o
5: o wa
1: eh pastor fatunde
5: adara fun
1: yin ami christi adupe e seun
5: a ma ki ni se
1: ami oluwa ami ami
5: ta so agbomo le o
1: ami jesu o ami o ami o
5: ami o ni ta so agbomo
1: ami jesu ami
5: ami se ma se talon ni dariji e o
1: ami ami o ami o ami o
5: ami o
1: ami olorun ami
5: ino wa ni dasi mo o
1: ami ami
5: ibi to mo bi ma nsa si to ba di abala e abolo adaju lori e
1: ami ami oluwa wa ami ami ami loruko jesu e se o baba
5: o kin ya ku se
1: adugo e seun lo ni tin
5: e si kodet
1: baba
5: se ka so to
1: lo to gangan ni mo fe ka so
5: baba yen se oku die ka to
1: e mu ni gbogbo ona to ba wu yin ke fi gba salaye
5: ko rojo ojo ati suni
1: mm
5: ah ori bi be ko lo gori fifo
1: mhm
5: tori pe yawo e awon mo mu lo won wa ni ko won fe lo modo okunrin o wa lo tale ah o wa lo rent yara kan o wa lo
1: yara kan ko o yara kan ko lo rent o
5: okay kilo
1: 3 bedroom flat ni won rent to si se daada ni gr ni won rent e si gr
5: alaru to nje gredi
1: mm
5: en ori e lo nje ti o mo
1: okay
5: o ko le o lo nta le for what fun kini
1: ko le gbadun bi to se kunu aye ni
5: gbadun wo mo gbadun wo gbadun wo lo gbadun
1: okay
5: baba yen o se dada o
1: okay
5: mi de en ko tawon mo de se da tawon mo na se awon mo na o se dada
1: oda
5: abi ke ti o je ko fi le yen sile ko de ra ma gbadun e ninu le e gangan gangan
1: igbadun wo lo wa fe gbadun ko si yawo ko si nkan kan eni ko ma gbadun wo lo fe gbadun baba
5: o le fe yawo o to ba wa to wa baba to ba pe yawo ti yawo baba o le fe yawo mi fun ara eyin na
1: okay
5: o le fe ya o mi fara ina to ba wa ni kan se lojo ola nko tawon lebi e wa and scoded ile wo lo fe ko won si
1: ile bi to rent yi na ni won se la to ti san wo le se won le nbe ni won ni le pe to be se na wo
5: ja bara wa su toro baba yen o se dada ko se dada
1: oda
5: o se dada o se ko de ka to
1: e se baba ojo ni tin keke mi la ti mo so lori eto yi ni gogo gba pe ilu gangan ni gogo nta ba mu wa sori eto yi bo ba koju se nikan o se se kokon yin se nikan 9 lapa abi kan 6 loje 6 lapa abi kan 9 ni ojo e be ni o ti ri kaluku lo si leto si rungba ati roto awon be mi ti wo yi oda to be mi ti wo yi koda to gbogbo ju ta ba fi wo dede na ni en to loro ni ojo ti o mele to ba gba won la munnu e elo e ka le
6: ba tuna
1: eh to sign
6: da mi to sha papa
1: to me o se o ri baje nzo le
6: e ku se pe te pa ta ko ni baje o
1: wa gba yi
6: le salam iya mi mo sa ra mo omo ologun ko
1: o wa olodindi lo wa o duro tan o gallant
6: e back o dada
1: o seun
6: ọ̀rọ̀ alẹ́ ìṣá
1: bẹ́ẹ̀ni
6: olúwa kò ní gbàbọ̀ lágbàbọ̀
1: àmì o àmì o ọlọ́run
6: ẹjọ́ àwọn ọkùnrin kí láti ṣe fi ká kọ́lé káléyẹ̀wò ká bímọ
1: káléyẹ̀wò bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
6: ó gbà tí dájú ẹ̀ tọ́ kọ́lé torí pé wọn tó fẹ́ yàwó tọ́ bímọ tọ́nà fún ọlọ́mọ tí jẹ́ pé kí ẹ̀wà tíráfù àyíbẹ̀kọ́
1: bẹ́ẹ̀ni
6: dájú wa rí pé òun kò rẹ́ni bá ṣeré nkan tí ẹ bá yẹ ti okú jẹ ká tó lójú tèmi o.
1: ok ok.
6: ó kò rántí kò rántí ọ̀nà mi ibi tó fẹ́ sùn ni. yes ibi tó ń bá sùn lọ́nà ló yẹ kẹ tọ́jú sílẹ̀ náà.
1: ok ok.
6: tó bá tẹ bó ti ta sáko lọ́ra lẹ̀ síbò mí
1: sùn
6: pé kò ní pé ìgbà kan ó tí tó bá ti kó o bá nìkan sí òsì
1: o. ok
6: yẹnu ti da.
1: ó da.
6: tó o lójú tèmi yẹ̀rọ pé kí ni ẹni ògbó lọ.
1: Oda ko buru.
6: Ami
1: ami adugo e seun. Elo e ka le. E ma ka le lero.
7: E ka le.
1: E seun. O ko mu lero re o.
7: Awa ni o.
1: Adugo e.
7: Mo ni e kan ti baba e si. Everybody can blame baba e.
1: Okay.
7: Lo ti yeyin ba.
1: Agboye.
7: E kan ti baba e si.
1: Loju ti yin o wa okay.
7: O wa okay.
1: E seun.
7: To je pe awon
1: re.
7: Ni won tun ti be.
1: Ya
7: won.
1: Wa
7: ni awon eya won
1: awon. Beni. Hello, Kale.
8: Hello,
1: Yoma. Emo Shion Baba.
8: I'm great.
1: Aduke Shion.
8: Hola, ma fuye Shion.
1: Ami Oluwa, Ami Christi.
8: Agba lowo Olorun eni ta so agba
1: lowo. Ami, Ami Oluwa, Ami o. Ami o. Ami Oluwa o, Ami o. Ami.
8: Se ri gbogbo te ma gbe wa sori program.
1: Ben sir.
8: Olorun bele du mare gbo. O ma n ko yan ni eko gidi.
1: To adupe.
8: Ti ise eko to kire.
1: Adupe.
8: Ẹgbọ́n ele wa sọ̀rọ̀ ìlú gangan. Ọlọ́rọ̀ wa ohun tí bàbá yẹn ṣe
1: ohun
8: tó dáa ni.
1: Lójú ti yín náà.
8: Ẹ jẹ́ ká kọ́kọ́ wò ó. Bàbá jìyà.
1: Bẹ́ẹ̀ni.
8: Ó tó àwọn ọmọ yẹn.
1: Bẹ́ẹ̀ni.
8: Ó fún wọn ní gbogbo support ó ní.
1: Bẹ́ẹ̀ni.
8: Ó dẹ̀ kọ́ ló tó ṣe kò wó yí pé kò fẹ́ ìyàwó mi kò ṣe kíní tó bá mójútó àwọn yẹn. Ẹ lọ lóyìnbó tán. Ẹ fọ́ gbé ìyá lọ, bàbá náà lọ, ó wá dé stage tó yẹ pé bàbá yẹn ti dàgbà dáadáa. Ẹ wá mú ìyá ẹ mú lọ. Ẹ jọ nígbà tá a fi ti wedding náà máa ń sọ.
1: For better for worse.
8: Ẹnikẹ́ni tí olúwa bá sọ kò
1: kẹ́ni. Kẹ́nikẹ́ni má ṣe yà wọ́n. Bẹ́ẹ̀ni.
8: Ẹ wá gbé ìyá ẹ gbé sọ́hùn.
1: Àwọn ọmọ yà wọ́n pa ọ yà wọ́n.
8: Ọmọ sọ yí pé ṣé òní kan ni kò máa dá sí.
1: Tọ́.
8: Ẹ wá tún lọ gba ọmọ ọ̀dọ́ ọkùnrin.
1: Ẹ tún gbà tí.
8: Ẹ bá fowó ránṣẹ́ sí bàbá yẹn. Ṣé ọmọ ọ̀dọ́ ọkùnrin rí i pé ṣé kò ní gún bàbá yẹn pa.
1: O lè gun pa kó gbowó lọ àti rírú ẹ̀ dáadáa lórílẹ̀-èdè yìí.
8: Ṣé ẹ ti gbọ́ ṣé ẹ ti dàgbò tí dà yẹn. Ẹ kọ́kọ́ fa ọ̀nà ẹ̀kẹ́ fata yẹn kò lójú ọlọ.
1: Ojú
8: ti bàbá
1: yìí. Kọ́ fata kò lójú ọlọ. Ojú òye tí wọ́n ní àwọn náà lẹ́tọ̀ sójú òye wọn.
8: Bẹ́ẹ̀ni sẹ́rí ohun tó kàn kù tí bàbá yẹn ṣe. Sẹ́rí bó ṣe ta lé yẹn.
1: Bẹ́ẹ̀ni.
8: Bó ṣe ta lé yẹn.
1: Bẹ́ẹ̀ni.
8: Ògbà yàrá lọ wá kékeré kan sí sáìtì ibi tó jẹ́ wípé wọn àti ẹ̀ lè sọ fẹ́ràn fẹ́ tà rárá.
1: Ok. Okay.
8: Bàbá ìgbéyàwó yẹn ti bẹ̀.
1: Tó
8: ní yé sẹ́wọ̀n àmà ti fà á jí. Bóyá ibi tó dẹ̀ ló ń rẹ́ǹtì yẹn gan. Bóyá òun gan ló kọ́ tó kàn jẹ́ kán mọ̀.
1: Tó ti ṣe bẹ́ẹ̀ kókó ṣe é ṣe.
8: Ṣùgbọ́n nǹkan tí bàbá yẹn ṣe ń tó dáa ni.
1: Ọ̀dà ẹ̀ṣẹ̀
8: máa fi tó bọ̀.
1: Admin àdúgbò ẹ̀ṣẹ̀ wọn ojú òní ti yín. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
9: Ẹ
1: ká alẹ́ bàbá.
9: Ẹ máa rí sọ.
1: Àmì Ọlọ́run àmì o.
9: Ọlọ́run sì máa lọ yín fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti sí wa níyè.
1: Àmì. Àmì àmì.
9: Ẹ rí àwọn ọ̀dọ́ ni ká fi tàwọn bàbá yẹn ṣàrí
1: kọ́gbọ́n. Ká fi kọ́gbọ́n ká kọ́gbọ́n tó dáa ń bẹ̀.
9: Ọlọ́run ọba ń gbọ́ bí
1: kọ́.
9: Ẹ bá wo pé gbogbo ọ̀rọ̀ wẹ́dì chẹ́ǹjì ní ìṣe. Ètò ìgbéyàwó
1: chẹ́ǹjì
9: ní ti ni. Tí wọ́n bá fẹ́ fẹ́ ìyàwó lóòótọ́ ìkọ̀ọ̀kan wà o. Bá fẹ́ fẹ́ ìyàwó ní jọ̀hún. Lé ìyálé. Inú ìyálé ìyálé ni ó lọ gba
1: òdodo.
9: Lẹ́ńgbò ti ti pé àwọn ẹ̀sìn àdádálẹ̀ àwọn ọjọ́ àdádálẹ̀. Ó ti di pé má ṣe báyìí. Lọ́mọdá ti fi ọ̀pọ̀lọpọ̀ èèyàn sínú òde. Wọ́n ti fi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn ti fi ọ̀pọ̀lọpọ̀ èèyàn sínú òde.
1: Kábíyèsí Ọlọ́run.
9: Bí wàá sínú òde. Èmi gba tí bàbá yẹn ṣe o. Ọ̀gá mi kan wà ó máa ń sọ. Tá a bá ń gbàdúrà papọ̀ ní pàdé
1: báyìí.
9: Yóò ní tí ọmọ bá mú nǹkan bọ̀.
1: Ṣé
9: mú oúnjẹ bọ̀?
1: Ọmọ
9: ǹjẹ́ kó bá oúnjẹ. Lọ́dọ̀ wa.
1: Prayer point tó tóbi ni. Ó deep.
9: Ìgbàwó ẹ̀rí pé ní ìjọ òun. Ìyá tẹ̀yàn bá fẹ̀yìn tì.
1: Tán
9: bá fẹ̀yìn tì kán gbowó fẹ̀yìn tì lẹ́nu mí tó máa ń kọ́lé.
1: Wàláì bẹ́ẹ̀ ni.
9: Nígbà
1: yẹn
9: orí ọmọ ni wọ́n rùn gbogbo.
1: Pátápátá investment wọn orí ọmọ ni. Bẹ́ẹ̀ni.
9: Ó jẹ́ pé bàbá gbọ́dọ̀ ti máa lọ bí 70.
1: Bẹ́ẹ̀ni.
9: 65. Nígbà tẹ́yìn ò bá wá lè gbádùn àkẹ́jọ
1: 65.
9: Tẹ́yìngbà tó bá kú tán ni ó tó gbádùn.
1: Wọ́n sì máa pa màálùú tí wọ́n máa kunlé.
9: Nígbà tí ìyá bá gbé ọmọ. Bàbá tó kọ́ fi àwojúlé mẹ́jọ méjì.
1: Tí
9: ìyá sì ń sọ fáwọn ọmọ pé nígbà tá à ń tọ́ yín ọ̀gbẹ́ ni bàbá
1: yín. Ìsùsí. Ìsí.
9: Ìyá ò sì ìgbà kan gbà èló ni tíjà ń gbà.
1: Torí Ọlọ́run.
9: 20 years ago. Èló ni tíjà ń gbà kíyà máa sọ fún ọmọ ńgbòbádé ló yìnbó tẹ́ pé ọ̀lẹ́ ni bàbá yín.
1: Imagine.
9: Kò fẹ́ kí n tọ́ yín.
1: Kábíyèsí
9: Ọlọ́run. Bàbá ti kọ́lé wọ́n travel wọ́n lọ ìlú wọn.
1: Bẹ́ẹ̀ni.
9: Wọ́n lọ wọkọ̀.
1: Wọ́n lọ wọkọ̀ ngaraajì rí.
9: Bàbá wa di 75-70. Bàbá wa dọ̀lẹ́.
1: Kò wá mọ̀ sí mọ́.
9: Ẹ̀rí àwọn ọ̀dọ́.
1: Ẹ̀dá.
9: Orí ká ronú.
1: Ká jára wa.
9: Ká tètè tá a bá ń tọ́ ọmọ. Káwa náà tọ́ra wa.
1: Ká máa tọ́ra wa lẹ́gbẹ̀ẹ́ kan.
9: Alẹ́ lẹ ru ọlọ́yẹ.
1: Kọ́lọ́wọ́n ṣàánú wa.
9: Alẹ́ lẹ ru.
1: Kọ́lọ́wọ́n ṣàánú wa.
9: Kọ́lọ́mọ fi ara rè.
1: Àmì kọ́lọ́mọ pè tí wá ń yà.
9: Òtí bàbá yẹn ṣe. Ó dáadáa.
1: Tó ọba tán. lo ba tan
9: baba yen rent ile o lo ni le yen
1: owo se se ko je ko lo ni ti okan fe jaun tan kabisi olorun
9: yo William
1: o bere je ma gbe kan lo
9: to ba ti bi asafia
1: o ti to abuse ti buse ayin
9: o ki ya to koko soro nle sa pe orogun
1: loro awon obere be ni
9: ka
1: rore o
9: eseun
1: eseun eseun be ni
9: eseun
1: to eseun baba amen ami olorun ami adupe eseun
9: inu mi dun
1: adupe eseun eseun to okole quiet jejeje
9: ake si ro lo nkoro la to sogun
1: eseun ake si ro ju oni tin mo dupe kuko elu e kale e mo ti wole fun ara yin ke oda 0916159111 loju opo okuta wo bi ke tori pe won mo tun ma lo e ka polowo eja elu e ka le o e ti wole lero oda elu e ka le o
10: elu e ka le o
1: e se won opo mu le lori
10: olu a se won wale le mi o
1: adupe fọlọhun a ma dupe
10: e ka le olaye
1: adupe e seun
10: e kojo meta
1: adupe
10: e de ko ito na
1: adupe fọlọhun
10: ola wa fun yin se
1: ami oluwa o ami jesu ami ami jesu kọlọrun ṣaanu wa
10: depression le o le ti bẹru lo pa ku para e pa ti wa jo nkan lo ji lo nu
1: le o ti e le lo we lewe ko subu ko si gba be lo nigba ti o ba se nti o ya si
10: ta lo fa ji
1: ta lo fa be si olorun
10: o ku wa ati gbo be bi to pe nkan lo da ba le je pe oku lo ojo meta lo le
1: to
10: ti ru mara bi
1: ehn ehn
10: so ele to se ba se o gba le ti tawon eyan ti ma wa ti ma re eyan e ta ro be yen
1: abi abi
10: so oyan wa oke gan
1: to
10: yen wa oke gan
1: adupe eseun baba
10: o je ko lo ni le ko je olo ni asadupe pe alafia e lo
1: alafia lo se pataki
10: so kọlọrun pa kọlọrun to ma wa ko ba ma run se e na
1: olo ma ko yin se ami olorun ami ami oluwa ami adupe eseun o gbo adupe eseun adupe gẹbi mo ye so le nkan pe to ba ri lojo mejo oni lagbara olohun oba nla ma fi down si gbogbo awon ti won ba fi ibere ailera ko kan ta ba fi ranse si number ti mo pe le kan o e gẹgẹ bi mo tun se pari wo e mo pe number ibe pe ani won tun si npe na bi won ti pe da ago meji oru leleyi o lati bi won fe pe mi lo pade ago meta oru won ise oloselu won mo selu kankan won ma pe bi pe mo mo ni la lo pade o olohun ju gbogbo yin lo number te le ma fi ma teji se ranse si re WhatsApp number ele flashe si WhatsApp number ni ele se text message ele se voice note ele ko ba ki ko loro yin lorun e sha ti koko clear ko si nitumo be ba so loro na e so yo ojo ori yin e so boyokunrin ni abobirin gbogbo ona te ba fe gbegba ojo ori e mo fi daju pe e fi si ojo ori yin mo to mo dun bayi okunrin ni mi o obirin ni mi o igba bayi ni kini yin ti nsele o ti sele ri ko sele ri gbogbo eni ke salaye mo le fun yin ni moran to to lori ati ona abayo number hun leleyi 0810-674-7573 Ejende ka polo waja ka polo wun ta nta tiwa ni ta baba polo wuta darire a ma se be to koso sabale le nkeji mo nbo aburo ni se ni ati yin la se olohun e ma gbe ku o nbe e file be

0: àwọn èèyàn ti sọ ojú ìwòye wọn lóríṣiríṣi.
1: Ẹ jù bẹ́ẹ̀, ohun tó kọjú sẹ́nìkan yìí ló kọ sẹ́lòmí bí ìlú gangan.
0: Bẹ́ẹ̀ni, àwọn èèyàn kan pé ọ̀dà, àwọn èèyàn kan pé àwọn kan pé ọ̀dà.
1: Bí ọ̀rọ̀ ilé ayé ṣe rí nù.
0: Bí ilé ayé ṣe rí nù, gbogbo wọn ò lè sùn ká kọ rí ibì kan náà.
1: Ohun tó wu ọlọ́yẹ báyìí kò wu ọmọ bí.
0: Gbogbo ẹ̀ tí wọn náà ló sì bá wa lámú ẹni tó lọ̀rọ̀ ti mọ ilé ìtàwọn
1: ó mọ ọjọ́ ẹ̀yọ ẹ̀yọ ejibẹ ejibẹ ẹ̀yọ kò kọ́kọ́ wò pé kí ló ń tó tèmi gan lọ́rùn kí ló ń tèmi gan fẹ́.
0: Tí mo máa ẹ̀jọ́ yàrá mi ọkọ̀ yanjú èyàn gbogbo ẹni tó bá kú inú yín dùn o.
1: Kò dùn o ó kù sọ́wọ́ rẹ̀ bínú rẹ̀ ò bá dùn lọ láyọ̀ lọ́búyọ̀ jẹ́ yóò padà dùn. Ìrọ̀ ọmọ làṣúgà iyọ̀ ní kò lọ́la tí ẹ bọ̀ rẹ̀
0: ni.
1: Abala kejì òun náà ni a wà báyìí ní orí ètò àti sọ fún wa lọ́sẹ̀ tó lọ pé ọ̀sẹ̀ iyọ̀ bá bá padà dé èyí tẹ́ ẹ mọ̀ sọ pé ìyàwó yín tóbi jù kódà kí náà mọ̀ ń pè gan ara kinní ni fantasy ni ìgbádùn ìgbádùn tó tó láyé yóò sí wà láyé
0: wó
1: dé ẹ̀yìn mú ẹja ọ̀bọ̀kún ọlọ́yẹ àbùbùtán ọ̀pọ̀ a ti dé sí yín lọ́rùn lábala kejì ejù bẹ́ẹ̀.
0: Lábala kejì gẹ́gẹ́ bí wọn bí ti ń ṣàlàyé ni pé nípa ẹ̀yàn ọmọ kéékèèké ẹ lọ tọ̀ kẹ́ ẹ lọ sùn.
1: Ẹ lọ sùn.
0: Àwọn Responsible People's Party nìkan láǹfààní àti orí ọ̀fẹ́ àyè yìí sílẹ̀ fún kò sí fẹ́lẹ̀ míì tí ọba ti
1: rí. Ẹjù bẹ́ẹ̀.
0: Ẹ lórí ẹgbẹ́ yìí lọ́wọ́.
1: Ẹyọ.
0: Èyí tẹ́ ẹ ní sàbùkẹ́ ẹgbẹ́ yìí nìkan. Láǹfààní àti orí ọ̀fẹ́.
1: Ẹyọ.
0: Ẹ wá tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ bọ́yọ́ lọ́wọ́ wá bẹ́yìn ṣe. Ìyàwó yín àbùbùtán ni.
1: Àbùbùtán.
0: Lábẹ́ bó ti wù kórí lábẹ́ bó ti wù kọ́mọ ó yẹ kẹ́ ẹ máa dọ́pẹ́ ṣe lọ́tọ̀ ni.
1: Pé
0: kẹ́ ẹ máa kọrin bàbá rà.
1: Wàláì
0: orí ló yẹ kẹ́ ẹ máa kọ́ nù. Ẹlòmíràn ìyàwó òun sanra gẹ́gẹ́ bí ẹ tá a mú láti
1: ìyàwó òun sanra. Ìyàwó òun sanra.
0: Orin náà lọ́lọ́run ṣe fún ọ. Tọ́ wa gbọ́ àsọ̀njẹ̀jọ pé ẹnìkan ló mọ̀rọ̀ wa. Bóyá ọmọkùnrin yóò ní lásẹ̀sì tí ó fi wa ìyàwó rẹ̀.
1: Tí ó mọ̀ bó ṣe yẹ kó ṣe.
0: Tí ó mọ̀ bó ṣe yẹ kó wà.
1: Àwa sì wá lọ gbárí sáàṣì. Àgbéwò ẹ báyìí a kà ni pé a ṣe sọ́ọ̀rù ti kinní. Ìgbádùn ti yín ló jẹ àwa lógún àbá àdarun mọ́jú torí ti yín ó pè mí ó pè mí. Ejeji
0: ìyàwó yín bá sanra ó ṣeéṣe kóbìnrin ó sanra tóbìnrin bá sanra ó tún wá níkùn ó ṣeéṣe kóbìnrin ó sanra kó má níkùn
1: kó má níkùn
0: kó ṣe dáadáa kó dúró déédé ẹlòmíì ó sanra yóò tún wá níkùn. Àtipọ́ níkun o àtipọ́ sara ni o gbogbo ẹ̀ rí ogi ni àṣekù ọmọ
1: àṣekù ni
0: o kéré gan o kéré
1: gan àṣekù ni ẹ̀yin kọ́lẹ̀ ẹ̀ kọ̀kọ́ ríru ẹ̀
0: rárá
1: ìbùkún olúwa ni onímúni ńlá àwọn òfẹ́ kẹ́ ẹ ṣe làálàá
0: kankan
1: ìgbádùn ni
0: ibi tẹ́ẹ̀tì kọ́kọ́ bẹ̀rẹ̀ rèé wọ́n máa pe kínní kan léde ìbò ní doggy style. Sẹ́ẹ̀rí
1: kọ̀yìn sí mi gbogbo.
0: Oh God, rukú ni.
1: Rukú.
0: Kẹ̀yìn sí mi gbogbo orí bẹ́ẹ̀dì wọn ti wá sí wọn ọ̀nà tẹ́lẹ̀tẹ́lẹ̀.
1: Ọlọ́yẹ.
0: Rukú yìí wá pọ́lísì méjì.
1: Ẹyọ.
0: Èyàn lè rukú kọ fọ morokun. Èyàn lè rukú kọ dọwọ́ délẹ̀. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ rukú yìí. Tó wá rí rukú yìí.
1: Èyàn tún lè rukú kọ fọwọ́ mú gi bẹ́ẹ̀dì.
0: Kọ fọwọ́ mú gi bẹ́ẹ̀dì. Ara rukú náà sì ni. Ọ̀bọ̀. Èyàn tún wá lè rukú bí àdìyí bá ṣe ga tó ni. Kọ́ dàyàdé bẹ́ẹ̀ kọ́ nawọ́ báyìí.
1: Ara rukú náà sì ni. Ṣùgbọ́n kó má jẹ́ pé yóò dàyàdé yóò sùn lé.
0: Ara orí pé bàbá ńlá ti máa fọwọ́ gbé àwọn bèjì
1: méjì. Ẹyọ.
0: Nígbà
1: tó ẹ mọ̀ wọlé ẹ mọ̀ jáde ni lóní sẹ́lẹ́ńkẹ́jọ yóò mọ̀ ṣe yìn ọ̀nà tó lè sì rò tó ní stop mọ́ para ẹ kò sí stop lọ́rọ̀ lẹ̀ ó mọ̀ wá lọ ni ó mọ̀ wá lọ ni ìrọ̀rùn burúkú.
0: Ẹ make sure pé ìyàwó yín clean up.
1: Yes.
0: Ó sì ṣàpẹ̀ fíìmù tó dáa sára.
1: Obìnrin ló wá nìyẹn o. Ọlọ́yẹ obìnrin tó wá sanra lónìyàn káwọn náà máa mú tiwọn.
0: Káwọn náà máa mú tiwọn yóò bí dáa sára náà máa mú tiwọn. Ẹ clean up.
1: Ẹ mọ clean up.
0: Ṣàpẹ̀ fíìmù tó dáa
1: sára. Kó máa bí ìsọ̀ ọkọ kì í ṣe pé kẹ́ ẹ wá kọ́yìn sí kí gbogbo ẹ̀ ó máa gbá.
0: Torí bẹ́yìn ọba enjoy
1: dọ́kítà ẹ̀ mọ̀jọ́ gba ẹ̀yọ́
0: ní ta pè nírúkú yìí ọba fẹ́ enjoy ẹ̀ ẹ gbọ́dọ̀ clean up kẹ́ẹ̀ ṣe dáadáa ṣe tẹ́ bá wá clean up yìí ṣe rí gbogbo tí mú kéèyàn gbádùn tí wọ́n pè ní ìbálòpọ̀
1: ẹ̀yọ́
0: téèyàn ọkọ̀ mú téèyàn ó rí chikla ẹ̀yìn kan kẹ̀yìn sọkọ yín wò wà náà kí nǹkan ọmọkùnrin ọkọ yín mọ́jú kékeré
1: báyìí ó lè pọ̀n yìí lẹ́yìn pé mo kúkú fẹ́ pọ̀ nǹkan mi mo fẹ́ pọ̀ nǹkan mi gan.
0: Sẹ́ẹ̀rí eleyi wa lai mo follow program fun yin pe eyin kan danwo leyin tan lo ba ke yawo yin to ni ko seku daada eyin kan danwo ti yawo yo ba ma pariwo ah ba la
1: ti yin niyan gan ni mo fe ke ma ba mi se ma gbe mi debe mario ibi mo ma gusi boya mo ma dele ibi mo ma gusi
0: tawale yun
1: eyo
0: eje wa tun mu mi wa ma ma pe kan ni butterfly
1: butterfly say you want food
0: oh only butterfly you can get to so you only butterfly you want to laba laba so you want to be you want to be you want to be you want to be you want to be bedi want to be you want to be you want to be you want to be
1: so no pe butterfly awa mo nse sere sere ni emi mo ko gogo emi kan sirin nu aye yo mo sanra si lojojumo ni
0: iyawo ni gbadun ko le gbadun se ri tolorun ba wa keyin to ko yin ba ni pon to gun daada
1: extravagance se yo wa ni mo kan yan dodo
0: rara nibi keyin si gbogbo ko le kan dodo
1: ehe
0: keyin gbogbo ri be le ni ijo ra fe gbe dile si
1: ehe
0: yo kan ra si ese kan soke baba ba
1: oloye
0: ola ola ni ori be
1: ele nan pe ni ori mi gba mi oluwa o
0: se le ti mo wu kan yin si bi gogo to da ko le la wa de yi
1: okay
0: kan yin si bi gogo unu
1: ta
0: ba ti wa de be yo mo bi a se sanra to o se ra fe gbe lele o ku kan ra gase soke
1: eyo
0: so rese tun ora gaun oh oh
1: yo si wole tan
0: oh oh tolorun ba ni baba na o ni ise to gun
1: eyo
0: ise ru o wa
1: bi o ba wa gun ko
0: ti o ba gun won mo lo seyun to ma fi ki yawo won gbadun e ka won mo seyun
1: oko nikan lo le gbadun yen yawo le mo
0: gbadun niun to ba ti je to ba bo gun daada ah yo mo jise ti bi ti won pe lo
1: sugbon
0: sori meji ta kokoko ti mo ko da ko me ta ta kokoko
1: awon mejeji atoko ati yawo o nlo o nlo
0: ti o ba tun wa ga e wa pillow to da e fi shock bed yin ko le ga soke die si ki yawo kan ra gbe di soke die sori gbogbo nti ya fi so mo
1: o mo gbogbo e ni diagram to je pe bo ba sube o mo ya ni
0: oluwa mi ero
1: pe bo se rire
0: to ba tun wa fe si ru mi boyo wa wo pe to ibe bed yin o ga to ba ti ya ba gbe be tan ko ni ga to dibi to ye ki wo wa
1: eyo
0: mejeji e jo duro sori bed ye ki yo fe yin le sori bed
1: okay
0: o ba fe yin le sori bed ora gbe pilo si bi bara adi
1: ko fi ga soke
0: ga soke o ni gbe pilo meji si ko le ga daada
1: ko le ga daada
0: wa rora kun le yin won pe ni pakurumo
1: pakurumo ko jo daada ko jo daada ko pakurumo pakuru pakuru pa pa pa pa pakuru
0: ebo gan pe ni deep impact
1: deep impact so na ni pakuru mo
0: ni ibele bo ti mu pakuru ni deep impact pakuru mo lo bi deep impact itumo deep impact ni pakuru mo ni pita wa yi itan yi na ma gba pe yo tun ara wa loke na ni
1: loke ni o
0: iwo si sale le ni sale le le mo o ibele lo ra kun le si
1: o
0: mo wa fa
1: o mo fa mo ra
0: o mo lo mo bo fi ki fi
1: Give it. mi ni odi bukun mi.
0: Iru game ti mo la le e ma se laarin ose
1: ehe
0: to bo sa
1: to bo se opin ose enyo
0: te ni bi re de
1: enyo enyo
0: enyo ah o te le senu se wa rawon eleyi yo je ke gbadun ibalopo
1: daada
0: e mo awon bi a ma wo pe ah o se mo le se bayi o le se
1: ki lo de to le se
0: o le se
1: koda e ta nso yi o ba awon 250 kg
0: o se ni rorun ti o ni pe ni to si gbadun ti won pe ni keyin o ni ba lopo awon be lopo ti o hang is memory
1: o si gbe boya won fe sun le oko pe oko fe wo pe obirin ti to bi ju oko o sun le o sun loko
0: alafia si wa
1: wallahi
0: awon ni obura tani kan ba gaya re ri ko keni kan ku gaya wo oko won gaya oko won don ti gaya won
1: o lo ye o to mo tun ni yen
0: a so si ni ati jo ni won ma gaya eyan agaya eyan mo ni
1: si ori mi gba mi
0: la gba wole won ti se won ti so na se nkun le
1: ori mi gba mi o ko da bi okunrin tan ni ko bura oni tin ba ti ri pata obirin mi ya to awon obirin tan wo pata mo olu o lori ike lo poju nu wa
0: eni o ni gba mi won o wa se be
1: o wa ni to ba ri pata ibo lo si fe ri pata
0: Oro pata ko
1: la bo si.
0: E se wa reyin te je bukun mi. E mo je kenikan mo body shame yin.
1: Wallahi.
0: Leyin bukun mi ni mo nguyo.
1: E yo.
0: Mo je kenikan body shame mi. N to lo n da yi. Gbele aye yi ko gbadun.
1: O gbadun e.
0: Wa awon e je se eyan lorun wa aye yi na won ti.
1: Ki o kan je koko e mo pe ohun to lo n fun mi koda.
0: Yes.
1: Elomi o riru e.
0: Wallahi. To bi to ko re ba len ti osan ba yi nu omo bi.
1: Yo mo wo pe kini mo fe bi o mo le fe se
0: leyi.
1: Ki mo fe di mi.
0: Be yan ba je tin tin wa trailer. Won ba ri car kekeke ta wa n gbe ta lo loko kekeke won
1: yi. Yo da bi gba pe eyan fe fi owo mu era.
0: Olorun.
1: Be yan ba fe mu era.
0: Ti la won ti mo la.
1: Eh.
0: Won ti mo bi tin wa nkan.
1: Yo galant. Ko da iru okunrin ta nso e gan gan na gan. Yo mo pada galant.
0: Olorun wa ti se da. Eyan le mo ju bi an ori le si bi temi lo. Bo ba gbaru awon nkan ba mu.
1: Ah, you ma wa ni.
0: Yo ma je lo ni.
1: Ni wa wa.
0: Wa kiri wa wa.
1: Wa wa wa wa. Kere wa. Kere wa wa wa. Kere wa.
0: Kere wa.
1: Kere wa wa wa. Kere wa. Kere wa wa wa. Kere wa. Kere wa. Kere wa wa wa. Kere wa.
0: E ma ju e ma gbagbe e te tun mu lati bere.
1: Eyo.
0: Kin tutu kini imu ko le ye wa daada.
1: Eyo.
0: Pe mi okun won fe agbagbe. Mo si fi adimu daada. Mo pe kan ni butterfly.
1: Butterfly.
0: Mo so pe oni labalaba. Eyo.
1: Ti be ni. Ona ti ma ko. Ese obirin si. Eji ka ba ile. O wa fa nkan e mura. Iwo na duro so yi o. Eyo.
0: Omo wa ko se nwole. Omo ko wole.
1: Omo
0: ko bode.
1: Ona gboro. Ona
0: ona baba ona
1: ona to ni stop ma para e ona to leti ro wallahi
0: ile kan mo ni ale se ko yin si mi gogo na to ba je pe olodun ba da ti mo ran yin ba se daada
1: ale
0: se ko yin si mi gogo to be te ba fi ranse yo kan bi te
1: yo kan bi to nlo
0: iyawo iyata esa ile ra fe gberile e si ra kase tan kan oke bayi
1: eyo yo mo wole ni yo mo papuru mo
0: i
1: think you see ye ko mo gbo kini I see ki beru olorun I see ki beru olorun
0: awon ape kan pe ta lakoko mo ko bere mo ni dogi ta gbon si pe keyin o ruku
1: e yo ruku
0: e mo gbagbe ruku
1: ruku
0: si dada wala ile se e si enjoy te gbadun re ki to je pe
1: obirin le ruku ko na bo le leti be le o ruku si be o le ruku lori bed ko si bi te ti le koda ibi toilet gun
0: le ruku ah toni toilet n duro mo bi
1: wala o di awo be lo di mu bayi
0: ti omo
1: mo je ka wo ye mo laya ti se bo
0: ai tori a du ko wa ninu pe
1: eyo
0: mo ke oko je oko ti o ti to niyawo to sanra o ni pe ringing tone kan ko ni omo gbo
1: wallahi
0: ringing tone
1: gbo kini o tun mo sound ni bi
0: pa pa pa pa pa pa pa pa pa pa pa pa pa pa pa pa pa pa pa pa pa
1: pa pa pa yen gan yo tun wa mo wonu opolo a ma fun eni energy ni
0: mo energy wa
1: ah ah
0: ti mo wa tun wa ndu si ha
1: ele o soro pa ni gbo mo gbara pa pa pa ka bi esi
0: e de leyo kíyàwó yan wẹ kọ mọ
1: ẹyọ kì í ṣe ká ro oúnjẹ wálé kẹyìn gan mọ fẹnu kan kẹra súyà kó jẹ pé ẹ wà gbèsè àlùbọ́sà súyà lẹ́ẹ̀mọjẹ àti gábéèjì tí ń ba eré ni okunu la fi gbé títà
0: o ẹ tọ́jú ara yín dáadáa
1: mo ní pé ọlọ́yẹ náà mọ̀ ni ọlọ́yẹ náà mọ̀ ni ẹ jẹun gidi o ọmọ bí iná mọ̀ ni ẹ jẹun gidi o
0: because orí tá a wù ọgbà kéèyàn jẹun tó da
1: wàhálà
0: ẹ jẹun tó da ẹ bá jẹun tó da ẹ lè deliver
1: exactly
0: ẹ deliver
1: bí ohun tá a sọ gan nu
0: ẹ mú iṣẹ́ lẹ̀ tó jẹ́ pé iṣẹ́ tó ní mẹ́mórì
1: ọlọ́run
0: àwọn tí kan wà téèyàn bá jẹṣẹ́ yẹn tán yóò máa gbénu orí èèyàn
1: ó máa rántí ṣáà ni bó bá ń ṣùgbọ́n ẹ̀ bó bá
0: rántí
1: kòkòrò gbérígbérí yóò gbérí ni tóbìnrin náà gbé fúkẹ́
0: àròtún sẹ́gi yìí iṣẹ́ yẹn rèé àjẹ́ o
1: ohun obìnrin mi a fi máa ní kò sẹ́ni tó lè lèmi di ẹrù ẹrù tá à ń sọ ìgbà kì í sọmọ o
0: ọjọ́ bíi bá gbà
1: ẹrù
0: ẹrù fẹ́ẹ́rì
1: ẹrù tá à ń sọ ìgangan nu o wà á sàmà gbọ́ pé kò sí ohun tó kọ̀ mí lè ṣe o kò sẹ́ni tó lè lèmi àwọn ọmọ gan ti lọ skool àwọn ọmọ ti mari àná ẹ̀ lè lèmi di ẹrù ìdí ẹrù.
0: torí ẹ ẹ mọ ìyá pa àwọn ìyàwó wa ti àbí ká dẹyẹ sí wọn torí bọ́lọ̀ ni wọ́n jẹ́ bùkún ìta lọ́lọ́ bùkún fún wọn
1: tí
0: wọ́n tara wọn kún tí wọ́n
1: ṣe padà ẹ
0: já ṣàpọ́nlé wọn wọ́n bá ṣe é ṣe lọ́jọ́ mẹ́jọ ó ṣe é ṣe káwọn náà wo bìnrin kan lọ́kọ̀tọ̀ yọkùn
1: èèyàn
0: ọkọ̀tọ̀ yọkùn àtúmú géèmù
1: àtúmú tì í náà wá mọ̀kànmọ̀kàn ló yẹ kàn
0: lóòótọ́ àwọn àdàbẹ̀ gbogbogbò sókè bọ̀ tó bá dojú géèmù tó bá lo kiri ta ni ó lò yìí
1: wà láì yóò jáde tán
0: àjẹ
1: sí gbogbo sí ara rẹ ó yọ
0: ọ gọ tó bá gbé wọn mọ kàn wọn gbàlejò lọ́jọ́ mẹ́ta tó bá ṣe é ṣe àtúwò tàwọn
1: àtúmù nìyẹn náà wà
0: ẹyọ àwọn náà ní kinní yìí wọ́n sì lè lo ẹ mọ̀ wò pé báyìí pé ọtí ọ̀yìn tó lè yọkùn kò ní lè ṣe dáadáa wọ́n bá gbọ́ ọ mú.
1: o mọ mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ
0: jamo only one.
1: Ben
0: jamo ye mo si.
1: Eyo.
0: O si ti o je problem ti o ni solution. Ta I ba ri bi problem solution kan be nbe kan yin le ti ri. Ba ru loju e ma kan si wa wo ma ko yin le yin o ni daru. E de wo gboro daru. E je se awon yawo yin. Eyin yawo je won je se yin o je se Olorun o.
1: Ejube.
0: Awon angeli edoyan o. Awon awon awon.
1: Ejube o. E oto ni. Ko so nta mu waye ko so nta mu lo
0: o ni wa won
1: ga ojo melo la lo laye ta mo we won ri
0: mo ni butter nut e je won tun yin re nisin won tun yin to
1: ejibe
0: so ribo won bi ja ma lo le lero
1: to e se gan ni gbogbo yin te dara po mo wa lori eto lasale to ni gbogbo nta mu wa e mo pon tinu e lo e practice e yin gaga se ki ko ni mimo ejibe
0: e te san ana ye ti e try
1: e yin na ti e se ka ke ni bi o ti ri ke wo ke wa fa bo je wa pe kini o amode amose bo se ri mo re eyo to ni won ni den wo lo bi yo ke re bi yo e mi to ni den wo lo bi yo ke re bi yo e mi to ni den wo lo bi yo ke re bi yo e mi to ni den wo lo bi yo ke re bi yo e mi to ni den wo lo bi yo ke re bi yo e mi to ni den wo lo bi yo ke re bi yo e mi to ni den wo lo bi yo ke re bi yo e mi to ni den wo lo bi yo ke re bi yo e mi to ni den wo lo bi yo ke re bi yo e mi to ni den wo lo bi yo ke re bi yo e mi to ni den wo lo bi yo ke re bi yo e mi to ni den wo lo bi yo ke re bi yo e mi to ni den wo lo bi yo ke re bi yo e mi to ni den wo lo bi yo ke re bi yo e mi to ni den wo lo bi yo ke re bi yo e mi to ni

0: gbogbo ẹ̀yàn ń bára Jerry Gold Wellness Therapy nílùú Ìlọrin. Jerry Gold fẹ́ mọ rírì yín o, ọ̀nà wo ni wọ́n fẹ́ gbà mọ rírì yín? Jerry Gold ẹ bá ń kí àwọn èèyàn kẹ́ ṣàlàyé.
1: Àti gbogbo ẹ̀yin fans wa nílùú Ìlọrin àti agbègbè rẹ̀ àti Nàìjíríà lápapọ̀. A ti bẹ̀rẹ̀ pé ìpolówó glasses awojú.
0: Awojú.
1: Báwọn tó bá ní glaucoma cataract tipẹ́tipẹ́. Àwọn èèyàn ń pè mí sí glasses, ṣé glass yìí ò dínwó ni mo ní? Kò dínwó. Ìpè yìí pọ̀. Àwa torí pé à ń ṣe àjọ̀dún ọdún kejì wa lọ́wọ́, àwa send fún iléeṣẹ́. Kí lẹ́ ṣe fún wa? Àwọn fún wa ní promo.
0: Lórí
1: fún ọjọ́ mẹ́sàn-án.
0: Glass yẹn 9 days.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọjọ́ wo sọjọ́ wo?
1: Thursday 20.
0: Okay.
1: Sí Saturday 29.
0: Oṣù yìí.
1: Oṣù yìí.
0: Okay.
1: Now, glasses yẹn èrò lẹ́wàá rà. Kí n tó wá lọ síbẹ̀. Àwọn púrọ̀tì wọn tá a máa ń polówó jọ, ẹ jẹ́ kí n rin létí.
0: Okay.
1: Mosquito repellent wa. Cherry ogun malaria. Ojo oògùn ẹ̀fọn lọ. Mọ̀ jẹ́ kẹ́ fún ọ jọ.
0: Kọ́ ọ ma ba àṣà àìsàn.
1: Lọ́ra.

0: bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu. Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.